0: ta ni o fẹ tẹrí pa ká dọbálẹ fún ara sọ pé ká má jà ká má jà wọn lójú ẹ lọnà ọdún kan péré péré ó ṣàn kó máa ní wẹrẹ ọmọ ẹgbẹ bá jẹ mi ni wọn mo máa gbà fún ọgá lọgá ọmọ jẹ àní ọgbẹ fún gbé family first money next mo fit for business get money first business fake niggas question me shows my tó bá lọ́wọ́ kò tọ́jú ẹ bí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ má fi ṣe ṣekúṣe tó wọ́ bá pọ̀ bóyá fi kan múlẹ̀ múlẹ̀ ìfọ́ ìsúdà pà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò ní ṣọ́gbọ̀n wọn lẹ́nu níbẹ̀ níbẹ̀ irọ́ ni wọ́n kàn fẹ́ dá sílẹ̀ tọ́ba dalẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀ ẹ lò ìyọ́ sílẹ̀ tọ́ba dalẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀.
1: àwọn ọlọ́lẹ̀ ni wọ́n kọ́ máa ń jọ lọ.
2: àgbẹ̀ joseph in the building tonight. kí n bá. joseph bá yẹ join me live on tiktok this evening. jacomon joseph.
1: bàbá ń gbọ́ lọ.
2: capo international. kí n bá.
0: dayomo jowo lọ bọ lowo laye.

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Bí oṣù yìí ṣe ń parí lọ, mo gbàdúà ọ̀run àánú yóò sì fún ọ. Gbogbo ẹ̀dá tá a tún jọ pàdé lónìí lórí afẹ́fẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà, mo bẹ ẹni tó ní àṣẹ àti májẹ̀mú sọ̀rọ̀. Ẹni tó pè mí kúrò nínú ìdọ̀tí ayé tó fi mí sí ọ̀rẹ́ fún ọmọ rẹ̀ Jésù Kristì, mo bá sọ̀rọ̀. Gbogbo ẹni tó ń sàmí, ọ̀fà ayé kò ní bà ọ́. Ẹ gbọ́rọ̀ Olúwa, láàárọ̀ kutukutu yìí bẹ́ ẹ ṣe ń jáde, mo pe ire sójú ọ̀nà yín, ire àánú ojú rere tẹ́ ò lè lò tán, ó yá kó wá sọ́nà yín. Ẹ tẹ ọwọ́ àdúà. Gbogbo ẹni tó tẹ́wọ́ tó ń sàmí àdúà, ẹgbẹ́ o, ìgbàgbé ò ní ṣe Olódùmarè kó má ṣe ìrì lọ́gàjọ́ òru. Mo bẹ́ ẹlẹ́dà sọ̀rọ̀ ní kutukutu yìí, níbikíbi tó wà, ire tó ò lè jẹ tán, àánú Ọlọ́run ó yá kó darapọ̀ mọ́ ọ. Torí títí ẹ mi ò sùn, torí títí ẹ Jésù wá sáyé, ó kúkú ọ̀rọ̀ lórí àgbélébù. Mo wá lo orúkọ rẹ̀ tó lè tẹ́rí gbogbo orúkọ tó lè tẹ́rí rẹ̀ bá. Gbogbo agbára tó dìde sí ayé rẹ̀ lónìí, iná gbé wọn mi báyìí. Ẹgbọ́ sà láàárọ̀ yìí, ibi tí ayé ti kọ̀ndẹ́mù ẹ, ibi táyé ti kọ̀ndẹ́mù ẹ, ibi táyé ti kọ̀ndẹ́mù ẹ, táyé ti dá ọdún ayérayé, ó yá kó gbé ọ dìde báyìí. Mọ́mì, ẹyin ni mò ń bá wí. Bí àmì bá le ní sáì dọ̀dọ̀ yìí yẹn, níbi tí ayé ti dèyìn mọ́lẹ̀, ó yá láàárọ̀ yìí ayérayé.

0: babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
2: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
3: So delicious, Mommy!
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
10: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Ìdùnnú bá ní ìròyìn ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
12: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
11: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
12: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
11: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
13: Kíni gan ni wọ́n ṣe tìmùtìmù fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kòòrùn gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam. Ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
14: Mommy in the kitchen cooking rice.
15: With Mama Dog.
14: Chicken in the pan looking nice.
15: With Mama Dog.
16: Keep your voices down.
14: Smells yummy. Everywhere is smelling so, so nice.
15: It's Mama Dog.
14: Our neighbors will soon come and start knocking.
17: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
18: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.

0: ẹ wọ́n sí bí ojú owó ni pọ̀
1: amen
0: ni orúkọ jésù ti nasareti mo sọ fún pé ojú owó ni pọ̀
1: amen
0: mo ni ojú owó ni pọ̀
1: amen
0: ojú owó ni pọ̀
1: amen
0: oh ojú owó ni pọ̀
1: amen
0: ah mo lọ́rẹ̀ kan a ní àìsí owó bàbá àjàyà mo gbàdúrà inú lẹ́tà tí ń gbọ́ mi ìpọ́njú owó ni mú yín
1: amen
0: inú ọkọ̀ tó ti ń gbọ́ mi lórúkọ jésù ìpọ́njú owó ni mú yín
1: amen
0: oh iléeṣẹ́ tó ti ń gbọ́ mi yẹn ìpọ́njú owó ni mú yín
1: amen
0: oh ayé òní ni ọ lára
1: amen
0: mo lára òní ni ọ
1: amen
0: ìyá òní jẹ ọ
1: amen
0: òsì òní ta ọ
1: amen
0: ogun òní jà ọ
1: amen
0: wà lékè sá
1: amen
0: jésù olúwa wa
1: amen
0: orúkọ mi ò yípadà apostel àti wòlíì smo mustapha jp bàbá sebi ọba láti ìjọ syria gregorian church land of reality tí olùjọ á wà ní gbaremo idiobi airport area ní ìlú ìbàdàn mo gbàdúrà lórúkọ jésù ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀
1: amen
0: ògo rẹ̀ á jáde
1: amen
0: gbogbo ìparí oṣù la máa ń pàdé nínú fún àpẹ tó o bá tí ì lọ rí ní plan láti lọ ní oṣù yìí oṣù ìfàlélẹ̀ yìí mo gbàdúrà ọlọ́run á dá ọ lóhùn
1: amen
0: in the name of jesus
1: amen
0: ní ọ̀pọ̀lọpọ̀ thursday àti ọjọ́ sunday mo máa ń wà ní ìgàdò lásù ìgàdò road hotel bus stop sọ pé olùlọ síbi ọba kò sẹ́ńtì ọmọbẹ ìpàdé ètò ní kò sí miss lórúkọ jésù ògo rẹ̀ á jáde
1: amen
0: ayé rẹ̀ máa dìde
1: amen
0: mo láyè rẹ̀ á dìde
1: amen
0: mo láyè rẹ̀ á dìde
1: amen
0: gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà ní èbúté mẹ́ta ẹ pàtẹ́wọ́ fún jésù ó dé bá yín lálejò lórúkọ jésù wàá gba ìyanu rẹ
1: amen
0: àwọn kan lè máa rò pé ṣé àwọn tó wà lẹ́bùté mẹ́ta nìkan ló lè wá rárá kò síbi tó ti lè wá sí pàdé yìí pàápàá jùlọ gbogbo èèyàn náà tẹ́ wà lóyìnbó tẹ́ wà ń di mọ́ta tẹ́ wà ní sàlẹ̀ èkó tẹ́ wà ń yàbá tẹ́ wà ní adékúnlé tẹ́ wà ní jọra seven up káti ẹ̀ pé ní jọra gbogbo jọra ò lè wá tẹ́ wà ní sómolú tẹ́ wà ní orílẹ̀ ní bàrígà ní àpápá road ní unilag ẹja parapọ̀ ká gbàdúà àdúà nígbà agbára ò kì í gbà àṣẹ tẹnu mi jáde níbi ayé dé ọmọ oya jáde wá
1: amen
0: jáde wá
1: amen
0: jáde wá
1: amen
0: mo ní ká gbàdúà lánàá bẹ́ẹ̀ ni àti gbà ní facebook mi mọ̀ bóyá owó tó tóbi jù bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá wà lọ́wọ́ ẹ ẹ jẹ́ kó wà bí àfẹ́jọ gbàdúà lórí ẹ gbọ́ mi ta ìpọ́njú owó dáa ìpọ́njú owó nígbà mìíràn a máa yọ̀yàn kúrò láwùjọ ìpọ́njú owó a máa dín agbára èèyàn kù ìpọ́njú owó a máa sọ ní dẹni yẹpẹrẹ ní àwọn àkókò kan mo gbàdúà sẹ́ mo ní ìpọ́njú owó ní bá ọ
1: amen
0: ìpọ́njú owó ní bá ọ
1: amen
0: in the name of jesus
1: amen
0: gbogbo agbára tí ń yọ lẹ́nu yẹn lórúkọ jésù kò máa dá sọ́mà yìí
1: amen
0: ẹ gbọ́ wo ní psalm ni psalm 23 ní verse 1 kò sígbà tí mo ka psalm yẹn èmi máa ń pè sóní onírúurú ọ̀nà èyí máa ń pè sí ẹja ẹ rí ibi tí pẹ̀tà rẹ̀ sí ó yẹ kàkí ń gbọ́.
2: olúwa ni olùṣọ́ àgùntàn mi.
0: bíbélì wípé olúwa ni olùṣọ́ àgùntàn mi mo nígbà pé wàá sọ bẹ́ẹ̀ ní olé pé olúwa ni olùṣọ́ àgùntàn mi. yes.
2: èmi kì yóò ṣe aláìní.
0: sọ bíbélì ò kọjá bẹ̀ èmi kì yóò ṣe aláìní ó kọjá sípò mí ni pé ó mú mi dùbúlẹ̀ ó ti fìyẹn lẹ̀ ó kù sọ́wọ́ ẹ̀ sọ pé olúwa ló sọ àgùntàn mi.
1: olúwa ló sọ àgùntàn mi.
0: èmi kì yóò ṣàlàyé ní owó.
1: èmi kì yóò ṣàlàyé ní owó.
0: ayayayayaya bó gbàdúà àwọn ìyá owó lù ẹ.
1: amen.
0: àwọn ìyá owó lù ẹ.
1: amen.
0: ó sì fani àwọn yẹn ti ń gba ìfàyẹ gan o wọn ti ń gba sẹ́kọ̀ọ́ ìdọ́dọ̀ tiẹ̀ ẹ fà mọ́ra ìfà máa kàn ọ́ lórúkọ jẹ́ mo ló máa kàn ọ́ ọlọ́run máa ń yọ̀ọ̀da ìfúnyàn Deuteronomy ní chapter 8 nígbà tí mo dé verse 18 àwọn verses kan wà ní bible tí n bá kà á máa dúró máa meditate lé lórí ní verse 18 kí ló wí.
2: ṣùgbọ́n kí ìwọ kí ó rántí olúwa ọlọ́run rẹ.
0: ṣùgbọ́n kí ìwọ kí ó rántí olúwa ọlọ́run rẹ.
2: nítorí pé òun ni ó fún ọ ní agbára láti ní ọrọ̀.
0: òun ni ó fún ọ ní agbára láti ní ọrọ̀ gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ ayé ẹ̀yin olówó ayé ọlọ́run ló fún ọ kò dẹ̀ nígbà padà ọlọ́run ló fún ọ ṣugbọn ma ranti n gbagbo pe oluwa lo fun mi oluwa lo gbe mi depo oluwa lo ran mi lowo oluwa lo gbe mi ga oluwa lo so mi di nla iwo nikan kon baba re bi ka te ni po na nikan ni baba re bi o ye ko mo pe ke eso won nikan lo wa family yen won ti bi awon kankan to bi o leyin igba tan bi o won bi awon kan oluwa yan o fe o de fa osoke wa gbo mi to ba je pe oluwa ni to de ni lowo iwo to ba ni gbagbo o le fun o ni agbara teyan fi ni oro oni rati pe oluwa olorun lo fun o ni agbara lati ni oro so pe oluwa
1: oluwa
0: femi na ni agbara
1: femi na ni agbara
0: teyan fi ni oro
1: teyan fi ni oro
0: oluwa ran mi lowo
1: oluwa ran mi lowo
0: fun omo mi lagbara
1: fun omo mi lagbara
0: teyan fi ni oro
1: teyan fi ni oro
0: oluwa
1: oluwa
0: ran iyawo mi lowo
1: ran iyawo mi lowo
0: fun ni agbara
1: fun ni agbara
0: teyan fi ni oro
1: teyan fi ni oro
0: in the name of Jesus
1: amen.

0: Madonna, Olua.
1: Ọpẹ wa kó ṣe ìtẹ́wọ́gbà.
0: May our thanksgiving be accepted.
1: À ń gbàdúrà láti inú ìwé orin Dáfídì.
0: We are praying from the book of Psalms.
1: Psalms
0: chapter 70.
1: Verse 1 to 5.
0: From verse 1 to 5.
1: Psalms 70 verse 1 to 5.
0: The book of Psalms chapter 70 from verse 1 to 5.
1: Ọlọ́run yára gbà mí.
2: Olúwa yára láti ràn mí lọ́wọ́.
1: Olúwa yára láti ràn mí lọ́wọ́.
2: Kí
1: ojú kí ó ti àwọn tí ń wá ọkàn mi.
2: Kí
1: wọn kí ó sì dààmú. Kí wọn kí ó padà sẹ́yìn.
2: Kí a dààmú àwọn tí ń wá ìfarapa mi.
1: Ká pa wọ́n lé ẹ̀yìn dà.
2: Fún
1: èrè ìtìjú. Àwọn tí ń wí pé
2: ha
1: ha. Kí gbogbo àwọn tó ń wá Olúwa
2: kí
1: ó máa yọ̀.
2: Kí inú
1: wọn kí ó máa dùn nípa tirẹ̀.
2: Irú àwọn tí ó sì fẹ́
1: ìgbàlà rẹ̀.
2: Ó máa
1: wí nígbà gbogbo pé
2: kí
1: a gbé Ọlọ́run ga.
2: Ṣùgbọ́n
1: tálákà àti aláìní lè mí.
2: Ọlọ́run
1: yára sí mi.
2: Ìwọlé
1: olùrànlọ́wọ́
2: àti olùgbàlà mi.
1: Olúwa má ṣe pẹ́ títí. À ń gbàdúrà lórí àkórí tí mo pè mí. Olúwa yára láti ràn mí lọ́wọ́. Olúwa yára láti ràn mí lọ́wọ́.
0: Lọ́wọ́
1: Ọlọ́run ni ìrànlọ́wọ́ wà.
0: Our help is in the hand of the Lord.
1: Dáfídì tiẹ̀ gbàdúrà nínú Psalm 60 verse 11.
0: David prayed in the book of Psalm 60 verse 11.
1: Fún wa ní ìrànlọ́wọ́ ní ìgbà ìtọ́jú.
0: Give us help in time of need.
1: Nítorí asán ni ìrànlọ́wọ́ ìmọ̀.
0: Pain is the help of man.
1: Dáfídì ń gbàdúrà bí ó ní Olúwa yára.
0: David prayed and said, Lord, make it.
1: Ọlọ́run yára gbà mí.
0: Make haste to deliver.
1: Olúwa yára láti ràn mí lọ́wọ́.
0: Make haste to help me.
1: Yẹ̀rì bó ti ń tó ìkóríta tí ó ti ń fẹ́ wọ ìgboro ẹ̀sìn.
0: It means it has been getting to the point he has almost been put to shame.
1: Ó ti ń tó ìkóríta táwọn èèyàn ti ń béèrè pé fi Ọlọ́run rẹ hàn wá.
0: It is getting to the point that people have been asking me.
1: Ní ẹsẹ̀ ìkarùn-ún yẹn Dáfídì wípé ṣùgbọ́n tálákà àti aláìní lè mí.
0: In the verse 5 David said but I am poor and needy.
1: Ọlọ́run yára sí mi.
0: Make haste unto me.
1: Ìwọ ni olùrànlọ́wọ́ àti olùgbàlà mi.
0: Oh God, thou art my help and my deliverer.
1: Dáfídì dá Ọlọ́run mọ̀ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́.
0: David recognized God as his helper.
1: Ó dá Ọlọ́run mọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà.
0: He recognized the Lord as his deliverer.
1: Ó kí gbogbo Ọlọ́run, Ọlọ́run sì gbọ́.
0: He called upon the Lord and he answered.
1: Bóyá ìwọ náà ń gbọ́ mi báyìí.
0: Maybe you are listening to me.
1: Ìwọ náà ń béèrè fún ìrànlọ́wọ́ kíákíá.
0: You have been asking for help in this.
1: Ìwọ náà wò pé ìkóríta tó wà yìí.
0: You are looking at it at that point.
1: Ìrànlọ́wọ́ ò bá tètè dìde.
0: Help do not arise.
1: Ẹ̀sìn máa ń bọ̀ nìyẹn.
0: Shame come.
1: Ó ń gbọ́ mi.
0: You are listening to me.
1: Ìwọ náà ń wò pé ọdún yìí ti ń parí lọ.
0: You are looking that this year is going to an end.
1: Òun retí ìrànlọ́wọ́ kan tàbí òmíràn.
0: You are expecting one help or the other.
1: Jẹ́ ká jọ gbé òun sókè ká sọ fún Ọlọ́run.
0: Let us lift up our voice and tell him to
1: God. Pé kó yára láti ràn wá lọ́wọ́.
0: To make haste to help us.
1: Ọlọ́run ìrànlọ́wọ́. Ìwọ ni ìrànlọ́wọ́ mi. Lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. Wá ṣe ìrànwọ́ fún mi. Ọlọ́run ìrànlọ́wọ́ mi.
0: Ọlọ́run ìrànlọ́wọ́.
1: Owó ojú rẹ̀ bàbá.
0: Ìwọ ni.

0: orúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: All the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ní ìkóríta tí mo ti ń retí ìrànlọ́wọ́.
1: At that point where I'm expecting help.
0: Lópin ọdún yìí.
1: At the end of this year.
0: Olúwa má jẹ́ ń bá ìjà bọ̀ pàdé.

0: ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
1: Orúkọ tèmi ni Sarah Adédọkùn.
2: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ /FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
3: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ /FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí /FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní /FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
4: /FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Solitaire quality anti-malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Flash FM 105.5.

0: ni baba le gba ke ni baba le gba o se di la re I be alubosa
1: o le pe mo di bi re
0: o di bi re ne o tun di o se konkoro ai bi kuli kuli
1: mi kuli kuli ba wo ah o mama zu mi we sai school re ni abeg you
0: baba le gba ko di pa mi o
1: abeg you ejo o ejo o
0: eyan ma lo se ataye ni jara ke o baba le gba bo se di la re yi o
1: ipele
0: kini re
1: Ibi ti re.
0: Ipele keji re. Ipele keta kere.
1: Keta ko.
0: Sanduro si tun wa labẹ.
1: Papa ti kere ni.
0: Agbawo.
1: Ko le to
0: ba. Jọba gbadura bayi o. O da ne baba le gba. Ki de se ke di bi ye laare.
1: Ah ah. Se
0: ti mo fe mo, mo kan fe mo.
1: Ore ti ye mi. Ko si esi fun.
0: Afere.
1: Eto ore ti ye mi
0: ko si esi ni dan
1: si ko si esi
0: ko si esi abi
1: ko si esi
0: ko si esi wa la ko
1: e je ma nbere ru bere bayi amo bi e ti ji a si mo be se ji amo be se su
0: a wa le ga ko ni payin
1: amo ru aso te dabura
0: a wa le ga ti loju be fa ba ba le ga ti loju be fa borogo Baba le ga mbola su mbola ti ji aso wo la re wa da mbola ti si yo ah o da eyin ni mba wi eyin lolufe wa amo bi e ti su
1: awon kan won nbere
0: amo bi e ti ji
1: iwo lo bere
0: awon aso te da bora ki le wi awa nu emi pelu yin ni aje ngbo tori e la fi gbonjo owuro yin debi awo o le sun ti wa e ba meji ko ife yin na ni be ni eti yin o gbodo mo gbo nkan kan tori ka dupe lowo eledua bi obo wa je pe eledua o mu eti Ofise wa satari bi apola lasan lasan bayi o na lori omo niyan bari akin pe ku ojumo he ku ojumo ese ku ojumo mo agbonje owuro yin de o jinaju e gbadun e pupo ju tori pe awa ti yin gan lati le juju la wa ni bi laaro yi e wa je ki owo ise ko ma lo leyin te wa lenu ise eyin to te pe ise osan le wa e ta mora e jeun aro e sere daraya e mo mi daada e farade le asiko te wo ise losan e jo tori olohun e mo pe debe e gbera papapa e je ri olofe bayi
1: gbera
0: ka e fi gbera ni o meji ko on ta ba ti jiya fun ko le itojo
1: itojo wa ba fura ise fun ni pe lowo eni
0: eni pe lowo eni ise ta nse owo ta ngba e je ka mo ri pa nse ise re iyen ni alubarika yo fi wo enu ise wa
1: alubarika mo ne ja wa ko bi yan sise bi ago ti o ba si nbe o tu ba nte
0: o tu ba nte ni o
1: currency lo ko re
0: se ti gba bayi e jo nitori olohun e ja te pamose tola ni alade laja loruko ti mi ye royin ni awukose re omo ton so ton so ton gburaye apere ire omo lu abi wa ori yin o wa nbe
1: akaro ojumo alayo ojumo ere be ni kutukutu owuro to ni kutukutu owuro ere ni
0: ase
1: kutukutu owuro to ni kutukutu owuro la kutukutu owuro to ni kutukutu owuro ayo kutukutu owuro to ni kutukutu owuro ise logo kutukutu owuro to ni kutukutu owuro ikese jari ni kutukutu owuro to ni kutukutu owuro agbega ni ko ma je o iroyin ayo ko ma so le se de ti wa titi yin ẹkú ọdún ẹkú ọyẹ tó là péréngédé ṣàwòrò ìdẹ bó bá balẹ a máa ró ṣàwòrò ìdẹ ṣàwòrò ayọ ṣàwòrò ìdùnnú ṣàwòrò ajé kó máa ró wọyọwọyọ kó máa dàálẹ pòròrò pòròrò pòròrò pòròrò òkè báyìí lẹ múru sí pátá òkè lẹ múru sí pátá o gbọgbọgbọ lọwọ yọ jorí o bẹẹ ni òkè òkè láwọn máa lọ. ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ rífánṣọ lóyún rí ọkàn ṣọ àjànà òkúta gba agbóje fún papọ̀jọ g square arcos sky giran global radio king of scorer continental and intercontinental agbẹ́tìfútẹ̀ ọ̀rọ̀ èdè lóòrọ̀ tó ní ẹ̀ka àbọ̀ sí washington ib ilé funfun báláwo alágbàlá òkè alágbàlá ògòǹgò bá bẹ́ẹ̀ yẹfẹ́lẹ̀ lẹ́ngbòrò ìbàdàn láà
0: wà
1: ìkànnì ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ olùfẹ́ tí ò lóǹkà ẹni ẹ bá rí ẹbí àkọ́kọ́ rédíò rèé tó jẹ́ taládàáni nípínlẹ̀ ọ̀yọ́ ẹni ẹ bá rí ẹbí ẹ káàárọ̀ ọjọ́ kẹwàá lónìí jẹ́ nínú oṣù kẹjọ oṣù ogun ní ìjìnlẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ọdún 2026 òun náà ni ọjọ́ ti òní jẹ́ ẹ kú ojúmọ́ ẹ kú kalẹ̀.
0: ó dá àwọn ò lè gọ́ra wá torí wípé bàbá ti débi iṣẹ́ iṣẹ́ ọ̀hún kọ́ ó ṣe bẹ́ẹ̀ ò di ṣíṣe ni. wọ́n ní ẹ̀gbọ́ igbákejì ààrẹ nígbà kan rí àtiku abubakar náà ní fẹ̀sùn kan Ààrẹ tí ọjọ́ ló dáúlà nígbà náà, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, pé ẹ wò ó, ìrá ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀, ó pọ̀ pa, ó pọ̀ pin, ó pọ̀ yẹ́, ìjẹ́ kí ló pọ̀ bẹ́ẹ̀? Ó ní Ọlọ́run bá ń gbọ́, irọ́ ni àwọn irọ́ wo nìyẹn náà ogún ọdún sẹ́yìn, àwọn irọ́ wo níbo nírọ̀ ń dé dúró? Àtíkù rèé, wọ́n ní ọ̀rọ̀ yìí lágbára pọ̀ o, ó ṣà ń ṣògúlùtù àtòkù ọ̀rọ̀ méjèèjì ní bí ṣe ń lọ wà sákàtà iléeṣẹ́ ààrẹ, bẹ́ẹ̀ ni ń kó gbà fún ààrẹ ń gbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé dọ́bù balẹ̀ ọ̀rọ̀ ni bàbá gbé bọ́ ta ni? Ìwé ìròyìn ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀, The Nation ó kọ nípa ẹ̀, The Punch ó jẹ́ ká gbọ́ pẹ́, a ó gbọ̀n yẹ́bẹ̀ o, ṣe ti gbọ̀n yín láàárọ̀ òní o.
1: Ó dàtọ̀ lọ́dọ̀ tèmi ń bí Daily Post ló gbé ìròyìn jáde. Daily Post ti ẹ̀ gbé ìròyìn tọ́pọ̀ káàkiri jáàntì rẹ̀ jáde ni o. Nípa ti ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, ìlàsọlọ́run pàákà ti di àpérò mọ irú báyìí. Níbi tán ni Ààrẹ Bọ́lá Tinúbù òun náà ló ti kéde àpérò alágbára kan, àpérò ńlá níbi tí ìjíròrò lórí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tí yóò ti máa wáyé o. Bẹ́ẹ̀ ni wọ́n ni ó ti kéde ṣíṣí rẹ̀ ní Àbújá báyìí. Àbújá ní olú-ìlú ilẹ̀ Nàìjíríà. Níbẹ̀ náà ni ó sì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ilé láti tẹ̀ pátẹ́, ilé láti tẹ̀ roko, torí bàbá dóko tán níṣe là á bẹ̀rẹ̀. Daily Post ló gbé, ẹ sì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tá ò kò bá tó.
0: Ó dà náà ẹ jẹ́ ká wò ó wá, wọn ni àwọn ìlànà sọ̀gbẹ́ dìgbòrò àwọn iṣẹ́ àkànṣe kan ilé ìtòde mẹ́ta, eyín ò ní 50. Wọ́n ní ẹjẹ́ mọ̀ yí pé ní báyìí àwọn ìlànà kinní yẹn, wọ́n ní ó ṣe bẹ́ẹ̀, ó fọwọ́ ba àwọn nǹkan kan nípa ìlànà tí ó ṣe sẹ́bà àwọn etídò gbogbo, èyí ti ń bẹ létìbútòrò ìpínlẹ̀ Èkó, ààrẹ lọ sọ báhùn. Ṣùgbọ́n ní báyìí wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ pé bàbá ní ká wò wá ní tiwọn ní ìpínlẹ̀ Plateau, wọn ni àwọn òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n mà ti dọ́ọ̀lẹ̀ ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn, géńdé kan o, ẹni táwọn ikọ̀ agbẹnipamọ́ èyí tí wọ́n palẹ̀ mọ́. Báwo ni ọ̀rọ̀ ọ̀hún ṣe wá rí? Àbùlákàsọ̀ láyọ̀ ni nígbà tá a bá wà ní gbogbo ròyìn a gbọ̀n yẹ́bẹ́ sí ẹ̀ tí gbọ̀n yín láàárọ̀ òní.
1: Ìyẹn ló ń pè ní ajá tó re ilé ẹkùn tó bọ̀ káàkiri ikú ewu ni. Ó yá Fẹ́mi Fani Káyọ̀dé fọmú tán, ó fa agbọn mú já.
0: Olúwa
1: níbo ẹ yéé sọ bẹ́ẹ̀ mọ́? Bẹ́ẹ̀ ni ẹnìkan ò ní lọ fẹ́nìkan lórin tí ààrẹ Dr. Sikiru Ayinde Barrister kan jọ sí. Torí pé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń rí yìí, tẹ́ ń wò yìí, tájọ́ ń wò, tájọ́ ń wà nù rẹ̀ yìí, àjọ ni gbogbo wa ni, ọ̀jẹ̀ ńláǹdì ni, níbi mo ti fẹ́ sọ, wọ́n sọ kalẹ̀ náà ni àjọ ni gbogbo wa ni o. Torí pé Ọlọ́run tẹ ríhun kì í ṣe Ọlọ́run ẹnìkan, Ọlọ́run ọkùnrin, Ọlọ́run obìnrin, Ọlọ́run àgbààgbà, Ọlọ́run ọmọ kéékèèké, òun náà lọ́lọ́run mùsùlùmí, òun lọ́lọ́run kìtẹ́ẹ́nì, ẹlẹ́sìn kan àbáláyé òun ni. Kódà ẹni tó gbà pọ́lọ̀ ń bẹ Ọlọ́run náà lọ́lọ́run ẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ tó. Àkọlé ìròyìn náà wá rèé o, níbi tí wọ́n ti ní Fẹ́mi Fani Káyọ̀dé bínú tán, ó fa agbọn mú já o, látàrí ọ̀rọ̀ kan tó bóde látọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ adarí ẹ̀sìn Islam kan, lẹ́ni tó sọ wípé gbogbo ẹni tó bá ń sọ wípé òun ṣèlódì sí tíkẹ́ẹ̀tì mùsùlùmí sí mùsùlùmí láti máa darí orílẹ̀-èdè Nàìjíríà, kírúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kó fi Nàìjíríà sílẹ̀. Daily Post ló gbé ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ ti bí Fẹ́mi Fani Káyọ̀dé nú pé kí aláàdé ìròyìn kíbẹ̀ o, ìròyìn kíbẹ̀ ẹ gbọ́ngbà tásìkò bá tó.
0: Ọ̀dà náà bó ṣe kíbẹ̀ náà ló tó ṣe bẹ́ẹ̀ omi lẹ̀gbẹ́ ń bí. Ẹjẹ́ agbéra tán ká lọ sórí tábìlì ààrẹ ti orílẹ̀-èdè Nàìjíríà, Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní wọ́n ti rọ tikẹ́rẹ́ tikẹ̀rẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jùlọ àwọn aṣáájú ẹ̀sìn gbogbo, wọ́n ní ẹ sọ̀rọ̀ jáde, ọyá ẹ bẹ̀ lẹ́gbẹ̀ẹ́, ẹ sọ yanya, ẹyẹ tijú, ẹyẹ panumọ́, níbikíbi tẹ́ ẹ bá ti gbúròó àwọn ikọ̀ agbésùmọ̀mí àbí ikọ̀ agbébọn, ẹ̀yin náà dìde, ọyá ẹ jẹ́ ká gbowúrò ìbáwí sójú àwọn ikọ̀ ajínigbé àti àgbésùmọ̀mí. Ìjẹ́mbó labala kejì ọ̀rọ̀ yẹn dé dúró, wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé iṣẹ́ ó ṣe bẹ́ẹ̀ ó di ṣíṣe pátápátá porongodo ni. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé pé ẹ wò ó lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ààbò láwọn ìjọba ìpínlẹ̀ gbogbo ń kọ́ wọn ní iṣẹ́ o ti dójú ọ̀gbẹ̀gẹ̀dẹ̀ lórí ẹ̀ níbo wá ni ọ̀rọ̀ dé dúró ọ̀rọ̀ ètò ààbò wa yìí náà ni àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo ń kọ́ kí ni tó ṣẹlẹ̀ gan níbo níṣẹ́ dé dúró ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ wa níbo ló dé dúró ìwé ìròyìn the guardian ó máa gbé wa débẹ̀ tẹfọ́tẹ̀dọ́gbọ̀ yẹ́bẹ́ sí ẹtí gbọ̀nyín láàárọ̀ òní.
1: ìwé ìròyìn guardian náà ló gbé ilé jáde níbi tí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ni wọ́n ti ń pè fún owó oṣù òṣìṣẹ́ lálékún lọ́tún báyìí o wípé kó máa jẹ ẹgbẹ̀rún lọ́nà 500,000 náírà. Wọ́n ni bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ fúnra wọn wọ́n ni wọ́n fara mọ́ ẹgbẹ́ kan náà tún wá ń bẹ tán ni àwọn fara mọ́ o wípé ibi tí wọ́n gbèdéke bí wọ́n gbé lọ́hùn ó tẹ àwọn lọ́rùn bẹ́ẹ̀ kí ìjọba ọjọ́ kó bá wò kan ṣe sí eléyìí kọba n tí ń ṣẹlẹ̀ mú lójú ayé mọ́ 1,700,000 ó ti ń di bí ìgbà tí èèyàn jẹran ìkàsì ẹ bá ni wá owó gidi ọjàre owó tó tówó òṣìṣẹ́ ń ṣiṣẹ́ ẹ jẹ́ kí wọn ó sì jèrè ń bẹ ọjàre àmọ́ ìròyìn kan náà tún leléyìí o níbi tí wọ́n ti sọ wípé àjọ sarap ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 wọn ni náà ló ń pè fún ìkéde dúkìá látọ̀dọ̀ ààrẹ tinubu ni àtìkù ni àti peter obi kí kálukú sọ ti ń bẹ lákàtẹ́ gẹ́gẹ́ bí dúkìá àdúgbò ni lóru gọ́gọ́ sí ni ọgbọ́n kílẹ̀ ń dá ti ẹjẹ́ mọ́ o ẹjẹ́ tètè yá mọ́ punch náà ló punch ìròyìn náà.
0: ó dá a ká mẹ́yìí ká fi jókè wọ́n ní ẹ̀gbọ́ níbi ọ̀rọ̀ dé dúró ìpínlẹ̀ ọ̀sùn ètò ìdìbò wọn eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ti ń kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà tá a mọ̀ sí àjọ inec wọn ni ó ṣe bẹ́ẹ̀ o wọ́n ṣe àfikún àwọn gbèdéke ọjọ́ tí ẹ ti fún àwọn olùdíje sípò gómìnà pé kí wọ́n máa fokàn lẹ̀ ẹ jọ ẹ ṣe ń tá a bá ní ẹ ṣe àjọ inec náà ní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ààrẹ bọ́lá ahmed tinubu àwọn náà sọ̀rọ̀ pfn àwọn náà sọ̀rọ̀ ó dúró gbágbágbá ò lẹ́yìn bíṣọ́ọ̀bù gbogbo bíṣọ́ọ̀bù pátá ni ó ní ẹ dákun torí ọlọ́run à ń kọlùjọ ọlọ́run eléyìí ọ̀dà kò mú yẹ̀sì láwùjọ wa ní orílẹ̀-èdè yìí níbo lọ̀rọ̀ dé dúró àwọn òṣìṣẹ́ náà lákàtà àjọ tó rí sí gbòkègbodò ọkọ̀ òfurufú láwùjọ wa àwọn náà bọ́ ta bọ̀m̀bọ̀ kí ni ó sọ gbèdéke ọjọ́ mẹ́ta láìṣe tí wọ́n fẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ yẹn ìwé ìròyìn the guardian náà ló ṣe bẹ́ẹ̀ ó ṣe àkójọpọ̀ rẹ̀ a ó gbọ́ yẹ bẹ́ẹ̀ sì ti gbọ̀ yín láàárọ̀ òní bábalẹ́gbà káàdé máa lọ sọ́dọ̀ àgbà olùtọ̀
1: báyìí àgbà orí máa gbé wà díẹ̀ ẹ jẹ́ dojú ọjà sábà padà dé ká mú ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ká máa kó wọn pa tiẹ̀ ìpolówó ọjà làgúnmọ̀ owó àìpolówó ẹ̀ àgúnmọ̀ gbèsè ní
0: kọ́lọ̀ má jẹ́ káàdé jẹ́
1: yẹn o àmì jẹ́ yẹn ẹ kúrò kalẹ̀.
0: ẹ ṣeun gẹ́ẹ́.

0: bẹẹni ohun tó bá ti yá kan kò gbọdọ gbìndánwò àti lọjà lórí tábìlì kan ni ọmọlúàbí
1: másùnlé
0: ẹyin olólùfẹ wa ó yá ẹjẹ ká pàdé ní àti ayélujára òjòpó facebook ẹ lọ ṣe àwárí ẹ ní tọnà splash fm 105.5 ìbàdàn ẹ máa wo bàbá lẹgba àti gbogbo àkẹlù gbogbo tó wà níbẹ o.
1: O ti sọ lẹẹkan
0: wọn ti kini lagbara púpọ ju o
1: kì í ṣe túlẹ yìí
0: kí n kò fẹ kí wọn gbàgbé
1: kì í ṣe túlẹ yìí
0: kì í ṣe túlẹ ẹyà uk let's get it.
1: báwo ló ṣe mọ apá abẹ gangan ló ti wá
0: ajé o
1: àwọn bá ń fi ṣọwọ
0: ẹyà
1: ó tó bí méjì mẹta rẹ
0: ajé
1: ẹ máa lò lẹẹkọọkan báyìí tí gbogbo ẹ bá fẹ tutù kọjá
0: lagbara tọ́ni kí ẹbí mọ̀pánú náà la fi rò kọ pẹ̀lẹ́ kú mú nǹkan jẹ
1: ẹ̀tẹ̀nukúló múròyìn
0: ọdọ ẹyin èèyàn wa
1: jàre
0: ní àti ayélujára ní àgbáyé ọyá ẹ máa bá ni like ẹ love ẹ bá wa ṣe àwọn náà mọ bó ṣe máa ń lọ torí pé agbẹ̀dẹ bẹ ẹrì àgé pàápàá àti àwọn aláàgbé ìtàn ọdọ ẹ jẹ ká lọ sí ojú ìwé ìkarùn ẹkẹfà àti ìkeje ìwé ìròyìn the guardian fún ti òwúrọ yìí nígbà tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àjùmọ̀ṣepọ̀ tí ọmọlẹ́yìn christian kọ́ wọn ni wọ́n bọ́ta bọ̀m̀bọ̀ bẹ́ẹ̀ ni ó ń ṣe àlàyé wípé níbi ọ̀rọ̀ dé dúró bẹ́ẹ̀ bá kọlu bíṣọ́ọ̀bù kan ṣo gbogbo ẹ̀ka christian pátá òun náà lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ tẹ́ kọlù ní orílẹ̀-èdè nàìjíríà o nítorí náà ohun tá à ń pè ní ìgbésùmọ̀mí kọ́rọ̀kùn gbàgbé ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà nígbà tí wọ́n tẹ̀síọwọ́ iwájú ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ pfn ẹ̀yà bishop wálé òkè bàbá sọ̀rọ̀ o wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún kọ́ ọ lọ ṣe pẹ̀kínpẹ̀kín ni pẹ̀lú gbólóǹkan èyí tó bọ́ta láti àkàtà ẹni tó ti lò dáúláre gẹ́gẹ́ bí igbákejì alága pátápátá pátápátá fún ẹgbẹ́ òṣèlú ti people's democratic party pdp ní orílẹ̀-èdè yìí ìyẹn ọlábọ̀dé george lẹ́ni tó jẹ́ pé àná òde yìí o òun náà ní gẹ́gẹ́ ọ̀rọ̀ ó ṣe gẹ́gẹ́ láàrin àwọn méjèèjì wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún náà ni wọ́n fi wá ń dúró gbẹngbọn ẹ̀ lẹ́yìn ẹni tó jẹ́ adarí ìkórajọpọ̀ bíṣọ́ọ̀bù gbogbo nínú ìjọ àgùdà lórílẹ̀-èdè nàìjíríà lẹ́ni tó kú àwọn bíṣọ́ọ̀bù ṣòdí tí wọ́n sì lọ sílùú ti àbújá o wọ́n ní ẹ lọ tààràtàrà ó diwọ̀ lákàtà rẹ bọ́lá amer tinubu gcfr wọ́n nígbà àwọn òde bẹ́ẹ̀ wọ́n ṣí ọ̀rọ̀ ọ̀hún báyìí fún ààrẹ o pé owó ààrẹ ó ti di ojú ọ̀gbagadè ẹ wo ìkọlù sẹ́nìkan tọ́jú ọmọlẹ́yìn kristi ìkọlù sí gbogbo ọmọlẹ́yìn kristi láàmú fi ṣe báyìí ìkọlù ẹnìkan ìkọlù gbogbo ayé ni nítorí náà ohun tá à ń pè ní ìkọlù àgbésùmọ̀mí àti ikọ̀ àgbébọn ààrẹ ìjọ̀wọ́ jàre o ẹ bá ní ṣàkìtì máa pa ẹ jẹ́ kó di ohun àbẹ́yìn etí eegun fi aṣọ kódà nígbà tí bíṣọ́ọ̀bù wálé òkè bàbá tẹ̀ wájú inú atótónu wọn wọ́n ní yẹ́sìkẹ̀ bàbá ní pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn ẹ̀rí tá a rí yìí ń kọ́ wọ́n ní bíṣọ́ọ̀bù náà sọ̀rọ̀ pé ẹwọ́ bí o orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run à ń dapọ́n lára ni láì jẹ́ pé àfẹ́ láì bímọ torí ọlọ́run à ń dapọ́n lára ni wọ́n ní bí a bá ní ká sọ nàìjíríà is bleeding wọ́n ní yes are we not bleeding ṣé lóòótọ́ sẹ́yìn ò rí pé ipọ́n ń tọ́ lára orílẹ̀-èdè nàìjíríà ẹ rí pé nǹkan lọ bó ṣe yẹ kó rí wọ́n ní òkè o tó bá jẹ́ pé ẹ̀ bá gẹ báhun bá a bá gbé yín débẹ̀ nípínlẹ̀ ti benue ẹ bẹ́yìn náà rí ti ń ṣẹlẹ̀ are we not bleeding in benue wọ́n tún tẹ̀wájú wọ́n ní ọ̀tọ́ bẹ́ẹ̀ kí ni a ti sọ o nípa àwọn apá gúúsù ìlà oòrùn ìpínlẹ̀ kaduna tá a mọ dapọ́n la bẹ́ẹ̀ wọ́n ní ọ̀tọ́ ẹ jẹ́ àlọ́ sí gòza wọ́n ní ìpínlẹ̀ ti bọ̀ọ̀nù ńkọ́ tá a mọ tọpọ́n la níbẹ̀ wọ́n níbẹ̀ bá túlẹ̀ tó gbọ́yún ìpínlẹ̀ kwara ńkọ́ tá a mọ tọpọ́n la níbẹ̀ wọ́n ní òtún wá tán báhun ìpínlẹ̀ ọ̀yọ́ ńkọ́ tá a mọ tọpọ́n lára níbẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀hún kódà ilẹ̀kùn nígbà tí ààrẹ pfn wọ́n tẹ̀ wájú inú atótó ni wọn o wọ́n ní ìjọba lẹ́lẹ́kànjẹ̀ka iná ọ̀hún ti ṣe bẹ́ẹ̀ ó ti jọ́dí orí kókó bẹ́ẹ̀ ó lóòótọ́ báyìí nílùú òun náà nìkàlù o wọ́n ní ṣùgbọ́n ṣá a lè fọwọ́ lẹ́rán káwọn ikọ̀ kan pera wọn ní agbé ni ajínigbé agbébọn ikọ̀ agbésùmọ̀mí kí wọ́n sì àwọn pààyàn lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀dákun torí ọlọ́run ká mọ̀ ṣèkọlù síjọ ọlọ́run ọ̀dà ohun búburú gbà ló jẹ́ wọ́n wá ta ìjọba lójú o pé kí wọ́n jọ kí wọ́n ṣiṣẹ́ ọ̀hún pápápá bọ́ bá pẹ́ jù ní sàkéèké o léwu púpọ̀ jù ojúwe karùn-ún nìyẹn e je ki baba le gbadde wa wole ni isin to le nikan ki je ki le ofe
1: ah bo ti lo fe je o le jonje eyan marun le kan soso
0: baba le gba bere alaso ba je
1: inu I ma ga ni
0: baba le gba bere
1: o da to daily post lo gbele la podo temi na oro na si ni se pelu oro e ni laso olorun pa ka to tu apero mo riwo ni are bola ahmed tinubu lo ti setan o lati kede ipade agbara nla kan ipade apero lati kede apero nla kan ele ti o ma ni se pelu eto abo nibi ti ijiroro loniranran yo ti ma waye lori ojuleja wo lagbegba fun eto abo orilede nigeria are tinubu ti setan lati kede ibere eto ohun ibere apero na ni ojo segun tuesday ti se ola agbenuso iyun fun ti ijo jamaatu izalatul bidia wa ikamati sunna ta mo si jibwis nu iyun ajo to lodi si agbigbe to lodi si adadale ninu esin sugbon to je pe ki won gbe sunna ro o na ni won gbajumo o won ni be si ni world muslim league garbadin muhammadi na loruko agbenuso won yi na lo soro idi mimo o ni ojo aiku ti sunday tana gege bo se wi oni akanse eto apero ta nwi yo nibe na ni iforikori yo ti ma waye ijiroro loni ran lori bo la sese ti a fi yanju awon adojuko eyi to ni se pelu igbesumo mi ni ka jinigbe ni abi awon igara olosa loni ran wọ́n ṣe ń sọ pàǹpàpọ̀ tí wọ́n máa ń ṣe gbogbo ìlú alálàáfíà ní ṣaka eléyìí tó ti di kùkùlàjà tí ń dún mọ̀húrúmọ̀húrú mọ́ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí ọgbọ́n kí láàdá ọ̀nà wo láàtọ̀ kí lohun tá ó ṣe tá a fi rí i dájú wípé gbogbo rítìrìtì yìí yóò jẹ́ rodò lọ́rẹ̀ẹ́ mú mi ní ìbámu bákan náà pẹ̀lú rẹ̀ wọ́n ní ẹgbẹ́ kan náà ètò yìí eléyìí tó jẹ́ wípé ìjọba orílẹ̀‐èdè nàìjíríà gan ṣe alátìlẹyìn fún níbẹ̀ náà ni wọ́n tún ti máa ṣe ìjíròrò lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn tí ó ń jẹ́bi kùdìẹ̀kudẹ tí ó ń kọlu ìṣọ̀kan wa nínú ẹ̀sìn lórílẹ̀‐èdè nàìjíríà ìṣọ̀kan ẹlẹ́sìn jẹ̀sìn lóríṣiríṣi sultan sokoto alhaji saad abubakar yóò sì máa wà lára àwọn adarí wọn ni tí wọ́n péjú pèsè síbi àpérò alágbára ọ̀hún ní èyí tí wọ́n ti máa jíròrò nípa ètò ààbò ilẹ̀ nàìjíríà ìwé ìròyìn daily post òun ló post ìròyìn náà.
2: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
3: Shared meals like delicious jollof and chicken.
2: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
4: That's why we say let's go home. There's food at home.
5: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor kit.
6: The taste of home.
7: Rẹ́rẹ́lú wọlé dé o fún gbogbo òbí àti alágbàtọ̀ tí ó ń wá bí ọmọ ó ṣe pẹ̀lẹ́gẹ́dẹ́ nínú eré ìdánilárayá tẹ́ẹ̀nísì ní àkókò họ́lìdè yìí mú ọmọ rẹ̀ wá kó wá darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ láti di àǹfààní ní ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì irú rẹ̀ tí a pe àkọ́rí rẹ̀ ní ABSFF Digital Point Zero Summer Coaching gbígbá máa mú bọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ tó gbóúnjẹ fẹ́ gbígbà wọn bọ̀ yóò kọ tí ó sì dàngájá láàrin ọjọ́ péréte arákùnrin ṣeun ẹlẹ́gbẹ́dẹ́ ló ṣe nígbàwọ́ ètò fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038064144 ó yá ẹ tara ṣàṣà kẹ́ẹ̀ gbé bọ́dì.

0: ṣalábàápín nínú ìsọdọ̀tun àtòkèwá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn pẹ̀lú Jésù, 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́, 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́: Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP, àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdojúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn pẹ̀lú Jésù. Wá kò di àṣẹgun.
1: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
3: Má fọwọ́ lẹ́rọ́gbà fẹ́sù láti fògùn ayé rẹ tafàlà. Kírí àjò ogójì ọdún mọ́bà wá dogójì ọdún mọ́ lọ́wọ́ tara ṣàṣà wá fàdúrà kan kò kó sí lọ́gẹ́. Wọ́n yẹ pé ẹ̀rín tó ń tayọ aláì ní gbèdéke nínú Olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. Bọ́ nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Mọ́ndé. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí d'aago méjì láàbọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yagankun GRA, Ìbàdàn. Wá darapọ̀ mọ́gọ́rùn ènìyàn tí fọ́gbọ́nrà àdúrà béèrè fún àánú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbò lórí ọmọ àtẹ́bí. Máa bọ̀ wá képo Olúwa bíi tàtijọ́ ká lè bà lẹ́rí aláìlẹ́gbẹ́. Má gbàgbé pé aago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà ń bẹ̀rẹ̀ títí d'aago méjì láàbọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yagankun GRA, Ìbàdàn. Níbi tọ́lọ́run ti máa lo màmá wa Elizabeth Káyọ̀dé, màmá òkè Ayọ̀, fún gbogbo oníkojúpo. Ìgbàgbọ́ ọ̀rá ni ó di múṣinṣin dání o. Jésù dúró dé o.
4: Ẹ kúlé o. Ebi ń pa kà á sí nǹkan sí mi la.
5: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
4: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín, kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
5: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
6: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
4: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
5: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
6: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
7: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.

0: Na Dodoku, only the best.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Bẹ́ẹ̀ni Akin wípé ẹ káàbọ̀ padà sẹ́kọ̀ọ́ni ti ọmọlúàbí. Ṣé fótẹ́dọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ oúnjẹ ìsọwọ́ iwájú ẹ̀yìn olólùfẹ́ wa ní àti ayélujára ní ọjọ́ òpó Facebook Agbé Òṣùbà káre fún yín Johnson Dinubu Ogun Ṣeyitan Ìṣọ̀lá Kuret Ajibọlá Emafoje Peter Adúpẹ́ Aroni Yaya Ali Aja Ajun Adékunle Adúpẹ́ o Mama Wemili Fomilayo Akinwe Kọ̀mí Betrayal Zemba Adúpẹ́ púpọ̀ púpọ̀ jù lọ́wọ́ yín Matthew Cash Akin Adé Tèmi Tọ́pẹ́ Orí Olówó Bàbá Abẹ Adúpẹ́ lọ gbogbo yín ẹ ṣeun gan ni ẹ ṣeun tó yin ẹgbin lakotrel Adúpẹ́ ni ọwọ́ tẹ̀yìn náà ẹ ṣe ẹ̀kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta Abraham Adétúnjì ṣe ẹ dúró gidigba ṣe ẹ dúró gégé Adúpẹ́ lọ́wọ́ Elédùà ẹ máa bá ni like bẹ́ẹ̀ ni ẹ bá ni ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí olólùfẹ́ kan ní ọmọlúàbí mẹ́wàá mẹ́wàá ẹni kọ̀ọ̀kan ni wàyí ó dá ẹjẹ́ kẹ́mi ó gbé yín lọ sí ojúwe ìkẹrin ìwé ìròyìn the guardian fún ti òwúrọ̀ òní lẹ́ẹ̀tọ́ ń jẹ́ ká rí gbọ́ wípé àjọ èyí tó rí sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú láwùjọ wa àwọn òṣìṣẹ́ lákàtàjọ òun náà ni wọ́n ti gbé ìkìlọ̀ lọ́jọ́ mẹ́ta jáde o wípé gbèdéke ọjọ́ mẹ́ta èyí táwọn kéde rẹ̀ lọ sí àkàtà àti kẹ́rẹ́tìkẹrẹ àwọn iléeṣẹ́ èyí tó ṣe bẹ́ẹ̀ tó ní ọkọ̀ òfurufú tó jẹ́ wípé ọ́ dẹnu kọlẹ̀ kò gbáramú kò gbámúṣe bẹ́ẹ̀ ni kò dúró wárowárò kò dúró sójú làní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe ọkọ̀ òfurufú wọn ń gbẹ̀rìrì jẹ́ ń bu ọ̀rọ̀ dé dúró wọn ni ẹjẹ́ mọ̀ pé bí a bá ní ká sọ bẹ́yìn ọ̀bá ní ṣe bẹ́ẹ̀ kọ́ lọ ká bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ tọrọ kan wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ kódà ní ẹ̀kún kẹ́ ni wọ́n ní àkọ́kọ́ ó kéré ọpọ́ o àwa ríru ẹ̀ rí o ṣe ẹ rí àwọn èrò tó ti sanwó tẹ́lẹ̀ àwọn èrò tẹ́ ẹ ti gbowó lọ́wọ́ wọn àwọn èrò tó jẹ́ wípé kálukú lẹ ti fún lọ́jọ́ tí òwúlẹ̀ lọ ibi tí ń lọ tó wá jẹ́ pé àìlè lọ wọn mọ́ ẹmọ́ bínú àtọ̀rọ̀ gáfárà tó jẹ́ pé àìlè gbéra wọn mọ́ ọwọ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú èyí tí wọ́n fẹ́ bá rìn ọ̀dọ̀ rẹ̀ ló ti wáyé wọ́n ní ó kéré ọpọ̀ o owó tíkẹ́ẹ̀tì wọn eléyìí tí wọ́n san ó kéré pin ìdá márùn-ún ẹ̀ ẹ̀yà dá padà sárọ̀wọ́tò àwọn èrò bẹ́ẹ̀ nígbà tí wọ́n parí àtótónu wọn ẹni tó ń jẹ́ akọ̀wé àgbà pátápátá ẹ̀yìn òfin àjọ òun náà ní ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ o wípé ẹ wò ó gẹ́gẹ́ bí orúkọ tòun o Francis Akinjọlẹ̀ ó ní àsòótọ́ fún yín báyìí gbogbo ẹ̀yẹ lọ́kọ̀ òfurufú tọ́jẹ́ pé ẹ fi ń kérò ni tó sì jẹ́ pé àwọn èèyàn sanwó wọn ra tíkẹ́ẹ̀tì yín ìjìbàǹbù owó ńlá ìrìn àjò ọ̀hún ẹ̀jẹ̀ ó jù lọ nítorí pé ẹ fi ti yín báyìí ẹ fi kọ́ báwọn èrò ọkọ̀ òfurufú yín ẹ yẹ ipò tó wà kọ̀ọ̀dà kò lè gbéra tán yányán wọ́n ní látàrí bẹ́ẹ̀ ẹ bá múrí àjò àwọn ẹni ẹlẹ́ni ẹ bá pa wọ́n la o ó kéré ọ̀pọ̀ o ìdá márùn-ún owó tí wọ́n san fún yín ẹ tètè ṣe bẹ́ẹ̀ ẹ dá padà fún àwọn èrò tọ́rọ̀ kàn bí bẹ́ẹ̀ kọ́ kí ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n abala kejì ọ̀ni ń jẹ́ àgbẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà àwọn ẹ̀ṣọ́ eléyìí tó dúró tán wọ́n ti kó wọn lọ láti máa rí sí ètò ààbò eléyìí tó gbọ̀ngbọ́n láwọn òpópónà èyí tí wọ́n gbé gba ẹ̀gbẹ́ àwọn odò ńláńlá lọ ní tìbúsòro ìpínlẹ̀ èkó lọ jáde sílùú ti kalaba nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú wọ́n níṣẹ́ rí àwọn ẹ̀ṣọ́ tí wọ́n kó bẹ́ẹ̀ o iṣẹ́ wọn ni pé kí wọ́n dáàbò bo kálọ kábọ̀ àwọn òṣìṣẹ́ ń bẹ̀ wọ́n dáàbò bo òpópónà náà kẹ́nikẹ́ni ọmọ bọ́ọ̀bẹ̀ yọ nǹkan kan lọ wọ́n mọ̀ dá wàhálà lẹ̀ kí wọ́n mọ̀ ṣèkọlù níbẹ̀ inú gbọ́dọ̀ tó jẹ́ mínísítà fún iṣẹ́ òde láwùjọ wa David Umahi ọ̀sẹ̀ iwájú inú ọ̀rọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó kéré pin àwọn òṣìṣẹ́ elétò ààbò tó dúró tán tó tó ogójì ọ̀tọ̀ òun náà làwọn kó bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ dákun ẹ mọ́ sọ wọn wọn ò gbọ́dọ̀ yọ nǹkan kan bí wọn ò gbọ́dọ̀ dáṣẹ́ dúró wọn ò gbọ́dọ̀ díṣẹ́ lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ bá nǹkan jẹ́ ẹnikẹ́ni tó bá ta firi bẹ́ẹ̀ ṣe bá lọ fòfò yá ń bẹ̀ wọn ẹ firi ẹ̀ ni ẹ wọ́n dànù ìwé ìròyìn the guardian náà ló tún gbé wa débẹ̀ ojúwe ìkàrún nìyẹn.
1: ó dáa tó ìròyìn rèé lápọ̀dọ̀ tèmi ń bí ti daily post gbé jáde ti gbọ́ àkọlé rẹ̀ lẹ́ẹ̀kan ń tún mú bóde náà rèé o wípé ẹni tí ń ṣe ojúlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ní ilẹ̀ south africa Fẹ́mi Fani Káyọ̀dé wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀yọ́ ṣe kọ májogbé náà ló sọ pé irọ́ o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tó fa agbọ̀nmujà lórí ọ̀rọ̀ kan tó jáde látọ̀dọ̀ sheikh yahya jingir ẹni tó jẹ́ adarí ẹ̀sìn islam kan wọ́n ní tó ń sọ pé orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ń wò yìí o orílẹ̀-èdè àwọn mùsùlùmí nìkan ni nínú fọ́nrán fídíò èyí tí ó bóde bẹ́ẹ̀ ni o ní sheikh jingir tá à ń wí yìí o tí ó ń bá àwọn ẹlẹ́sìn islam sọ̀rọ̀ níbi ètò kan ló sọ̀rọ̀ ó ní bó o bá fẹ́ fààyè gba mùsùlùmí sí mùsùlùmí láti jẹ́ adarí orílẹ̀-èdè yìí emi loko to nse nle yi o a je pe ko kuro lorilede Nigeria ni tori pe ti wa ni se oro ta wi yi o na lo se ti bere ti ni bi awuye wuye to ti bi oko oro gbon yin nitori ti awon omo leyin Christy ti won ti binu tan lori ayelujara ti won si bere si ni ju ogulun tu oro pada pe abe ma gbo oro ni se bojo ba nro sori muslimi nikan ni ro si tabi borun ba nta bo ba ran ki sori enikan ah olohun obe nikan sota afi eni ti ba nbo lohun sota nitori na nko ati kukuru ati giga ati tirin ati sisanra ati pelebe ati rogodo atokunrin atobirin enikan e so olohun enikan olohun na lo ni gbogbo wa po enikan o wa le so orilede ta tun wa wa yi owo ama orilede ti won sese dale bi orilede yi ti wa ti pe ojogo ati muslimi ati kristeni ati elesi kan abalaya teni ti ogbagbo la jo nse eduro gan ta ba ti ni awo se nu idile to je kikida muslimi ale wi pe ko si kristeni nbe ale wi pe ko si elesin ibile nbe ninu idile to je kikida kristeni ta nrohun ale wi pe ko si muslimi nbe ale wi pe ko si elesin ibile nbe ninu idile to je pe kikida elesin ibile ni ale wi pe ko si muslimi nbe ale wi pe ko si kristeni nbe bo le se wa se ojare o e fe dale ke tun sa iro ni ko soro nbe bi ti wu ko mo nigbati nfesi lori oro yi fani kayode ninu oro ti e ele to fi sori ayelujara lojupo x re gangan lale ojo aiku sunday tana soro oni oro ti o tenu sheiki agba yibode ele ki isododo na ki isododo ki si soro to le gbe orilede to le mu te waju o tun wa tesi waju nu oro eyin fe fani kayode nu pe se ri oro tiketi muslimi latodo are bola tinubu oni fun ti odun 2027 ani eleyi ona ni o ngborere to ngbile ko si nkan meje bi ko se wipe awon ti won je olori wa lasiko yi won fi ooto nu won fi han o si se pataki fun wa lati mu ki orilede ko tesi waju ni ele won fi se oro telesin jesin arabi ti wu ko mo o ki se tori pe awon je muslimi e ri wipe isowo dari won na won fi so wipe ti muslimi nikan ni bi ti wu ko mo tori pe be eyan ba ti je are lorilede gbogbo enikeni na ni nbe labe isakoso tori gbogbo eyan ni sanwo ori e wa wipe tawon kan ni ki se tawon kan orin barista gan ti ko ti pe pe enikan ni lo fe nikan a jo gbe Nigeria Nigeria yi titi wa ni se iwe re Daily Post lo gboro iyan amo o nise ni mitun taju kan
0: ti
1: mitun aye n wanu eko lo
0: oro
1: ti mi nso o ya gba awo gan iroyin naa re o nibi ti
0: ojo aja ya mitun
1: mitun le tun fe tesiwaju
0: mitun mu di
1: e je ka lo soju oja iku kale
0: mitun jare.

0: Òṣèlú PDP, ọmọ ilé ṣòwò rẹ tẹgbẹ́ òṣèlú AAC, Donald Duke tẹgbẹ́ òṣèlú PRP, àti Okwori Elizabeth Frederick tẹgbẹ́ òṣèlú NDP. Sẹ́ẹ̀pù, wọ́n sọ̀rọ̀ wọn ní gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ fẹ́ láti díje dupò ààrẹ yìí, òun náà ni kẹ́ ẹ fínú fídọ̀ láti jẹ́ ká mọ gbogbo bí nǹkan ṣe ń lọ. Eléyìí kọjá pé ọ̀rọ̀ ibi òfin gbé dé nìkan, ẹ jọ̀ọ́ àkóyawọ́ eléyìí tí ó hàn sí gbogbo ojú ayé, òun náà là ń fẹ́ kẹ́ ẹ sì fi ìjọ ọmọlúàbí hàn ní tòótọ́ wípé orúkọ rẹ ń bẹ lọ́dọ̀ tẹ̀yìn, torí pé àwòkọ́ṣe ni ó máa jẹ́ fún àwọn míì tí ó tún máa bọ̀ lọ́jọ́ iwájú. Ìyẹn ni ìwé ìròyìn Punch gbé lóòrọ̀ tòní tẹ́ ẹ gbọ́ wẹ́rẹ́ tí mo kà bíi mókarì hùn.
1: Ọ̀dà mi tún lápọ̀dọ̀ tèmi náà.
0: Ìwọ náà tún ti mú.
1: Ẹ jẹ́ kémi náà mi tún kí n tún máa mi tún mú báyìí sìn.
0: Mi tún ti mú bẹ́ẹ̀.
1: Mi tún ti mú ṣíkún.
0: Mi mú ṣíkún.
1: Ọ̀dà ẹ jẹ́ ká lọ síbẹ̀, wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé àwọn ìjọba ìpínlẹ̀ 18 ní orílẹ̀-èdè Nàìjíríà náà ló jẹ́ wípé ó ṣeéṣe ò látàrí àwọn ìdákúrekú ètò ààbò wọn àti àwọn ìlànà mìíràn eléyìí tó jẹ́ pé ó ṣe àdínà gbòòkó. Ẹ̀yin ò fún ìlànà àwọn àtànkálẹ̀ àti àkọsílẹ̀ kọ́mọ́nkóbó nípa ti àyàrà bí àṣà ìgbàlódé. Wọ́n ní bí abánikà sọ, ohun tá à ń sọ nípa rẹ̀ náà ni pé ṣíṣe àmúlò àwọn ìtàkùn ti ojú ọjọ́ àti bí ọ̀rọ̀ dé dúró láti rí dájú pé ètò ààbò túbọ̀ gbópọn láwọn ìjọba ìpínlẹ̀ gbogbo fún ìdàgbàsókè ní Nàìjíríà. Wọ́n ní àwọn ìjọba ìpínlẹ̀ 18 náà lọ jẹ́ pé ètò ààbò wọn kò ṣẹnu retó. ta ní ọwọ́ jù bọ́dà àfẹ́sàkọọ́lẹ̀ rẹ̀ ni àfẹ́ káwọn eléyìí náà wọ́n wà ní ojú òpó yá ẹ mọ́ ọ tún ọ̀fọ́ níbikíbi tí ọba ti ń da iná ọ̀rọ̀ ni o. Ìjẹ́ǹbù ọ̀rọ̀ òde dúró wọ́n níbi àbọ̀ wa lọ sáwọn ìjọba ìpínlẹ̀ 14 míì. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn eléyìí àwọn dúró tán ti wọn ni ìpínlẹ̀ wọn bí a bá yẹ ètò ààbò wọn wò ó dúró déédéé ẹ̀wọ̀ ètò ààbò bó ṣe dúró gẹ́gẹ́. Wọ́n ní yàtọ̀ fún eléyìí ìlànà ìdàgbàsókè wọn láwọn ìgbèríko wọn wọ́n ní ẹ̀gbọ́ kò fẹ́ẹ̀ ní igbákejì ó dúró ṣánṣán náà ni wọ́n ní kò wá tọ́ síbẹ̀. Ṣé rí ohun tó kù náà ni wípé kó ohun gbogbo kó bẹ̀rẹ̀ sí ní máa lọ gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀. Ṣùgbọ́n abala ìkejì ń kọ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn ikọ̀ eléyìí tó ń ṣe ìpolongo ìbò fún Àtíkù fún ti ọdún 2027 wọ́n ní kálukú wọn kàn òun náà ló jẹ́ pé ọ̀rọ̀ tó jáde ní àkàtà wọn pẹ̀lú àkọọ́lẹ̀ wọn.
0: Táàpù ọwọ́
1: ẹ̀ múra sí ẹ̀yìn méjèèjì ẹ̀ múra sí wọ́n ní ọlọ́run gbọ́ bí abánikà wọ́wẹ́ ètò ìdìbò rẹ̀ ọdún tí ń bọ̀ ṣùgbọ́n ṣá àwọn ikọ̀ ìpolongo ìbò wọ́n ní kálukú wọn náà kàn wọ́n bá bẹ́ẹ̀ pẹ́ bàbá lẹ́gbàá mi tún kí lọ́ọ́ bá dé. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé lè ṣe báhun ìlànà kí ni ìsọdọ̀ tó wo ni kí lẹ̀ tó fẹ́ gbé yẹ̀wò lè rí báhun bẹ́ẹ̀ náà kan ni ẹjẹ́ àtúnjókòjò ẹjẹ́ ká túmọ̀ ràn wá gba ẹjẹ́ àtàrà gbàdí wọn náà kan sọ pé rárá o èyí tá a ti ṣe náà tá a sì ń tẹ̀wájú ojú ọ̀nà òun náà la ṣe bẹ́ẹ̀ eléyìí tí a wà. Ìwé ìròyìn the guardian náà ló tún jẹ́ àtúgbọ̀yàn agbó òṣèlú rèé fún ti àárọ̀ òní omi tún mi tún.
0: Mi tún ti mú ròyìn kan ìwé ìròyìn guardian ló gbé yẹn jáde láàárọ̀ yìí níbi tí wọ́n ti ní ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ̀rọ̀ wípé kò ní jìnnà tí ìdúnadúrà ọ̀tún àjókòóso àdéhùn ọ̀tún yóò máa wáyé láàrin àwọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ eléyìí tí wọ́n sọ wípé ṣe é rí kí a má tan ara wa jẹ. Ẹ rí ₦80,000 ó tó gẹ́ kò wúlò mọ́ o kò wúlò mọ́ lásìkò tá a wà yí o gbogbo alamọ bí nǹkan ṣe ń lọ. Ọ̀rọ̀ náà ní wáyé onígbà tí wọ́n ní ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Network of Abuja Left Groups tí àwọn náà sọ pé wọ́n ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìpè bẹ́ẹ̀ ni tí ẹgbẹ́ òṣìṣẹ́ pè fún yìí ẹ jẹ́ ká gbárùkù tí wọ́n kò ṣe jẹ́ pé ó kéré jùlọ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ₦500,000 ₦500,000 náà ni ó máa jẹ́ o pẹ̀lú ìkìlọ̀ wípé bí ìjọba àpapọ̀ bá kùnà láti mú orí okòó sọdún lórí tí àwọn pè fún yìí ó ṣeéṣe kó ṣe àkóbá ńlá ńlá fún gbogbo ẹni lórílẹ̀‐èdè Nàìjíríà ìyàyàn á ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́ máa dọ́gbọ́n bẹ̀rẹ̀ sí ni. Nígbà tí ń sọ̀rọ̀ yún níbi ètò àpérò kan tí wọ́n pè ní Rights of Workers Summit tó wáyé ní Birnin Kebbi ní ìpínlẹ̀ Kebbi lọ́hùn-ún lópin ọ̀sẹ̀ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lápapọ̀.

0: Joe Ajaero ló sọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ tẹ rírun o, ẹ̀yin òṣìṣẹ́ o, ẹ kú ìgbáradì fún ìjókòó àsọyé ọ̀tun lórí owó oṣù tó kéré jùlọ. Ajaero lẹni tí igbákejì rẹ̀ fún ti àjọ náà tí ó ṣojú rẹ̀ Audu Amba náà ló sọ̀rọ̀ wípé owó táwọn ń gbà lọ́wọ́ báyìí tí wọ́n fún àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ lásìkò tá a wà yìí kò bá nǹkan kan mọ́ o, bẹ́ẹ̀ yàn kó dọ́jà bí ìgbà yàn kó ₦17 dọ́jà
1: ni,
0: ṣebí gbogbo alárí bí nǹkan ṣe ń wọ́n sí ìgbé ayé ò fẹ́ dìrọ̀rùn mọ́ fọ́pọ̀ èèyàn lọ́pọ̀ ènìyàn kí wá lẹ ti wá pé ká sọ àlékún owó náà ló kù tá a máa gbà sí i. Nígbà tí òun náà tún sọ̀rọ̀ ààrẹ egun kejì ẹgbẹ́ òṣìṣẹ́ tá a mọ̀ sí Trade Union Congress Festus Osifo lẹni tí akọ̀wé gbogbogbò rẹ̀ tí àwọn ṣojú wọn tiwọn Nuhu Toro ló sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ yìí tó rò ó wípé ìṣọwọ́ ti ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà tó fi ń wọ́ra ńlẹ̀ túrutú báyìí náà ni kò ṣàì máa ní àkóbá ńlá tó ń ṣe fún àwọn òṣìṣẹ́ lápapọ̀. Ó ní ẹ wo bí oúnjẹ ṣe ń gbówó lérí, ẹ wo bí owó ọkọ̀ ṣe ń gara sí i, owó ilé sísan ń kọ́ ìyẹn gangan àgàgà ló dín bí ogún. Ó ní ẹ wo gbogbo ẹ̀ bó ṣe ń wú tẹ́lẹ̀ gbogbo rẹ̀ bó ṣe ń wú ní òwú fù bẹ́ẹ̀
1: pẹ́.
0: Ó ní gbogbo nǹkan wọ̀nyí náà láti jọ mọ̀ wípé owó oṣù tá à ń gbà lásìkò yí ọ̀ràn mọ́. Òsìfọ̀ náà ló wá rọ àwọn òṣìṣẹ́ pé ẹ jẹ́ kí gbogbo aká máa tẹ̀lé òfin tó di òṣìṣẹ́ o àti iṣẹ́ gbogbo o kó lè bá jẹ́ pé torí tá à ń pè fún iná fún ìgbáyé gbádùn gbogbo wa ni. Èyí gangan sí lọ̀rọ̀ tó ṣe pàtàkì ìwé ìròyìn Guardian ló gbé ìròyìn náà jáde lóòrọ̀ tòní.
1: Ọ̀dà náà máa dé máa gẹ̀bà ìpè ìpéjú náà ni aláfilà adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn lólùfẹ́ wa agbó ṣùgbà kárí fún yín. Ago mẹ́sàn-án lówùúrọ̀ la ọ̀tọ́ fọ́tẹ̀ ìròyìn àkọ́tán yẹn a gbé wá fún yín. Ago méjì lọ́sàn-án òní gbáǹkọ́gbe la wá fi ń kà. Bẹ́ẹ̀ ni olórí sport yóò gbé yín débẹ̀ yóò já yín sí ẹ gbádùn ẹ̀ púpọ̀ púpọ̀ ju ẹ ní máa yanjú ẹ nu láṣẹ lọ́wọ́ Elédùà. Igi ẹ̀fọ́ tẹ̀tẹ̀ òní wó kò ní hàn yín lé mọ̀ a ní ṣìṣe lágbára Elédùà. Ọ̀dà à ń kí yín láti kàn ní ti ọmọlúàbí pé iṣẹ́ ètò ní ti bẹ̀rẹ̀ nu ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ tá a sì fi jáde ńlé òun náà la fi wọlé láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Tọ́lá ni Aládélájà lórúkọ tèmi. Yé ìròyìn ni àwòkọ́ṣe eré ọmọtọ́sàn tọ́sàn tó ń gbòòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín
0: ó wà ńbẹ́. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwòsì lórúkọ tí mo jẹ́ fansolo ọ̀kan iṣu àjànàkú tí ẹgbà gbòje ẹ̀fọ́ papọ̀ jọ bó bá di láago mẹ́jọ alẹ́ òní ẹja pàdé lórí ètò yín ètò wa bàbá olóore ìlú ìpín hùn níjọjọ́ ìjọjọ́ ní ìmájẹ bọ́gun ní bọ́hùn belele ó ba lọ kò gbọ́dọ̀ fóun lílé sílẹ̀ omi tútù ní tẹnu ẹja bọ̀ ọ̀rọ̀ tútù tútù báyìí ni ó máa tẹnu tàwa bọ̀ torí tútù báyìí náà làá béwé rinrin tútù làá bá ní tàwọn àmú
1: tútù làá bá ní olúwẹ̀rí
0: pẹ̀lú gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní rọkókò lágbà láàrọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ní tòdèrè kókò ẹyẹ wọ ọ̀rọ̀ gẹ̀dẹ̀ tẹ́lẹ̀pọ̀ fi ṣọ̀bọ̀ yóò máa rọ̀ wá lọ́rùn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ epo àmì àpàdé láago mẹ́jọ alẹ́ gbáǹkọ́ gbìyànjú ní dáago méjì ọ̀sán
1: ẹ̀yọ̀jọ́ à ń kí yín
0: ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ni
1: ẹ̀jábọ̀.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ti ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Kí ni gan-an ni wọ́n ṣe tìmùtìmù fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kò rún gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
2: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

0: jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládani tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Bàbá, akọrin látàárọ̀ ni. O ti sú mi, ibo gan la lọ bolẹ̀ mú mi lọ.
2: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, ó ń rè.
1: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀, *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM, *347*1004*#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Mommy in the kitchen cooking rice.
5: It's Mama Dog.
4: Chicken in the pan looking nice.
5: It's Mama Dog.
6: Keep your voices down.
4: Smells yummy. Everywhere is smelling so, so nice.
5: It's Mama Dog.
4: Our neighbors will soon come and start knocking.
7: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
8: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
9: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
12: 1X Cup is here. The grassroots football tournament by 1XBet brings together local teams, real passion, and the spirit of the community. The final match takes place on October 31st at Kapa Oshodi Stadium, Lagos. Join us and get prizes. Visit 1XCup.ng to see full details about the tournament. Your community, your cup. 18 plus. Bet responsibly.
13: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣídì èdùkọ̀, àti iyọ̀.
3: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe ku gbogbo ilé báyìí?
13: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

ani to se gunugun to fi pa lori o na lo se di obo ti o fi orun iyen lo di fa fun iko ti iko ti super falcons lana tori pe agboru eleri afin deru bo loro ni iko ti super igu na se be njo ni mo qualify fun idije ife eya agbaye aye o pare iko ti super falcons awon na tun ti se be se wa mo pa bambari e mo pe iko ti super igu awon ti e tun sanan ni die o jo n pe iko ti super falcons na awon na sanan ni o kan to gba tan patapata pe awon o lanfani lati qualify fun idije ife eya agbaye eleyi ti o ma waye ni odun to nbo yen ni orilede brazil ako ojumo yen ni gbogbo bi kibi te ba tin lanfani lati ma gbo mi ni tibutoro orilede wa nigeria bakan na ka ma kira wa ku dede asiko yi ni gbogbo bi kibi te yin ba tin lanfani lati ma gbo mi iyen ka kiri agba nla yi ikoni splash fm 105.5 ile funfun balaofelele nle ibadan afin oba muritala adebayo akande ni yen mfa ekerin olubadan tile ibadan kabiyesi baba afin ere eleyi ta wa ti gbe ngbon si afefe iyen lori eto ta pe ni ija won si nibi ta ti ma lanfani lati ma jara wa si awon iroyin ere idaraya lolokan ojokan aja abale eleyi to loyinbo n pe ni breaking news bakan na exclusive one lapa abibi le ti gbo eleyi te ti le mo bo se n lo loruko lootu eto yi otun ba babatunde omo olawu alex faguzin iyagun dasolu okunrin ogun despond adegboye ga agbawo alaye lo lowo button mi ti o je ke ma gbadun mi yen lapo odo ti yin be yen be se n gbo wa anfani n be lati wo wa lori ikanni bani dore ti facebook awon ti wa n be biba eli eli ni mo kyo elizabeth awon somogbe to bi kushimo ni elizabeth lo nbe nbe eleyi ti o ma safihan wa sikiru ayinde oju itere loruko tite mi omo omo akitikori ni gboro ode omo akitikori wa o ya papapa eje n gba arin gbogbo orilede wa nigeria wole papa julo ninu dije ye league agba oje ile wa abi ki n so pe ninu ko ti di oluyole warrior ikọ ti ayen ni ipinle oyo niyan ba ba nso nipa ikọ ti shooting stars moja agbokun osi nbe oluko ni nurudin naweroro iyen yi tun se royin mo wipe won ti pin yawo pin ya ti pin won ohun ati ikọ ti shooting stars won ti pin yawo tori pe ninu osu keje odun to koja lo july odun to koja lo ni won towo bo iwe adehun ti coach nurudin o towo bo iwe adehun pelu ikọ ti shooting stars adehun odun kan ni toto amọ won tun wa fi ami si ori adehun odun kan si pe to ba sese a fese loju iyen bi odun kan akoko ba ti pari iyen option of extent iye pere na ni won pe amọ ni gbeyin gbeyin ikọ ti shooting stars ati olukọni nurudin naweroro won o pada fi ori oko so odunrun won o ifun o fe ise yen loju won ju ele funra won ni bi nkan se je niyan ba ba den so nipa olukọni nurudin naweroro moja agbokun osi nbe o lanfani lati se daada pelu ikọ ti shooting stars tori pe o ti le ni bi 2 decades bayi o ti le ni 20 years seyin ti ikọ ti shooting stars ti won ti lanfani lati kogoja wonu dije tile adulawo ta ba nso nipa intercontinental lorisirisi amọ ni saa to koja lo ikọ ti shooting stars lanfani lati se be o eleyi safihan pe olukọni nurudin naweroro gbiyanju iyen ni won ba te amọ nibi ti nkan de duro bayi be ni ba lo eni naa ni ku ẹni tó jẹ amúgbálẹ́gbẹ́ lára àwọn amúgbálẹ́gbẹ́ ìyẹn fún olùkọ́ni tó lọ nínú nǹkan ti shooting stars bá a bá ń sọ nípa ọmọ bíbí orílẹ̀-èdè lebanon yẹn lebanese ni ìyẹn ali kandi òun ni ó mọ ṣàkóso ikọ̀ ti shooting stars lọ báyìí gẹ́gẹ́ bí olùkọ́ni fìdí ẹ títí tí wọ́n fi rí olùkọ́ni míì eléyìí tí wọ́n gbà nísan ìyẹn fún ikọ̀ ti shooting stars bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn star 347 star 1004 star 1 hash star
*347*1004*#. Lẹ́fi láǹfààní láti gbórí wọlé ìyẹn lórí ti káàṣẹ yẹn. Ṣé ẹ gbàgbé pé oṣù tá a wà yìí? Láti oṣù tó lọ ńlá tí ń ṣe ayẹyẹ ti ọdún kejì. Promo yẹn ń lọ kò parí o, torí pé play 3 get 30 ticket yẹn 3x10 ni ó ti yé yín. Ó wà ń bẹ̀, promo yẹn sì wà ń bẹ̀ o. Lé tó jẹ́ pé àwọn èèyàn dẹ̀ ń gbẹnu sí i. Wọ́n ń gbẹnu sí i gidi gan mà ni. Yàtọ̀ sí daily payment ojoojúmọ́ irú ètẹ́ tún gbà láàárọ̀ yìí kí n tó kúrò lórí ètò pẹ̀lú àṣẹ Ọlọ́run. Friday cashport náà tún wà ń bẹ̀ o. Friday cashport òun náà tún wà ń bẹ̀. Ilé tó jẹ́ pé ẹ̀ ń fi òkú kan ẹ fi ńlá fojúsùn láti fi pẹ̀yẹ méjì ni. *347*1004*#. *347*1004#. Àbójú òpó tayélukára ẹ tún lè bá bẹ̀yẹn wọlé. Ìyẹn www.cashier.ng. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ikọ̀tì Super Falcons. Ikọ̀tì Super Falcons lánàá. Wọ́n bá ìyà pàdé ìyẹn lọ́wọ́ Indomitable Lioness. Ìyẹn ikọ̀ àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè Cameroon yẹn o. Ìyẹn ní ìpele kẹta tó kángun sí àsíkágbá quarter final. Àmì ayò kan sódò dondo. Òun ni orílẹ̀-èdè Cameroon. Òun ló fi láǹfààní láti wọ ìpele tó kángun sí àsíkágbá semi final yẹn. Wọ́n jẹ́ agbọ́kùn òsì ń bẹ orílẹ̀-èdè Cameroon náà ti yan yọ. Ìyẹn sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún tó ń bọ̀. Àmọ́ níbi tí nǹkan dé dúró báyìí.

kò kò tán síbẹ̀ orílẹ̀-èdè ghana àti orílẹ̀-èdè ti côte d'ivoire ni ẹni báwo ló ṣe jẹ́ ìyẹn ni wípé ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2027 ó ṣeé ṣe ikọ̀ eléyìí tí ó mọ̀ wá láti ilẹ̀ adúláwọ̀ tí ó mọ̀ ṣojú ilẹ̀ adúláwọ̀ ṣe mọ̀ pé mẹ́rin ti qualify already ó ṣeé ṣe kó ju mẹ́rin lọ kí wọ́n padà fún ilẹ̀ adúláwọ̀ ní slot tó ju mẹ́rin lọ ó ní ìdí rèé tó fi jẹ́ wípé wọ́n ti ń prepare ara wọn sílẹ̀ àjọ ti caf ti ń prepare wọn sílẹ̀ ìyẹn fún world cup playoff qualifier playoff yẹn wọ́n ti ń prepare wọn sílẹ̀ fún òun ló ṣe jẹ́ wípé àwọn tí wọ́n já tí wọ́n láti wọ́n láǹfààní láti kógojá ìyẹn ní quarter final yẹn wàá wá kojú ara wọn orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè ti south africa orílẹ̀-èdè ghana àti orílẹ̀-èdè côte d'ivoire yẹn lọ́jọ́ thursday ghana àti côte d'ivoire ni wọ́n á kọ́kọ́ jọ wákò yẹn ní déédé aago 5 ìrọ̀lẹ́ bó bá di aago 9 láṣálẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè ti south africa jọ máa wákò ìyẹn nílùú casablanca lórílẹ̀-èdè morocco ló ti máa wáyé ṣe wá rí playoff yẹn nígbà tí wọ́n bá yẹn yọ tí méjì bá ti yọ láti ilẹ̀ adúláwọ̀ ń bí tí méjì bá ti yọ láti ilẹ̀ adúláwọ̀ wọ́n ó wá darapọ̀ mọ́ world cup playoff tó jẹ́ international one ìyá jẹ́ bí intercontinental torí pé àwọn mẹ́wàá ni wọ́n á máa gbá qualifier yẹn láàrin ara wọn ìyẹn lẹ́yìn tí méjì bá yẹn yọ nílẹ̀ adúláwọ̀ ń bí tán nìyẹn o ẹ̀yin ọba yẹn yọ láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè south africa tó yẹn yọ láàrin orílẹ̀-èdè ghana àti orílẹ̀-èdè côte d'ivoire méjèèjì yẹn wà lọ darapọ̀ wọ́n ó máa ṣojú ilẹ̀ adúláwọ̀ ìyẹn níbi world cup playoff látàgbọ́n ti asia orílẹ̀-èdè méjì ń bọ̀ ńbẹ̀ kọ́mẹ́bọ̀ ńkọ́ orílẹ̀-èdè méjì ń bọ̀ ńbẹ̀ àwọn south america nìyẹn lágbọ́n ti concacaf lágbọ́n ta orílẹ̀-èdè america nìyẹn méjì orílẹ̀-èdè méjì náà tún ń bọ̀ ńbẹ̀ yẹn náà lágbọ́n ti ocean orílẹ̀-èdè kan ló ń bọ̀ ńbẹ̀ lágbọ́n ti europe orílẹ̀-èdè ẹyọ kan náà ló ń bọ̀ ńbẹ̀ ó jẹ́ mẹ́jọ àbí pọ̀ mọ́ méjì tó bá yan yọ nílẹ̀ adúláwọ̀ bí àwa jẹ́ mẹ́wàá àwọn yẹn ni wọ́n á tún ṣe wàá gba playoff ṣe é ti rí i pé ohun tí mo sọ lẹ́ẹ̀kan gbà mo bẹ̀rẹ̀ ètò yìí pé ikọ̀ super eagle náà sanná ní díẹ̀ kan tó mọ̀ páwọn ò ní sí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé irú ẹ̀ náà ló fẹ́ ṣe ikọ̀ super falcons náà náà sanná ní díẹ̀ kí wọ́n mọ̀ lọ́rùn wípé àtòkèrè tólójú jínjìn tí mẹ́kún sun tí yorùbá ń sọ yẹn ìwọ̀n ò ṣeré o kìí ṣeré kìí ṣeré rárá bá a bá ń sọ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa nàìjíríà àjọ ti nff lọ́tẹ̀ yìí gbogbo nǹkan ló kù díẹ̀ káàtó fún wọn torí pé nísọ̀rí ìsọ̀rí ló ní ìpele ìjákulẹ̀ ni wọ́n ń bá pàdé ikọ̀ ti super eagle kò láǹfààní láti sí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé amúyẹ̀ mọ́ra bíi goli tó lọ́jọ́ rí bákan náà àti ọkùnrin wa àti obìnrin wa àtún láǹfààní láti lọ sínú ìdíje ti olympic yẹn nídìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àtún múyẹn náà mọ́ra ikọ̀ ti super falcons àwọn náà tún kùnà bọ́ọ̀n tiẹ̀ gba tilẹ̀ adúláwọ̀ a mọ̀ pé èèyàn náà wọ́n ní àkọsílẹ̀ tó dáa jù nílẹ̀ adúláwọ̀ tó gba ìdíje tilẹ̀ adúláwọ̀ yẹn jù àmọ́ wọn ò láǹfààní láti yan yọ sínú mẹ́rin tó kan ìyẹn bá bá ń sọ nípa semi-final list tí wọ́n á láǹfààní láti lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àtún lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dọ̀ ti tàwọn obìnrin náà ní báyìí náà ẹ̀kọ́ ò tí ì ṣojú mú mu.

ìyẹn West African Football Association ní zombie tower wọ́n tún bá ìjákulẹ̀ pàdé ní àsíkágbá orílẹ̀ èdè Burkina Faso ó ti na ikọ̀ ti fly eagle yẹn ní group stage tẹ́lẹ̀ ó tún náà wọ́n láṣekágbá lánàá àmì ayò mẹ́rin sẹ́yọkan lè tó jẹ́ pé àwọn náà ò tún láǹfààní láti kógun jálápá abẹ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí àjọ ti nfa yẹn nigeria football federation *347**347**1004*#. Ẹ máa fi gbórí wọlé lórí ti káàṣì ẹ̀yẹn àbójú òpó tayélukára kẹ́ ẹ bá bẹ̀ yẹn wọlé ìyẹn www.cash.ng ẹ̀yí ti wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook mò ń bọ̀ lápá abẹ yẹn. Ẹ ṣe gan ni tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn torí tiwa. Àjọ ti NPFL wọ́n ti jẹ́ ó di mímọ̀ ìyẹn lábẹ́ alága wọn. Ìyẹn bá bá ń sọ nípa ẹlẹ́gbẹ́lẹ́yẹ tó jẹ́ alága fún ìdíje ti líìgì àgbà ọ̀jẹ̀ ilé wa ó ti tako anyway kò tako ọ̀rọ̀ ẹ́ àmọ́ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ eléyìí tí àjọ ti NSC àjọ eléyìí tó ń ṣe kò kárí eré ìdárayá ìyẹn ní orílẹ̀-èdè wa nàìjíríà bí bá bá ń sọ nípa nàìjíríà sport commission ó jẹ́ ó di mímọ̀ yìí pé ẹlẹ́gbẹ́lẹ́yẹ jẹ́ ó di mímọ̀ yìí pé níjọ́ òní àjọ ti NSC wọ́n kéde wípé ẹ ń bá láǹfààní láti gba líìgì àgbà ọ̀jẹ̀ ilé wa ìyẹn fún ti sáà tá a fẹ́ mú yìí wọ́n ní ₦1 billion ₦1 billion wọ́n ní ni ó mọ̀ tẹ́wọ́ gbà ẹlẹ́gbẹ́lẹ́yẹ jẹ́ ó di mímọ̀ yìí pé àwọn ò sọ pé ₦1 billion yẹn o wọn kò ní jẹ́ sísan àwọn ò sọ pé kò rí bẹ́ẹ̀ o àmọ́ àjọ ti NSC àwọn ni wọ́n kéde ẹ̀ lọ́dọ̀ ara wọn àwọn ni wọ́n mọ̀ àwọn ni wọ́n ó san owó yẹn kò sí nǹkan tó kan àwa àmọ́ ìlérí táwa ṣe wípé ẹni ó bá gba líìgì àgbà ọ̀jẹ̀ ilé wa ₦200 million ₦200 million àjọ ti NPFL ní àwọn lè fọwọ́ yẹn sọ̀yà ìyẹn dájú tàdá pẹ̀lú àṣẹ ọlọ́run àmọ́ ₦1 billion eléyìí tí àjọ ti NSC tí wọ́n kéde ẹ̀ ẹlẹ́gbẹ́lẹ́yẹ ni pé ẹ̀rù ni obìnrin ò gbọ́dọ̀ ká mọ́ nǹkan ọbẹ̀ àwọn ò mọ́ ń pa rẹ̀ ní ti tàwọn o bí líìgì bá parí ₦1 billion ó ṣe é ṣe kí kankan wọn sàn yẹn àmọ́ ₦200 million ìyẹn ₦200 million ìyẹn ṣọ́ lọ́dọ̀ ti tàwọn bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀.

0: àwọn ìfigagbága nígbàtí nǹkan ò tiẹ̀ ti ṣe ẹnu rẹ̀ ìyẹn fún ikọ̀ ti super falcons ó dà kò burú àwọn pizzi sì ń wáyé lóríṣiríṣi lánàá lónìí náà ó ń tẹ̀sọ́wọ́ iwájú bákan náà ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ìdíje ti ilẹ̀ adúláwọ̀ náà wáyé lánàá àmọ́ ní báyìí ẹ̀jẹ̀ ń bọ́ sílẹ̀ òkèrè nísàn olùkọ́ ni ozé mourinho yẹn nínú ikọ̀ ti real madrid ó ti gbé ìlànà àti òfin kalẹ̀ eléyìí tó fẹ́ fi tukọ̀ ikọ̀ ti real madrid ó ti jẹ́ odi mímọ̀ ọ̀nà tóun fẹ́ tọ̀ ọ̀nà tí òun fẹ́ tọ̀ ní tító gbogbo àìní ìkóra ẹni níjànú yẹn fún àwọn agbábọ́ọ̀lù yẹn nínú ikọ̀ ti real madrid ó ló ti di àfẹ́yìn tí eégún fi sọ pàápàá jùlọ ìyẹn nínú àwọn nǹkan kan eléyìí tí òun fẹ́ kàálẹ̀ lákọ̀ọ́kọ́ ná ó ní oúnjẹ jíjẹ ìyẹn nínú ikọ̀ ti real madrid ó ti ń fi àmójútó kì í ṣe èyí tí oníkálukú mọ jẹ nǹkan tó wù ú ẹbẹ sí rán wọn ń ṣàwámà lẹ́mọ jẹ chocolate.
1: This is Kola Oladapo wọ.
0: bẹ́ẹ̀ ṣe rán mọ ní ṣàwámà tẹ́ ń jẹ chocolate gbogbo ẹ̀ ló ti ní ìgbà àti àsìkò eléyìí tí oúnjẹ kọ̀ọ̀kan tó tọ́ sí agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan ó ti ní àwọn oúnjẹ gbèdéke àmú mídìmídì ni àmú ẹlẹ́rìn dòdò ni òun ò lẹ́ẹ̀ lè mú o àmọ́ kì í ṣe gbogbo ìgbà ó ti ní àwọn àkókò kan eléyìí tó jẹ́ pé àwọn tó wà lágbọn ibẹ̀ yẹn wò mọ sọ fún àwọn agbábọ́ọ̀lù ti jẹ́ odi mímọ̀ fún wọn ó ní ẹ ṣe yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ó ní wípé kò sí ààyè wípé à ń pẹ́ dé bùbá àgbáradì ó ní ò sí nǹkan tó jọ olùkọ́ ni ozé mourinho ló jẹ́ odi mímọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí owó òtanràn eléyìí tó ń bẹ fún àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n bá pẹ́ dé bùbá àgbáradì olùkọ́ ni ozé mourinho jẹ́ odi mímọ̀ yìí pé ẹni yẹn yóò tún lọ sí gym house ní gym season yẹn níbẹ̀ ni ìjìyà ó ti wà fún torí pé yóò lọ mọ dá ìgbáradì tiẹ̀ yóò kọ́kọ́ lọ dá ṣe níbì kan náà yóò tún wá wọ gym house yóò irin tí ò fẹ́ gbé yóò wá gbé ju dọ́bù dọ́bù gan lọ gẹ́gẹ́ bí olùkọ́ ni ozé mourinho ṣe ń jẹ́ kó di mímọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó tún dàbí irú rẹ̀ lójó di mímọ̀ yìí pé ẹ wá mọ gbọ́ o àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n bá ní ìfarapa tí wọn ò láǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn yẹn ní bùbá àgbáradì nínú ikọ̀ ti real madrid pàápàá jùlọ ìyẹn ní fadé bibas ìyẹn ní bùbá àgbáradì ikọ̀ real madrid ló ń jẹ́ báyìí pé níbẹ̀ ni wọ́n ti mọ ṣètọ́jú wọn àti àwọn tó jẹ́ elétò ìlera nínú ikọ̀ ti real madrid gangan ni ó máa ṣètọ́jú àwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ gbogbo etí ẹ lọ gba mo ní private doctor kan mo ní ẹnìkan àgbàwo náà wọ́n ní kinní kan medical center ẹbẹ̀ mo ti máa ń tọ́jú ara mi olùkọ́ ni ozé mourinho jẹ́ odi mímọ̀ pé kò sí nǹkan tó jọ yẹn nínú ikọ̀ ti real madrid níbẹ̀ náà ni wọ́n ti mọ ṣètọ́jú agbábọ́ọ̀lù kò sí pé mo láládàáni kan eléyìí tí ó tọ́jú mi gẹ́gẹ́ bí olùkọ́ ni ozé mourinho ṣe ń jẹ́ kó di mímọ̀ ẹjẹ́ àgbà bíbí ìwọlé yẹn fún ti tààrọ̀ ti tòní ẹjẹ́ àgbà bíbí ìwọlé. a kó ojúmọ̀ arábìnrin hickmont àbí ó tó jọ́ méjì jọ́ mẹ́ta ẹ káwọn aráalé. ojúmọ̀ nù ojúmọ̀ aláyọ̀ nù àmì ọjọ́ mẹ́ta ẹ ti miss adéròǹkè adéṣọlá. Pẹ̀lú àṣẹ ọlọ́run nígbà tí ó bá fi di ìparí oṣù eléètàwá yìí yóò tún láǹfààní láti máa gbé àwọn tiwa àtúnjọ máa gbé wọn débẹ̀ náà ni pẹ̀lú àṣẹ ọlọ́run tó ká tó tiẹ̀ bọ́ sílẹ̀ òkèrè ẹ jáwo ìfigagbága eléyìí tó láǹfààní láti wáyé lánàá ìyẹn láàrin ikọ̀ ti super falcons orílẹ̀-èdè wa nàìjíríà àti indomitable lioness orílẹ̀-èdè ti cameroon. Àmì ayò kan sódò dondo bí eré ikọ̀ ti super falcons náà tún ṣe bí eré wọn ò tún fẹ́ láǹfààní láti qualify fún ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé bó tiẹ̀ jẹ́ pé ìrètí sì wà ireti si wa na pe won si le amo ireti ohun ti me chance yen o slim gan ni o slim gan ni amo eja so nipa ifigagbaga ti tana ki la le so pe o fa ijakule fun iko ti super falcons lana
2: seri lapolo ti ni ba
0: ni ki seri cospa papo ole ti ti fi owo mi owo owo e re won ti fi mu idije lati le
2: tori pe boya won ni won gba boya to ya won ni defending champion boya yen
0: abi tori akosile ti won ni won kan wo gbogbo ebin tin
2: amo ba se ngba awon mo se ngba idije yi ko na gan loro temi ko ye kan focus pa won fe lo gba idije yi gan lo ti ti ju pe o fe gba ticket
0: ton sha ti e kokoko levi na
2: to e kan gan je te kan ni lokan ni yen pe yin ta won fe se lele ke se pe a wa fukan fe gba eh ngba te ba wa gba te ba ti ni ticket
0: te ba ti e ko gba ticket owo na so le to ja yi pe eyin wo pe o ye kan ni determination yen yi pe semi final ise
2: awon gangan fun awon le lo
0: beni beni beni o ye won ti e prove
2: wa fun yen ni koko ori ni ka jele hun ene jele hun next year owo ko fi yen o ye ku je koko fun won o de la po o pe yen kan reti pe ngba to kunrin o ba lo pe ka le wo obirin
0: kawon na lo eh nta ba ti se le yin no se
2: eh wa ko play off
0: ile ti won fe lo gba yi e lo nje mi won o gbe ni olohun je mi won o gbe ni tori bon ba lanfani lati yan yo yen ni ojo thursday tori pe orilede south africa gun oderun eh ninu idije ile ti a wo lo yi orilede south africa gun oderun awon na o de mo kanra ni pe anfani nla ta won na ni pe awon tun le yan yo awon oni gora won eh mo ro pe lati yan yo en ba wa tun wa yan yo ni ojo thursday o se tun wa face isoro ni to je ti intercontinental lo to e ja loju oja ta ba pada de ta de lati oju oja oluko ni o se murin pelu awon ilana ati ofin eleyi to se gbe wo inu ko ti Real Madrid ki la le so nipa kini nta so nipa ki se ki se pe awon agba bolu fun mu mo oluko ni ze morin o lowo eja loju oja na ta ba pada de ka wa tes wo waju e ku kale
3: We find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha eforivo, jollof rice, pepe soup, proper banga and starch with fresh fish made with Onga.
5: That's why we say let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly proved

0: kú bàbá akọrin lata ro ni o ti sú mi ibo gan la nlo bolẹ mú mi lọ
1: arakunrin fọkan balẹ ọnu ati la re ni mo fẹ fi han e o ya wo ohun re ohun re
2: Takashi pẹlu ẹdẹgbẹta naira 500 naira lori splash 105.5 fm pẹlu kodu e *347*1004*1#. Lori Lajelu 96.7 FM, *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
3: Bodajide, bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nlala ni, abe nsiranran.
0: Mo sese ji ni o dabi eni wipe ala ni koda ala to dara ni mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier wa la ojo bi bere wa si imuse pelu Cashier iwo na le ji olubori ninu osu kejo yi ma se je ki anfani kokoja re o je ki osu kejo yi je osu ikore lopo janturu fun o pelu Cashier o ti je owo ojojumo pelu ma gbenu sowo cashpot osose laikuno Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fún ìtẹ̀lú Cashier. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Òróró ìṣòdì ni mo fẹ́ ra jàre.
4: Òróró àbúrò tí olóró kọkẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lápòyá o.
5: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni ò parọ́.
5: O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká.
4: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi.
6: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash náà ni o, Splash 105.5 FM. Ó wà nílẹ̀ fún Bálávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ ta ọ̀tá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ Foisa. Bàbá ìgbà yín sẹ̀ ń darapọ̀ mọ́ wẹlé wò wá live and direct níbikíbi káàkiri àgbà ńlá yìí. Ẹja lọ sí kànnì ìbánidọ́rẹ̀ Facebook ti kànnì ti Splash 105.5 FM. Lórí Jẹ́kẹ́mọ̀ fan family ó wà ń bẹ̀ lórí TikTok àti Top Striker 100. Gbọ́ mi dáadáa, Obless Cut and Design. Eléyìí tó wà ní Joyce B, ìyẹn nílẹ̀ Ìbàdàn. Délọ Top Striker nìyẹn, Obless Cut and Design ní Joyce B. Lábẹ́ àkóso CEO ID Noble. Ẹ̀bàrìbà, ẹgbọ́sẹ̀ wò, ẹ rí gbé rere lolúwa. Ó yá já lọ o. Ẹ̀bàrìbà, cash share, *347*100*2*1# two ni ti lágelu. *347*100*1#. *347*100*1#. *347*100*1# ló máa gbé ẹ débẹ̀. Bó ṣe já nìyẹn, a ní pẹ́ yí koto. Ó ti kàn wọ́n náà lọ́sàn inú. Bọ́ ọ̀ bá dágun látó rìlẹ́ǹtì ni o. Ṣùgbọ́n bọ́ bá ṣe méjèèjì tí mo kà kalẹ̀ o. Ọ̀ ẹlòmíì ní ọkàn kò lè jẹ́wọ́. Ṣùgbọ́n ó sì ní àkókò níbi mo ṣe ń sọ̀rọ̀ yìí láti gbé ìgbésẹ̀. Ó yá gbágbàpá láti ibẹ̀ yẹn. Ẹ já sáré wọnú àlàyé tí mo ní mo fẹ́ ká ṣe lọ́sàn yìí kọ́ má di pé táìmù ó tún padà against wa. Akudede wòye ọ̀gbẹ́ni síkírò àyìndí ojú ète rẹ̀.
1: Akudede wòye atọ́kùn akudede wòye gbogbo ẹ̀yàn ara lé akáwọn tiwa ọ̀tá ni wọ́n mọ̀ ní dópe.
0: Bákan náà ọ̀gbẹ́ni Wàsíù kí Atika tí gbogbo èèyàn mọ̀ tí olembe.
2: Orúkọ tèmi ni Abdulwasi Mamadu Yusuf akórèdàwà bá kílápá. Mo kẹ́yìn tí wọ́n káàkiri àgbáńlá yìí pé àkùsọ látara bí wákàtí ọ̀pọ̀ ọlọ́fíìsì ẹni kọ́kọ́ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ní jó bàjẹ́. Ẹ̀yin lè máa bẹ́ẹ̀ bá tún ti ń rò olembe.
0: Ése tí àwọn èèyàn tún fi ń pè yín ní olembe. Ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ olembe ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan?
2: Mo ní Cameroon ti bá Nàìjíríà tán.
0: Ti Cameroonian ni olembe.
2: Níbo ni láti àpapọ̀ mọ́ra wọn?
0: Nínú ìwádìí wọ́n ní wọ́n doubt pé ṣé Nàìjíríà gan ni àbí Cameroon? Ẹ tàn mọ́ lẹ̀sí.
2: Èsì pé Nàìjíríà gan ni mí, Ìbàdàn. Ọmọ bíbí Ìbàdàn
0: kò mí
2: ni mí. Ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni mí. Àti ìyá àti bàbá
0: wọ́n lóyún èèyàn Cameroon ti ń bí Nàìjíríà.
2: Ilé ayé ni òru wọn ti bí ìyá mi.
0: Ilé
2: Ìbálé olùnilẹ̀ Ìbàdàn lọ́dẹ ọgbà náà ti bí bàbá mi.
0: Bí ó ṣe múra kẹkẹ.
2: Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ti a ní a.
0: Níbo wọ́n bẹ̀ mí sí?
2: Wọ́n lè bí ọ bí sara bí ọmọ ibi ọmọ òkè ògùn ni òkè.
0: Níbo wọ́n bí mi sí?
2: Wọ́n bí Ọbàdàn ni bọ̀ ọmọ òkè ìwò ni ọ.
0: Ìsìnà.
2: Bàbá tó bí ọ òkè ìwò ni. Bàbá tó bí èmi ọmọ ilé adé ọgbà nílé Ìbálé olù ni. Ìyá tó bí èmi ọmọ ilé ayé òǹdí òru lọ́jà àgbo ni. Sọ tán.
0: Ése tí ẹni tó jẹ́ bàbá yín tí ò lè ń gbè fi wá nú ọkọ wọn. Kò dé olembe.
2: Ẹni ọ̀rọ̀ ni ìsọkúsọ lẹ́sọ.
0: Nínú ìwádìí, kí lẹ ní í ṣe pẹ̀lú Yaounde?
2: Ọjọ́ tó ti ń lọ lásán yìí o.
0: Ẹni tí a bí yín ẹ̀dáhùn rẹ lẹ́jọ́ ti ń lọ sẹ́yìn lẹ lọ́jọ́ ni. Ìbáṣepọ̀ wọn ló wà láàrin yín àti ìlú Yaounde.
2: Kò sí ìbáṣepọ̀ kankan láàrin èmi àti Yaounde.
0: Yaounde olúùlú.
2: Cameroon àbíwélé kò sí ìbáṣepọ̀ kankan láàrin èmi àti wọn. Ṣé ẹ ti gbọ́?
0: Nínú ìwádìí,
2: agbábọ̀n
0: bàbá ńlá ayé lu ọ̀pọ̀lọpọ̀ ọdún nílùú Yaounde.
2: Yaounde sọ papọ̀ mọ́ ilẹ̀ Yorùbá.
0: Wọ́n ní ẹ́sàtìpó wálẹ̀ yìí ni.
2: Ayé pé èèyàn bá tiẹ̀ jẹ́ bí ọmọ Kalaba tẹ́ pẹ́jọ pààlà lọ́nà ẹbẹ̀ ó ṣe àpapọ̀ mọ́ra wọn láti Ìbàdàn lọ Yaounde.
0: Ok.
2: Àwọn tó ti ń bá yẹn kọ́.
0: Chief olembe kò sí wàhálà. Pápákọ̀ ẹja bọ́ sórí ẹjẹ̀ ń bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ 3SC di olúyọ̀lé wọrẹ̀ wọn gba iṣẹ́ lọ́wọ́ olùkọ́ni Nurudeen Awerorò. Ojú wo lẹ fi wo?
2: Pé asọ́làrọ̀ náà lákọ̀ọ́kọ́ náà kì í ṣe irú àkọ́kọ́ yìí lápọ̀dọ̀ tèmi. Ìfigagbága wọn àkọ́kọ́ ní Confederation Cup ń sìn bí alókù tó súnkàn mọ́.
0: Kò tó bẹ́ẹ̀.
2: So láti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni ìfàsẹ́yìn ní irú àkọ́kọ́ yìí. Kò sí irú criteria kankan tí ìbáà rẹ̀ kó jẹ́ kì í ṣe irú àkọ́kọ́ yìí
3: le ki gbigba se lowo e ni waye la poro te tori pe ko si ru en to le ri ko se de ba nsin iko nsin iko tonton ni
0: ben
3: okay se ko to gba tournament pare ni sa to koja mi a ku dani so olukon ni o ton wa je tonton so set back ala
0: e se ri ri pe olukon ni yen na o tuntun pelu agba bolu to tuntun olukon ni to wa nbe tele pelu ko tuntun se mo pe se
3: mo pe olukon to wa nbe tele gbogbo ko tan so pe ko tuntun ni gbogbo ko won o lo tan
0: ben
3: die o kun won die o lo abi so en to ba kun won structure ti ohun ba bo ilana ti fin dari bo ko le yato sin ti yo gbe koju awon to
0: se ri olukon ni gege bi olukon ni to wule le ko iko 3S lo si continental life akako na ko le si ni ko le si lori
3: ko le si papa
0: ko le si ni coach ko le si ni head coach
3: ben
0: won wa olukon ni mi
3: tori license
0: because olukaf e ri pe bonzo laaro wi pe opolopo iko lo lede wa Nigeria ati ready
3: ben
0: e ma si je o ya wa lenu pe ba ba ri nu amere rin to ba na first stand die boya kan tori ora yi pe rangers ni advantage rangers ni at rivers
3: e kan emi lo advantage die
0: awon ati
3: tan lo fun ni ti won kan lati gine bisau
0: gine bisau de ora yi pe rangers
3: na rivers na ni
0: africa west africa
3: rivers na ni kan to ti o le west african derby ni ti rangers na
0: rangers na so awon yen se ri north african akoko na
3: e ba ti wo ni ranking club ranking gan lo lo ba yin sen gan ko ti si ai ko tri esin be rara
0: 1 to 100
3: ni wa bi ti ko ri 1 to 79 ti
0: kan 1 to 79 rivers ati yimba
3: yimba ni kan lo wa nbe gan ninu 79
0: no 179
3: yimba ni kan lo wa nu 1 to 79
0: okay
3: tori yimba wa ni number say 45 ko lo wa
0: okay
3: so CS percent an so ron pe number 51 lo wa ni ni calf ranking so le to tun se pe ati kokoko sinu but em ti o le jawo sinu ni pe ati o le gba calf competition kankan lati bi odun marun
0: se ajan tan imole sa won kan kokan pelu iko to fe gba continental pelu oluko ni yen ti won si wa di pe koda football academy na
3: ben mo tun di alo la ni na bayin se
0: bayi
3: mo re first half meji sodo sporting lagos la bala kokoko meji sodo ti pe
0: meji ti do
3: ti bi mo te repost lati page 3S gan leyin aipe
0: ni je value jet value jet tournament ni nikene
3: nikene
0: nikene
3: mo te meji sodo sporting lagos ni abala akoko mi mo bi boya na ti ada pada labale
0: keji abi boya ti hard
3: si ati hard mo
0: ti mbala laaro mo so yi pe ko si kankan kan to ti ready pele de Nigeria number 1 lati ma gba continental game koma ne papa asire tie
3: ben disadvantage ni disadvantage ni ta ba wo njo nti e koma se dada gan ni le Nigeria yi a ri pe even lati gbe 3S kuro ni e pe yan gbe ku la rasba gan gbe liberty gan
0: liberty kuro ni adamas
3: gba rasba wa si liberty
0: ni badan wa ta jo wa
3: o ma koko nepa la ro lolufe nigba yen
0: atawon gan na to ja gba
3: bo na fe gba bo ngbo ya gata to gbe opo ni be na ta to ni wo ton le gba lejo ase ka ta to gbe lo se ko gan ari ro pa to ni nigba yen so gbogbo won kan yin emi ro pe owo ajo NFF ni lo ye ki wa ni na la kudi ala ile gbe lori gun bi te menu ba
0: ni ti awon clubs to
3: soju wa tan soju wa akoko na club size ti o ba ti ni papa asere to le gba lejo CAF tamati mo la je pe oke o ko le gbalejo league Nigeria na abi alaye
0: mi lo le a le toka si
3: po e mo so na ni pe se pe to
0: di pe ni ase ku
3: ba e ma gbo to ti di pe be to fin e ba waye ba ye pe meta na lo ba ku ki o gbo yoku na ran lo ma rent ibi won ba ti gba ball league
0: opolopo gbogba sere ta ni lo le gbalejo
3: e mo pe awon nkan ti o
0: awon nkan to ye ko wa nbe
3: ni si be na ni mo so pe
0: bo lo se akaka fun ba bo lo se kan efe
3: na mo reverse
0: an ti an team nkan
3: e ma gbo to
0: e bayi mo yo owo won gba fo da da ma se gba ti an ni won gba continental
3: na mo so pe
0: awon opolopo owo ti an gba awon opolopo owo ti an na fi swimming pool nbe nbe o ibi an fi ti an ya sile fun swimming pool gbo ballu a ma e kan ma gba ball koko ti wu nbe 5 billion plus baba winning is in won ni amoriwa wo lo lo selu kan ni lo
3: ti do me gbe
0: owo mi owo yin si nbe nbe
3: gbogbo wa ni me
0: owo mi wa nbe owo gbe yin te n gbo wa te jo mo pinle oyo
3: jo mo pinle oyo pata lo lo
0: lajo lowo e ke so owo gomina kankan
3: en
0: o mi gba
3: Gisu we
0: gomina kaka ko lowo ba ta wa lowo ba wa bere yi pe oda
3: o le se nawo wa
0: o le se nawo wa won a lo lo se lu lo na e dakun o lo se wu lo ba ndila ni daji ti mo fi jiwa bi se
3: ti ni se pe to ba so pe
0: awon oyo tax ni owo temi
3: ta ba so se pe fa pere se ka so pe oke o la se ko joba tin benbe yi o
0: eh
3: ni aye pada ba 3 years o
0: e o
3: ti won lo continental lati bi 27 years
0: o ka bo
3: se pe gbo roro yan a ni di oloselu nigba tori pe loro yen yan o je nti won fe gbo
0: iwuri lo je fun won
3: a yin won lo a lu won lo gbo enu bo yen ba ti wa pin won sa kesi pe ibi toro ku si lele
0: e ma se bi ba e ma sa to se si bi na
3: e ka to e ma ton bi se
0: igba yen ni
3: igba yen won ni amoriwa ka forun le
0: oloselu kan ti
3: oloselu ti lu won a won ti oloselu kan ti gbo wa fun won
0: imo yo oloselu mo fun
3: emi o ma
0: eyin te ajo loselu elo le nfun eyin gan lodo yin
3: elo le yin na fa won
0: eyin na te nfun awon royin eyin te
3: awon royin te yin
0: elo le yin gan fun
3: so wo gan la won ni abu so to so le la yin so emi ro pe tajo NFF ba gbegbe se itemi so pe tan ba gbegbe da won leyin pe okay biru stadium ma se wa o da o gbogbo tan ni oni un ni ajo ka fun awa na fe ninu ile
0: owo gbogbo kini yen wa nu owo yen ki mo lowo wa wole si
3: ebi an se ngba
0: yen won mo manager ta ni manager
3: mo
0: tun tin gbo se gba tun tin mu awon kan wa lati tun wa se atun se bayi mo tun owo mi won tun na yen o ebi ko da e ma reti pe 3 years o tun gba league gan nbe mo se ngbo
3: be bo se ri
0: ninu ti mo ngbo bayi bayi bayi ke ma mura ale
3: pe ero yen yen mo ro ku bi yen ti grass ba ti green
0: eh
3: taye tawon yo si joko si ba ti se kini boya
0: feed
3: ti se ka fun sayewu re nu
0: n
3: te n wo po o
0: a ti soro yen ko to di pe won bere sa to koja
3: so gba won kan yi eh boya VAR ni to se nigba se si boya le se mo
0: VAR wo
3: iba ni o ni VAR
0: VAR what
3: won lo ni gba won se si
0: boya VAR Boya VV
3: abi VV
0: Boya TV
3: abi VV aru
0: Boya TV legba tell you love VAR
3: abi VAR si
0: TV ni TV ko si VAR
3: ko ton ni
0: eyin love VAR si TV TV
3: so gbogbo nkan yen nta gbongba yen
0: bi
3: ta ba gboroyin ta bi an salaye fun agba yen ta se stadium tan ni pe lele ni Nigeria o boya leyin Uyo ati Abuja o stadium wa yen lo ton ni VAR won wi be nigba na ta gbo
0: si yo ni abi lo ni
3: won ni o ni nigba na
0: won ni yo ni
3: won ni yo ni
0: e ma gbo won daada o
3: bo ye mi o gbo won daada so bo gbo won kan yi e mi ro pe tan wa so pe eyan na aduro wo yen la o ko na e mo pa pe won sa case yen wa yen pe eyan na lo koko de jo ngba yen pe a case yen de ri ngba yen ka na ba fi ti to da gbo ngba na a case ni ki se oro oja ani inte gbe fun inte ni ko tun se ko wule ti deliver re fun yin pe ohun ti pari e ta fi ri alebu be
0: pe
3: e wa je ko tete lo e tete pe sawon ro ba kesi bi ta so po ku die yi o
0: e lo si
3: o ko to hand over le yin lo pe se te gbe fun mi re o ko to gbe gude le yin lo nigba na
0: won ti
3: gba gude won ni ta so won
0: ti pada gba gude
3: won a pada
0: gba gude wa lara nti won so e lo ki won so bi swimming pool wa fun mi nbi ni se mo yi pe won ni se mo ki a ma pon mi wa ba fun won ni a ma fi wet
3: na fi
2: won ti lagbara bo
3: won ni
2: ti
3: won
2: besi
3: won ni o kan omi
0: lomi to woju
3: won ni bo o kan omi mo le ti so
0: mo ba fun won ma
3: fi gbo atokun ijoba la lo fe se nkan kese mi ati emi ti ele fe gbe bo wu ladugbo mi kan ni o kan
0: ni o kan mi ki si gba fọlọ
3: si gba fọlọ pe ko kan mi bi agbara mi di enu bo emi o gbo pe ijoba fe se nkan
0: ko ri se
3: oro abi
0: ni o wa bi ai to
3: se ta ti kini ka bi ta o ti abi e ri kini kan
0: ladugbo ta n pe lomi to wu
3: ta ba se wa so pe mi to woju ba lomi se kan lo se ta pe ijoba la so ko fe se nkan ko je pe dugbe
0: ni bo o ti kan
3: mi
0: ese si be
3: egbe si be
0: eron
3: pipe wa be ko je gate
0: leti pada kan omi
3: leti kan omi egbe be
0: eron pipe
3: wa si ara wa si ba ebi ko mi o ti de bi ti e fe ko mi o de ni
0: won ni ama ta ba kan awon guys boys yan ru bafu omo loko
3: somo loko won ru abi
0: ti a bi nwe ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé a ní àwọn afa òjò ń gbà mí
2: pé kó jò
0: wá
2: òjò òjò bàbá ọ̀rọ̀ sí
3: ìsàfù àwà
0: wàhálà
3: ẹ̀ yúròpù ẹ̀ lákọ̀ọ́kọ́ náà ikọ̀ ti Rivers United oní olówà ní oní ikọ̀ àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí ó ṣe dáadáa yẹn nínú àjọ ti CAF ní CAF ranking 24 ló wà ọwọ́ ẹ̀yìn ló fi èyí bá sí
0: èyí bá wà lẹ́yìn lọ sáwọn pọ́n méjì yẹn wọ́n wà ń bẹ̀.
3: So lórí olùkọ́ni onìkan tí èmi fẹ́ sọ̀rọ̀ fún fàpẹrẹ tá a bá wo ikọ̀ ti rẹ mọ̀ bóyá bíi 3-4 season ago a máa rí pé wọ́n ti ń prepare olùkọ́ni wọn fún intercontinental despite pé wọ́n gbóòórùn ẹ̀ nígbà yẹn wọ́n ti ń prepare ẹ̀. So nǹkan tẹ̀mí fẹ́ sọ lórí yẹn ni pé ìsáìdá kéèyàn lọ fún olùkọ́ni tó jẹ́ pé a wò pé ok ó ṣe é ṣe ká bára wa ní intercontinental olùkọ́ni wo
0: tó gbóyè fẹ́gbẹ́ meet up criteria ti ká fún béèrè
3: ọ́ tó bá jẹ́ pé ok olùkọ́ni tó wù wá lélẹ̀ ṣùgbọ́n kò lè meet up ok kí ni nǹkan tá a lè ṣe
0: láti upgrade
3: yes láti upgrade ó ní ikọ̀ ti rẹ́ mọ́ ṣe so oríṣiríṣi course ò ní wọ́n ní kó lùkọ́ni lọ ṣe
0: ìyẹn ogun mọ́dẹ́dẹ́ ìyẹn ogun mọ́dẹ́dẹ́ bó ti kú mẹ́ba ẹ̀ ó ti lọ kánò pillars
3: gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ ń sọ yí pé wọ́n ti ready so ara àpẹẹrẹ pé wọ́n ti ready nìyẹn ìsáìdá kẹ lọ fún olùkọ́ni tó ní CAF license lọ́wọ́ ọ́ kẹ prepare olùkọ́ni tẹ́ ẹ fẹ́ràn wípé ok à ń wò pé ó ṣeéṣe
0: ọlọpọlọ
3: bọkọ
0: sí ìnílẹ́fù yẹn ó yẹ ẹjẹ́ upgrade
3: ẹ̀ ó yẹ ẹjẹ́ ká upgrade
0: ẹ̀ ṣe ikọ̀ ẹjẹ́ àdúró ẹ mọ̀ pé aládàáni ni rẹ mọ̀
3: bẹ́ẹ̀ni
0: state lélẹ̀ ṣe mọ̀ pé state sọ́jà go sọ́jà kọ̀ ọmọ ni ṣé ẹ̀ sì lè gba stipend tí wọ́n fi ń gbà kí wọ́n fi máa ran olùkọ́ni tí èso
3: máa kú. ẹ má yẹ ká ṣe mistake kan o kò sí àkọsílẹ̀ wípé bóyá gbogbo owó tán fi sponsor olùkọ́ni ìyẹn ikọ̀ ti rẹ mọ èmi ń sọ gẹ́gẹ́ bí opinion tèmi ni o wípé bóyá kò ní ibi tí wọ́n ti ń yọ ó ṣeéṣe kí àdéhùn kan wà kì í ṣe pé wọ́n kàn sponsor ẹ̀ free ó ṣeéṣe kí àdéhùn kan wà.
0: Owó rẹ̀ tó máa gbà
3: bẹ́ẹ̀ ni
0: ó lè ṣe é ṣe ká já máa bọ́ ọ ṣe ṣùgbọ́n a máa padà yọnu salary
3: yẹn salary yẹn ìjọba ló lélẹ̀ lórí ikọ̀ ti shooting stars.
0: Ẹyin àwọn olùkọ́ni bíbí ọdún kan méjì ni ṣé
3: ó náà ni mò ń sọ wípé ó ṣeéṣe tó bá jẹ́ pé a prepare ara wa sílẹ̀ pé ó ṣeéṣe ká bára wa nínú intercontinental torí tá a bá wò láti bi last 3 seasons ago ó ní ikọ̀ shooting star ti ń súnmọ́ kínní ní last season tí wọ́n padà bọ́ síbẹ̀ eventually kò bẹ́ẹ̀ mi lójijì o torí mi náà ti ń wò pé ó ṣeéṣe ṣùgbọ́n a ti wá bára wa ń bẹ̀ kò yẹ kó jẹ́ pé nǹkan wá ṣẹ̀ wá dàrú torí ní báyìí láti gba olùkọ́ni tuntun tó fitin
0: run number
3: yóò fẹ́ ṣe díẹ̀ torí pé irú olùkọ́ni nuri tó wáyé pé láti last season yẹn wọ́n ti kò sí pé ok nǹkan báyìí kò ní CAF license ok kí la lè ṣe tó lè fi ní gbogbo nǹkan yìí ò ní bá wọn lójijì ìyẹn tó bá jẹ́ wípé torí pé àìní CAF license ni wọ́n ṣe gbàṣẹ́ lọ́wọ́
0: ìrò pé torí ìyẹn performance wọn recently wà ń bẹ̀
3: tabawa
0: wo nígbà fúnbà academy bá na tíìmù tí ó lọ play continental
3: ṣe tó bá jẹ́
0: tí kò rò dún pa wọ́n lẹ́bi ẹran jọ sátidé
3: pre-season lélẹ̀
0: mọ́ fi bọ́ọ̀lù league nàìjíríà wé ọwọ́ mọ̀ ń kanwọ́
3: ṣe bó ṣe ṣe ká gba líìgì ká sọ fún olùkọ́ni pún nǹkan ló gba
2: líìgì
0: wọ́n ti sọ
2: wọ́n ti sọ rírẹ́
0: wọ́n sọ fún olùkọ́ni plẹ́tù àbíta ni
2: plẹ́tù
0: ìwọ́n kọ́ lọ gba líìgì o àwọn ọlọ́mọba ṣe gba líìgì o
2: ìmọ̀ àmàpàbọ̀
0: ó bèrè fún ẹ̀kúnwó nígbà tó gba líìgì tán ó wá bèrè fẹ́kúnwó aláyé wá gílẹ̀sẹ̀lẹ̀ ṣé wàá lọ gba líìgì fún adì
2: kí ló mọ ibi
0: management lọmọ bó ṣe gba líìgì
2: wọn yẹ percentage tó ṣe lórí pápó ojú 25%
0: ẹ pé outpitch ni 75%
2: tó kù
0: kí ni ṣe ọ àwa la mú bá ṣe gba líìgì ṣé irú líìgì bẹ́yẹn lẹ́tì.

0: lagba ti o to owo le yan fi owo le n pe lagba ni ru asiko o yato sawon agba awon agba bakubaku tan pe ra won lagba ni wa ko epo awon agba bakubaku tan pe ra won lagba ni wa ko epo
1: se teyan ba ti e wo yun daada gan se yan le so yo ojo ri re gan
0: so ri pa la na ti re ti bendi ni gbogba wala yala menti re ti bendi
1: boda mi mo ni
0: boda re bakubaku yawo ani bo ba joko bayi ma ro ni mo ni
1: agba ni wa ko epo
0: waziu
1: yuzufu ko ede
0: o ti bale je jina gbogbo awon bi o de olorun be eyan wa
1: o to keji omo kan le kun re kankan kan
0: ejibu oni awon to ti fewe se awon to ti fewe se ti ru awon de si e ba lowo re
1: Tiro
0: awon desi fi ba ni owo re.
1: Wo sa wo ni
0: eyin wo.
1: Wenye.
0: Kini?
1: Nti wo na se nu.
0: Kini mo se? Nibo laye wo. Mi lo lojo ori mi.
1: Mo je ti e fun
0: yin. Ire. Ire.
1: Se tori dai to nlo ti en ba to ba
0: gan ta. Ero ijeta mo se lo. Ko si kan gbe gbe eyan lo dai hun.
1: Ko si
0: kan ti fi se eyan.
1: Oh my god. Oh my god. Ko si ti
0: pada tun. Ah. Olagbara e ku ni omo Nigeria e kasan e ku amojuba wa ni toton toton.
1: Oh yes ke.
0: Ini lojo aje Monday.
1: Be ni.
0: Gbankogbi latojo aje titi dojo jima ni.
1: Be ni o.
0: Isara lo to be o ki se yan. Seri awa ki fi inu wa ki dun wipe isele aburu nsele. Sugba lo di won gba to je pe yin na le so wipe tibi ti dere la dale aye.
1: Be ni.
0: Bolorun ti daye nu o. Injo te da nbo waye bayi tibi ni ṣugbọn lo lo wa ya wa ya bi you get it won baba gbohun ya ta gbohun omo tolorun tu ja gbo ti baba won wa na ya ibi ko lara omo
1: ma pe won lo si mi mole
0: ibi o di gbere kan ma to pade mo titi be lai fun
1: be ni
0: ṣugbọn iseda na lo to be
1: ni
0: nitori be bi sele ba ti sele awon ka lati je ke kogbon a jule fun yin ke le fi sodiwon koda ke tun le fi ma dupe fọlọrun wipe ah awon kan lele isele si a fi yo won o ṣugbọn ba to da wa emi na dupe o ninu dupe eda o tun ma ro re gba alhamdulillah alhamdulillah alhamdulillah
1: olohun o ṣeun
0: iṣeda o ṣe
1: o fa
0: na re lori wa
1: a dupe o
0: fa bu re lori wa
1: awa mo dupe
0: ni lo bibo re lori wa ah iṣeda o ṣe o
1: ah adupe
0: kule o ma ni fowo ṣe loruko temi ojulowo ni ika presenter yin na ni iliasu loruko te so mo anu olohun ati ifokanbalẹ re ti o legbe to fi ma bu e to nipa je worin lo iṣeda to laye to lorun to lakoko to nigba yo ma dabo wa o leni ati lojo gbogbo
1: ami ṣe abala ope la ba wole losan toni ti ṣojo aje Monday oni onasi ni ojo kewa osu kejo odun 2026
0: balai calendar n palemo
1: woni bi eru ba dupe ori ana yo se be yo ri opolopo ore gba ni o
0: awon agba so be
1: awa dupe o kale ba ri opolopo ore gba lowo olorun oba to ni wa ati wa gbede losan toni o gba nko gbe iroyin la pe awon sele ni e to ti sele lawon ha bi kan awon sele ta so nipa re yi awon sele to lagbara ni o awon sele to je pe awon to sele si o gba omije loju won awon isele leyi to je pe awon to sele si ofin orilede wa Nigeria o se saka fun ko wa won ni awon leyi to je pe o sele si bi won se bo poropo nbe baye won to lo fi kogbon ni awon isele ta so nipa re yi o na la wa fe ke gbo ke fi kogbon e gbo ke fi sodi awon ara yin e gbo ke le ba mo wi pe isele nsele o a wa fe ke gbo tan ke ma mi loke loke ke ma mi tupe tupe kikini on ko wefra ipe je ru rara o ko ni kan yin be un
0: odeshi
1: be na ni o si ni kawa na ni kan ni omo luabi
0: ami o
1: se wari awon ori ta so nipa re ya awon akori to ba gberu ibe lati kokko bere o ogo bo ba dojo ogbagadi gan e mo ni anfani to po repete lati mo fe ti yin ko yawo oroyin in lo ro ba lejo nu e lo si takoya ja Facebook ele to je ti kan ni omo luabi splash fm 105.5 ibadan eyan ma like e ko po repete e love e ko pajaburata e bere si ni fi awon atejise isowo si wa e je ko ma lo ni ibamu pelu awon royin ta ba tari saketo do ti yin be ba tin se be ife lo so wa po o iya adini yin na ni o aminat adetun badmos on loruko temi motala yin ele to se be nko momo o se dada
0: ayin awon akori ti awon awe royin le yi jakale gẹ́gẹ́ bí gbàǹkọ́ gbèròyìn ṣùgbọ́n báwo ti máa dálẹ̀ fún yín tẹ́ máa gbọ́ eja ton kawasaki lori eleyi
1: oh yes ke
0: ka gbera tan ka dabole fun yin ke ma gbo eyin se bo mo ba daran ni se loko
1: nbe ni
0: adejibi se re ba si pada ton so oko baba won na ni dada wallahi won so oko re njo kejo
1: be ni
0: koda bi o ba yo eran yoyo ku eko bi o ba si ku eko yo eyin alafa e saba ni gbo ko mo jade ko sa mo ti ha
1: abi be ni
0: yo sa gbo ko njo na
1: oh my god
0: o berande ko berande same level ni afurasi omo elegbe okunkun kan ni won ti fi esun kan bayi wi pe o nara kunrin kan titi ti emi fi bo lenu e ni ipile ko lori esun wi pe won fi esun kan ologbe wi pe o gbe ero bara eni soro won ba lu o abalo ati ababo oro pada ja si gba nkan gbe lori e isele to wa sele yi afurasi ti poko re ni afis azizi
1: eyi
0: o ti di gba nkan gbe si lorun bayi
1: olagba apo
0: fun so fun ru won igboboro
1: igboboro o da to ba di be wa ja lo si ipile eko won ni awon ajo ti last month le ti nbe ni ipile eko o na ni amo ti deja bayi won deja mani ta ni fe mu won ni arakunrin kan ele to je pe o wo oko re ni wakuwa o wo oko na o lo re ko lu eni eleni leyin to ko lu eni eleni tan onito won wa ninu agbara eje o si se be wa lori pe yo ku tabi yo ye ni o ni bo gan ni se la nso nipa re ti waye awon eyan wo gan loro un soju won awon ajo ti last month nbe ni ipile eko ni bo ni e wa ba se de o eyan mo gbo losan toni gba nko gbe royin gba ni se
0: iseda o ma je ki a orin aro gba nko gbe o sele lori enikokan wa
1: ami o
0: gba nko gbe ayo ni ka ma ri gba nko gbe banu je ko ma se sele ogun rele ko dele orokoko doko kruto ko orokodoko orokoto ha iseda ma jo je ipin titi wa December nikan ko iyan ma ko ri odun lo sopin iyan me dogun bayi ni akosile gbankan gbe ti sele lori won ninu isele jamba oko to sele ni ipile ti Niger emi ba bo o awon iyan me dogun ero ninu oko won jona o won jona guruguru koda koja idanema oni isele to pada di gbankan gbe yi ama ni ipile ti abia awa janda re re o olama lawa o lowo obirin gbemi gbemi isera lawa lori obirin gbemi gbemi janda re gun oko re pa
1: ha
0: yes woman stab husband to death in abia state community yawo to gun oko re pa ki lo sele gan toro ba tin di domestic violence domestic violence domestic violence e tete bara yin soro
1: ndugo mo lo loto
0: ko se aye seri ha polongo gbia o sugbon to ba tin di gba bu gba e se nkanra won abi o ni pokoja ala o tin di dunkoko me mi lagban kan abi si mi e pe awon malebi loto ati awon malebi losi ti won ba ri se e lo li ejo ile ejo mo itu ti won o se lori e lati ma je ki oro di gbemi gbemi
1: amo
0: lowo yi o ti ja si emi o arabirin yi o gba emi oko re ogun ni agan pa ni inu buku bi iseda o inu buku mi fi se emiran edo fufu mi o be lowo e iseda lami o lawa lọwọ àwọn tí wọn dẹmi ẹni légbodò pé tí wọn kàn já fáàbù ẹmọ bí ìgbà téèyàn bá jó táyà ọkọ
1: abanilójú rẹ ń jẹ ń dẹ ilé
0: bí ìgbà téèyàn fúri wọn deflate yi ẹmí ẹlẹmí can you imagine why now.
1: ó dára tó bá rí bẹ́ẹ̀ wá já fẹsẹ̀ kan ya o ẹni ní ìpínlẹ̀ kan èyí tá a mọ̀ sí ìpínlẹ̀ niger ọ̀rọ̀ gbogbo pẹ̀lú wọn nílùú minna náà lọ́dálé lórí wọn ní ẹ̀kú omi ó mọ̀ ṣe bẹ́ẹ̀ wá àwọn abalabi kan lọ báyìí o ìyẹn nílùú minna ní ìpínlẹ̀ niger léyìí tó jẹ́ pé àwọn dúkìá olówó iyebíye eléyìí tó lé ní 100,000,000 owó orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ẹ̀kún omi ọ̀hún ló ti bàjẹ́ àmọ́ ṣé àwọn mẹ́ta kan rèé ní ìpínlẹ̀ èkó léyìí tó jẹ́ pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti mẹ́ńbẹ̀ ó ti bà wọ́n báyìí o ǹjẹ́ bó ni tàwọn eléyìí wọ́n ní bẹ́ẹ̀ láàbì ni ẹ̀yà ara ọkọ̀ kan eléyìí tó ń ṣàkóso bí ọkọ̀ ti máa rìn èyí tá a mọ̀ sí
0: brain box
1: wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn eléyìí ọkọ̀ vi ni ẹ gbèsò mọ́ won wa lo re tu eya ta nso nipa re
0: yi wait se moto vi ai o me yo be nbo se
1: ni ni eyi ti re ni yo lodo yin be
0: kaka ki o ba ri
1: pe awon eleyi won ti wa ku owo
0: ke se pe ba na o awon vi ai o na ke se pe
1: kini awon ti vi ai
0: o no won kan sora he ni o
1: ebi oko won ni
0: ba wa lowo mo se ke se pe ti pandi moto re ri Come on, you party the moto. I want to
1: know. Me amate wa se be.
0: Show
1: me pe o ya ko won lo re jale.
0: Je ba si bro ko si lara oko bo lo moto won se ri. Won ni le lo di ola ni. Ko so di ola mo ni.
1: Ah.
0: Le do gire o ni challenge me. Ah wa me, wa wa.
1: E won si se won ni o.
0: Ise ni, ise ni.
1: Ise ti joba gbele won lowo ni won.
0: Ise ni, ise ni, ise ni.
1: A kin yen ku se o.
0: Awa na kin jale ya ni we. Ya ni we.
1: Awa na ni si so nbi. E a jo se na ni.
0: E jo le e jo jo ni nko.
1: Ajo lepo na ni eh
0: the judgment of that day
1: ni ni
0: that time
1: eh ni ni ni eh
0: it's okay won ka le okay okay o ti ye mi okay o ti ye mi debe
1: won ti mo gbo nti won mo se gaga di ise won
0: eh je ba de challenge na won le naju nbe ko si ndi se yan
1: eh ko abi
0: inaju na ni so won ba di moto re ni
1: Iwala eh o ni korodu o ni ti won boju mi ri ni ko boju mi ri ni korodu o ko la ko sa ni ni
0: le dele boyi
1: eh e wo gba ko gbireyin lo ba de losan toni e gbo ba koko re ba ti toni
0: Baba jamuti tori oro fi ai ohun mo gbadan fi set ti mo
1: awon mo rogo
0: wallahi mo gbadan
1: so ma won fi ai ohun na ni
0: ro ta ani tori ta ba wo akose jaye sele royin yen e ja wa lo wa bo
1: iyan oni won lo re ja be bo si oko won lo le ko da
0: ko je pe fi ai o ti boyo kada o
1: abi ma ru wa abi ko lo pe o
0: ko le ti ejo ko
1: abi bo si o
0: o gbaya mo ru wa ni o o gbe eyin fe gba je lenu mi ah eh ni rodi ola
1: eh se won se apatenu jewo ki wa ni ti won so nu apatenu jewo won
0: all right
1: ba ko gbiroyin lo da o e gbo lo san toni
0: kan ti bi iroyin oni vi o ka bo si akata sele gba nko gbe eleyi won ni akeko kan ni ipile ko to nko nipa imo ofin emi e bo leyin to da to be latori ile alaja merin
1: ki lo de
0: aha fit alayan de ah ni oruko arakunrin yi ṣugbọn o isele gbankogbi to sele na lagbegbe Victoria Island oba ni ni okan je popo popo
1: olorun
0: ko ma so ni
1: ami ati ami o de ja fese kan ya yen ni ipinle Niger won ni ogoro awon eyan kan le to je pe olugbe ni won je ni ipinle Niger won ni awon ona eleyi to wole si Makwa papa julo popo na morose e to wa lati Makwa wo bida won ni abinu tan
0: ah ona lu awon de sinu
1: won se fehunu han won wa lo re to lo wo wo ni gbogbo awon ona eleyi to wo Makwa ki won lawon o fe mo kini to sele gan ogoro awon eyan kan leyi to je pe irin ajo ni won bo la won se se ijo wo gan o na ni a lo re duro si gbogbo popo na ohun ti an pe enikeni o le ri bi koja o afi ti en ba yoju awon oro awon iko akolini lona ti o lagbara e to nse be da won la mu ni ipinle Niger ni bo wa loro hun de duro gbanko gbi mo ni e gbo ohun lo san tuni
0: ah ko to di wi pe a lo sodo osa inu mo le agbawo ti fase semi mo e gba le ikedi mo won ni awon agbeban gbemi olori agbegbe kan ni ipinle ti edo eni odun mandin ni adorun ni 85 year old ona ni onitohun ama iroyin eleyi iroyin idanna ni ile ise olopa ona ni won ti dola awon ogowere majisin mefo toto towo won si se afurasi kan ti ma ko awon eyan wayi losowo lonam ti o to child trafficking ni ipinle ti Abia emi o ma wi pe eyan ma tun fi irun de fiscap
1: ah
0: odo buki mo ti ri
1: ah
0: irun fiscap
1: olo oju re igan se iroyin ni ma wo ni
0: walaise
1: abo to ni nkan bi be ba ti wo nu
0: oju re wi pe boju ri enu adake ke se bi to royin
1: eh
0: in toju ba ri enu o so
1: o ti da
0: yes ina la ri
1: laise pe gba nkan gbiroyin ni be lori re bayi
0: iro se bi me fiscap ni
1: fiscap
0: o fi irun se fiscap
1: o de ja fi eleyi ka fi se kaso layo ka wa ma lo taratara sodo agbawo nitori pe oni opin owo fun wa losan toni o won ni awon eyan meta le ni ogbon kan e ti ti jigbe ni ipinle Samfara oro ti bo pede bayi o tori pe awon meta le ni ogbon hun òun náà ni wọ́n ti gba ìdáǹde wọn bó gan ni ṣe rí ìdáǹde wọn gbà ṣé a ti wá padà sákàtà àwọn ẹbí wọn gbáńkọ́gbì tó já sáyọ̀ ni o ẹ gbọ́ lọ́sàn tòní.
0: ọyẹ olúwa dẹsí gbéra tán ká polówó ọjà ní kété tá a bá dá padà látọ̀dọ̀ òṣàgbàwo ká tún tẹ̀síwájú ni lórí àwọn ìṣẹ̀lẹ̀ gbáńkọ́gbì lọ́lọ́kọ̀ òjọ̀ kan tó dà kọ́ọ́lẹ̀ fún tọ̀sán òní ẹ kú kalẹ̀.
1: Thank you.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: It's the Life Made Nationwide Shopping Festival. Don't miss this incredible opportunity to transform your home with beautiful, quality furniture from 3rd to 31st August. Enjoy up to 80% discount on selected products at all Life Made showrooms nationwide. Whether you're furnishing a new home, upgrading your living room or office, this is the shopping festival you don't want to miss. Visit your nearest Life Made showroom or call 081 2000 6000 for more inquiries. Life Made. Your life made forever. Terms and conditions apply.
7: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ̀. Ìdáàbòbo àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
8: Mommy in the kitchen cooking rice
9: with Mama Dog.
8: Chicken in the pan looking nice
9: with Mama Dog.
10: Keep your voices down.
8: Smells yummy. Everywhere is smelling so, so nice.
9: It's Mama Dog.
11: Our neighbors will soon come and start knocking.
12: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
13: My brother, are you saying Lafarge don't change name?
14: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week country since 1960.
15: HBM Nigeria, formerly Lafarge.
14: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
16: Ekuleo, ebi mpaka si nkan si mi la.
17: Ekaabo iya mi, ki le wa je bayi o.
16: Iwana, mo fe unje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
17: Beni iya mi. Golden Penny noodles lo le se.
18: Golden Penny noodles. Bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny noodles.
16: Mo se won ko mi. Bi mo se fe Golden Penny noodles ni gan lo se seyi.
17: Iya to yayi to si mo toju omo ni.
18: Golden Penny noodles. O ti wa ni awon ile itaja nitosi re bayi.
19: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
0: Indi kàyẹ̀ lẹ́nu yẹn ọkà tòlu lọ́wọ́ báyìí.
1: Tí màá jákẹ́nu èèyàn wọ
0: owó. Ó wọnú báyìí. Lọ́jọ́ pé ọ́ bú pọ̀gbá èèyàn kan báyìí yóò sì máa wù ọ báyìí.
1: Gbogbo tí ń kè jẹ́ kéèyàn máa ń napá na sí ẹ̀kọ́ máa ń na bí ìkúùkù sáwọn ọ̀gá rẹ̀ gan.
0: Ọlọ́run mú bá wọn.
1: Ayọ̀ ni.
0: Okay now. Ai, ẹjẹ́ lọ bí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbì kan tó ṣẹlẹ̀ ní agbègbè oko ọba ní agége dẹ̀sí dágége mà dáadáa. Afurasí yìí wọ́n ní ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aziz. Òun náà ló ti gbẹ̀mímì báyìí lẹ́yìn tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbì ṣẹlẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó jí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lágbègbè oko ọba ní agége ìpínlẹ̀ Èkó. Ìgbà tí wọ́n máa wo ìsàkun ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbì tó ṣẹlẹ̀ yìí láti pàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì sọ tó tó àwọn oníròyìn létí. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ní Aziz àti àwọn afurasí kan tí wọ́n jẹ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn àti ọ̀rọ̀ di gbáǹkọ̀gbì lórí wọn. Ṣùgbọ́n kó tó di wípé ọ̀rọ̀ di àkàtà àwọn oní ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn yìí wọ́n ní òde kan ni wọ́n lọ nígbà tí wọ́n sì débẹ̀. Ẹnìkan gẹ́gẹ́ bí wọ́n ti wo ìròyìn náà tí wọ́n sì ń sọ kalẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbì ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ́n sì tọpasẹ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí wọ́n tọpasẹ̀ dí àkàtà Aziz. Ìgbà wọn ò dé ọ̀dọ̀ Aziz pé Aziz o kí lọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ wa ń ṣe lọ́wọ́ ẹ̀ táà tí ń wá kiri Abẹ́là ló fún òun ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí pé kóun ó mú dání. Abẹ́là wo rẹ̀ àṣìbá Abẹ́là rí Abẹ́là wá o ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó fóun wọ́n sọ pé òun jí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ òun ò jí ẹ̀rọ Abẹ́là ló fún òun ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Wọ́n ní kàkà kí Abẹ́là kó sì sọ wípé lótìtú àti lódodo òun lòun fún ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lọ́ba sẹ́kanlẹ̀ wípé òun fún ọ lẹ́rọ ìbáraẹnisọ̀rọ̀ pé kódà wọ́n ní àwọn ẹlẹ́rìí gan tí wọ́n rí nígbà tí Abẹ́là fún ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ náà láti mú dání. Wọ́n ní àwọn náà tún jẹ́rìí pé àwọn rí tí Abẹ́là fún ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí pé kó mú dání pé òun bọ̀ wá gbà á. Wọ́n ní ọ̀rọ̀ yìí kò bá bi tọ́ da ní àkàtà àwọn tó ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Wọ́n sá lu àṣìṣì ìlú tí wọ́n wá lu àṣìṣì wọn lu lálùkì wọn bàwí wípé má ṣe bẹ́ẹ̀ mọ́ o má jí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn kàn bàwí ni. Àmọ́ nígbà tí àwọn èèyàn ń lọ àṣìṣì bá dìde pa Abẹ́là ó sì fi ìyàjẹ òun báyìí àìṣe bí wọn lọ fún òun ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kí ló dé tó ò lè sọ wípé ò fún òun ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Wọ́n ní Abẹ́là tó yarí kalẹ̀ pa èmi fún ẹlẹ́rọ ìbáraẹnisọ̀rọ̀ mo fẹ́ fóònù torí kí ni wọ́n bá wọ ìdìmú. Ìdìmú tí ó wọ̀ yìí Abẹ́là jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ó jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lẹ́yìn àwọn ìsọ̀ǹgbé rẹ̀ tí àwọn náà jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bó ti ń bá Abẹ́là jà làwọn náà bá dáwọ́ yá. Wọ́n lù ú wọ́n run ní àrùn kì wọ́n sì run bí ìgbà tí èèyàn sá àsámi igun mọ́lẹ̀ ni. Àmọ́ Abálò àti Àbábọ̀ Èkì tó bọ́ sí akátá ara Aziz ó gbabẹ̀ já sájú ilé ọ̀run o ó padà gbabẹ̀ já sí àjù ilé ọ̀run. Àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí òun náà ni wọ́n ṣàlàyé wípé wọ́n lu Aziz ní àlùbàjẹ́. Àmọ́ o nígbà tí wọ́n padà fìdí ẹ̀ mọ́lẹ̀ wọ́n ní apá àti ọgbẹ́ tó bọ́ sí àkàtà ara Aziz kò rúlà o ó padà babẹ̀ já ẹlẹ́ran padà tún kùn ẹran já kùn ẹ̀mí sì padà bọ́ lẹ́nu Aziz o.
1: Ó dáa tó bá níbẹ̀ wá já lọ tààràtàrà sínú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tó jáde fún tòní ìṣẹ̀lẹ̀ tó lágbára kan ó mọ̀ wáyé nípínlẹ̀ Èkó. Wọ́n ní arákùnrin kan lè tó jẹ́ pé dẹ́rẹ́bà awakọ̀ ni òun náà ló mọ̀ ti fẹ̀yìn gbégbá amọ̀lẹ̀ báyìí ó ti mú skrúbì ó sá lọ ní jẹ́ bẹ́ẹ̀ kí ni tó fa sábàbí tẹ́ sá lọ. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbákọ̀gbì alágbára kan náà lọ́mọ̀ tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀. Wọ́n ní ẹni kan ọ̀nìyàn lọ́nìyàn èyí tí ń rìn lọ jẹ́jẹ́ ìyẹn ní agbègbè Ketu ìyẹn nípínlẹ̀ Èkó. Òun náà ló lọ rèé fi ọkọ rẹ̀ rọ́lù lẹ́yìn tó rọ́lu arákùnrin ọ̀hún tán ó ṣe léṣe ó kọjá báwọn kó tó rí wípé ó tara àṣẹlẹ̀ náà dágbére fáyé. Nígbà tí wọn ò mọ tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ọ̀hún wọn ní bó tilẹ̀ jẹ́ pé àwọn àjọ ti lasma wọn ti dẹja wọn dẹja mánì báyìí kí wọn lè mú arákùnrin ọ̀hún eléyìí tó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni. Wọn nígbà tí wọn ò débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ yẹn ní Ketu wọn ni wọn sì bá arákùnrin ọ̀hún eléyìí tí wọn fi ọkọ̀ gbá èyí tó sì mí díẹ̀ díẹ̀ wọn ní ṣùgbọ́n ṣá o ó ti forí ṣèṣe àwọn ara rẹ̀ kan bẹ èyí tó ti rún wómúwómú bẹ́ẹ̀ ló ti ní àwọn àpá lóríṣiríṣi ìyẹn ní gbogbo ara rẹ̀. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé arákùnrin tó wa ọkọ̀ èyí tó lọ rèé kọlu ẹni ẹlẹ́ni yìí kò sí ẹni tó lè dá mọ bẹ́ẹ̀ ni wọn lè sọ orúkọ tí ń jẹ́ tàbí kàrà ibi tí ó ti là wá. Wọ́n ní kàkà tó yẹ kó ràn án lọ́wọ́ lẹ́yìn tó fi ọkọ rẹ̀ kọlù tán ó wá fi ẹni ẹlẹ́ni sílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀.
20: Kí ló dé?
1: Ó sì ṣe bẹ́ẹ̀ sá lọ. Àwọn òṣìṣẹ́ àjọ ti LASMA èyí tí ẹ ṣe lálàyé pé nígbà táwọn débẹ̀ àwọn sáré ṣe gbogbo àwọn ìgbésẹ̀ láti dájú pé àwọn ọgbẹ́ eléyìí ti ń bẹ lára rẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ ju bó ṣe yẹ lọ. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ó fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wọn ni wọ́n ṣiṣẹ́ eléyìí tó mú kí ìjágeri ọkọ̀ kó tẹ̀síwájú kí àwọn èèyàn eléyìí tó ń ṣe àmúlò ọ̀nà ọ̀hún wọ́n mọ̀ lè dúró ìyìn sí ojú kan. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé lásìkò ìgbà tí àwọn òṣìṣẹ́ àjọ ti LASMA débẹ̀ wọ́n bá a tó ṣì ń mí ó ṣì ń mí lọ́wọ́ ni wọ́n ní wọ́n á ṣe bẹ́ẹ̀ gbé lọ ìyìn sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣe lálàyé pé ó mọ̀ ṣeun ẹni ẹlẹ́ni ti dágbére fáyé kó dìgbò ṣe. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
0: Ìṣẹ̀dámọ̀jẹ́ á bá wọn ròde àìlọ òde
1: àmì o
0: àti lọ àti bọ wa kọ́mọ́sì sí báráyé ná.
1: Àmì.
0: Àwọn èrò ọkọ̀ bíi 15 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀mí ti bọ́ lẹ́nu wọn báyìí kódà wọ́n jóná kọjá àlà débi tí wọ́n ní wọn ò lè dá wọn mọ̀ nínú ọkọ̀ elérò 18 18 seat troubles tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ìyún lójú ọ̀nà Enagi Kosten Duma Road ní ìjọba ìbílẹ̀ ti Makua nípínlẹ̀ Niger níṣẹ̀lẹ̀ gbàǹkangbé ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tó padà bí gbàǹkangbé ó wáyé láti pàṣẹ ìjàm̀bá ọkọ̀ tó ṣẹlẹ̀ níbi kọ́nà Sharp Bend tó ń bẹ ní Kosten Duma àwọn tó bá gba ojú ọ̀nà Makua dáadáa Enagi sí Kosten Duma wọn ò mọ ojú ọ̀nà yìí púpọ̀ púpọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ o láti pàṣẹ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé ní kété tí ọkọ̀ náà sì ní ìjàm̀bá wọ́n ní iná ṣẹyọ ní ara rẹ̀ ni wọ́n ní iná tó ṣẹyọ lára rẹ̀ àwọn èrò inú ọkọ̀ ò láǹfààní àti ráyè sá jáde kúrò nínú ọkọ̀ torí ọkọ̀ náà ó dí gádígádí débi wípé ó há wọn wọn ò sì láǹfààní àti jáde ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣojú ẹ̀ tí orúkọ ẹ̀ ń jẹ́ Ahmed Ndagana ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí bó ti wáyé báyìí ni iná ṣe pẹ́ iná ọmọ rárá ó ṣẹyọ láàárọ̀ ọkọ̀ náà lẹ́yìn tí àwọn èrò inú ọkọ̀ kò fún wọn láǹfààní àti sàsálà débi tí wọ́n ráyè rápálá jáde nínú ọkọ̀ yìí àwọn èrò 15 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì jóná tányányá nínú ọkọ̀ yìí eléyìí ti ogbe wọn wọ́n ní gbogbo tó wá padà rọ̀ mọ́ bí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbé ti padà ṣẹlẹ̀ wọ́n sì ń taná wádìí rẹ̀ lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ wípé àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRC àwọn náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ gbàǹkangbé yìí ṣẹlẹ̀ àmọ́ ó kọ àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí ǹjẹ́ wọ́n ti kàn sí àwọn mọ̀lẹ́bí wọn bí tí dìgbà tí wọ́n fi ń kọ ìròyìn lẹ̀ wọn ò tí ì lè sọ kí gan ló padà bí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbé yìí wọn ò lè tí ì fìdí ẹ̀ múlẹ̀ títí dìgbà tí wọ́n fi ń kọ ìròyìn lẹ̀ àmọ́ o ní ojú ọ̀nà ibi tí kọ́nà wà tó ṣẹ́kọ́nà ní Enagi Kosten Duma Road ìyẹn níjọba ìbílẹ̀ ti Makua nípínlẹ̀ Niger níṣẹ̀lẹ̀ gbàǹkangbé ọkọ̀ náà ti wáyé èrò 15 sì jóná tán láì kankan kọ́lọ́ń ṣàánú wa.
1: àmì ó dáa tó bá níbẹ̀ wá já fẹsẹ̀ kẹyà ní ìpínlẹ̀ Niger torí pé gbàǹkangbé ìròyìn kan mọ̀ fojúbàdé ńbẹ̀ o wọ́n ní òjò àròrọ̀dá kan eléyìí tó mú ọwọ́ ẹ̀kún omi alágbára dání òun náà ló mọ̀ ti wọ́ àwọn apá ibì kan lọ ìyẹn nílùú Minna nípínlẹ̀ Niger nígbà tí wọ́n mọ̀ ṣe tí wọ́n mọ̀ tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye eléyìí tí owó rẹ̀ ó lé ní 100,000,000 owó orílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn eléyìí tí ń bẹ ní agbègbè náà ti di aláìnílérórí tí wọ́n sì kúrò ní àwọn agbègbè ọ̀hún ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ní ló mọ̀ wáyé o léyìí tó sì jẹ́ pé àwọn apá ibì kan eléyìí tí ń bẹ ní agbègbè Imani àti agbègbè kan eléyìí tó jẹ́ pé gúúsù ti ìlú Minna ni tó fi máa agbègbè kan eléyìí tó pè ní MI Wushinshe wọ́n ní àwọn agbègbè yìí omi tí ò lápá ti ń gbé ní lọ omi tí ò lẹ́sẹ̀ ti ń wọ́ èèyàn lọ ó ti wọ́ àwọn dúkìá olówó iyebíye kúrò ní àwọn agbègbè eléyìí tá a pè kẹ́lù gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ọ̀hún bí ó ṣe ṣe àkọsílẹ̀ ìròyìn náà wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ilé ńláńláńlá òun náà ni omi ọ̀hún ó borí wọn mọ́lẹ̀ o léyìí tó sì ba àwọn nílé jẹ́ wọ́n ní kódà àwọn ọkọ̀ àti àwọn ohun èlò tí ń loná eléyìí ti ń bẹ nínú ilé ọ̀hún òun náà ni omi tá à ń sọ nípa rẹ̀ yìí ti bàjẹ́ kanlẹ̀ o àwọn ganna alamọ yìí po lé eléyìí ta mọ̀ sí fẹ́ǹsì tí ń bẹ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé tí ń bẹ lágbègbè náà ó ní omi ọ̀hún ó ti dàwó lulẹ̀ wọn ní kódà àwọn dúkìá owó iyebíye òun náà ni ẹ̀kú omi ọ̀hún kọ́ ó fi ọwọ́ ìbàjẹ́ kan ó kọjá bam ni o àwọn èèyàn eléyìí tó ń gbé ní agbègbè ti wú ṣinṣin àwọn tó ń gbé ní túngà àti àwọn agbègbè kan eléyìí tó ń pè ní maitobi àti agbègbè kan eléyìí tó ń pè ní chanchanga wọn ní ṣe rí àwọn agbègbè yìí àwọn èèyàn eléyìí ti ń bẹ̀ẹ̀bẹ̀ o wọn ṣe lálàyé pé ẹ wò ó bí ọwọ́ òjò tá à ń sọ yìí bá ti fẹsẹ̀ balẹ̀ báyìí òjò alágbára ni mọ̀ ń jẹ́ o léyìí tó jẹ́ pé bí òjò ọ̀hún bá ti ń pọ̀ sí i òun náà ni ẹ̀kún omi ọ̀hún yóò ṣe mọ́ lágbára sí i wọn ní ẹ̀kún omi ọ̀hún eléyìí tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ òun náà ló ṣokùnfà bíba àwọn dúkìá olówó iyebíye èyí tá à ń sọ nípa rẹ̀ jẹ́ wọn ní bó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn eléyìí ti ń gbé ní agbègbè bíi tá a pẹ̀ kẹ́lùn òun náà ló ń di ẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà lu àìní ojúṣàn omi eléyìí tó lè dáàbò bo àwọn dúkìá gbogbo èyí ti ń bẹ ní àwọn agbègbè náà wọn níṣẹ́ rí àwọn ojúṣàn omi tí ò sí bí omi yìí bá ti ń bọ́lẹ̀ látojú ọ̀run tó sì ń ṣe bẹ́ẹ̀ kóra jọ sí àwọn ibìkan wọn ní bí ọba ti bẹ̀rẹ̀ sí ní ya báyìí yóò mọ ya wọlé yóò mọ ya bọ ṣọ́ọ̀bù yóò mọ gba àwọn òpópónà mọ àwọn èèyàn ti ń bẹ ní agbègbè bẹ̀ lọ́wọ́ ni o wọn ní bó tilẹ̀ jẹ́ pé òjò àròdá ọ̀hún eléyìí tó ṣokùnfà ẹ̀kún omi ó ti mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn di aláìnílélórí ẹni tó ní dúkìá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di ẹni tí ò ní dúkìá kankan mọ́ báyìí o léyìí tó jẹ́ pé òjò alágbára tó ràn lásìkò tá a wà nú ẹ̀ yìí ló ṣokùnfà rẹ̀ ìwé ìròyìn daily post ló gbé lónìí o gbàǹkangbè ló dà lórí tábìlì tiwa.
0: Ẹ̀mẹ̀já tún wo ìṣẹ̀lẹ̀ míì tó padà ṣẹlẹ̀ ní inú ìwé ìròyìn ti punch kódà ìpínlẹ̀ ti abia nìṣẹ̀lẹ̀ gbàǹkangbè yìí ti ṣẹlẹ̀ ńgbà wọn bá kọrin wọn ni olójúbọ lirosi ẹlẹsẹ màrà lónà lèdí ìsìndárẹlà ọmọge bèbè rèmbe oníjòrò oníjòrò jamila oníkanwọ
1: ni.
0: bóò ni olójú bọlirosi jò ní àti ẹlẹsẹ
1: maradona
0: nígbà tí wọn ń ṣègbéyàwó tí ọkọ ń tàbí òkòtó tíyàwó ń rí tó ń yí bìrìbìrìbìrì tó náà ń jó tí ń fò òkè tí ó wàá di onígbàǹkangbìde ìṣẹ̀dákólàwà lórí ẹ̀. wọ́n ní arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní innocent sarah òun ló ti gún ọkọ ẹ̀ tí ó fẹ́ ní ìṣúlọ́kà ló gun ní àgúnpa ìyẹn innocent iwaoji ó gun tí ẹ̀mí sì bọ́ lẹ́nu rẹ̀ ní agbègbè tí wọ́n ń pè ní umuokereke ngua níjọba ìbílẹ̀ ti ombingua ìyẹn ní ìpínlẹ̀ tí abia nìṣẹ̀lẹ̀ gbàǹkangbè yìí ló ti ṣẹlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó sọ àwọn olùgbé agbègbè yìí sínú ìbànújẹ́ kódà ààhin báyìí òun náà ló ń ṣe wọ́n wípé tọkọ-tìyàwó tígbéyàwó wọn ò tí ì pín ọdún kan kódà tá a bá wò ó lọ ọdún ní december 2025 ok ó lé lọ́dún kan àbí december 2025 ìní wọ́n gbéra wọn ní ìyàwó oníṣúlọ́kà wọ́n ní kódà ń lọ oko ọdún kan báyìí ń lọ ọdún kan báyìí àbí december 2025 àti december 2026 tí ó bá parí ní òtò pọ́dún kan wọ́n ní kódà ta bá wo gan bí oṣù mẹ́jọ péré iná ni tọkọ-tìyàwó yìí náà fi wà àfi bí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè ti ṣẹlẹ̀ tíyàwó sì wọ́kọ́ rẹ̀ sùn báyìí ó sì gun ní ọ̀bẹ náà gun pa títí

0: ẹ wá mú èyí tí ìbá fi jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọn. Wọ́n ní tony o ni wọ́n morúkọ tiẹ̀ sí. Wọ́n ní tony tẹ̀ ń wò ó òun tiẹ̀ ẹ̀yà ọrọ̀ ọkọ̀ ní máa ń tà. Ṣùgbọ́n ṣá o bí ẹ bá gbé ẹ̀yà ọrọ̀ ọkọ̀ dọ́dọ̀ rẹ pé tony a fẹ́ ta ẹ̀yà ọrọ̀ ọkọ̀ yìí kò gúnlẹ̀ níbẹ̀ ṣùgbẹ́gbà kó béèrè wo pé ń bo lẹ ti rí ta ló ní. Wọ́n ní alaye òun ò kówó kalẹ̀ ń tiẹ̀ tí ó sì ra ọjà òun lọ́wọ́n ní owó ṣinkini ni. Wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ lè tiẹ̀ gbé kalẹ̀ pé ṣe rí Alhaji Musa Sale ń tiẹ̀ ọkọ̀ tirẹ́là ní máa wà àti ìpínlẹ̀ Kánò ló ti wá. Ṣùgbọ́n ṣá ó ń gbé agbègbè kan ní Marin Beach. Wọ́n ní níbẹ̀ gan òun lòún gbé. Wọ́n ní ṣe rí Musa Sale ń tiẹ̀ àti àwọn méjì tó kù léyìí tí a ti rí Kasim Iyọlá àti Muhammed Rabiu àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ń ṣe àpatẹnujẹ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ìwé ìròyìn The Nation lèyí tó kọ́ sí ojú ewé kọkànléní 50/51 ojú di mímọ́ pé ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yà ọrọ̀ ọkọ̀ tí ẹ yọ gan ni lára ọkọ̀ ti VIO. Wọ́n ní ẹ̀yà ọrọ̀ ọkọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí onímọ̀ ṣe àkóso gbogbo ẹ̀yà ọrọ̀ ọkọ̀ tó kù léyìí ti fi ṣiṣẹ́ tá a mọ̀ sí Brain Bus. Ibi tí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá wá yọrí sí ẹ mọ̀ wá ní ìkànnì ọmọlúàbí pé a ní fi dùn yín o á jẹ́ kó máa dé sí etí gbòyìn.
1: Kò sọ pé bí ayò iṣẹ́
0: wọn. Wọ́n ti kọ confession wọn bóde.
1: Wọ́n á sì sọ pé bóyá wọ́n impound mọ́tò wọn.
0: Wọ́n sọ bẹ́ẹ̀.
1: Ṣé ohun tó ń wò ní Marua?
0: Wọ́n sọ bẹ́ẹ̀.
1: Ọ̀kadà ńkọ́?
0: Wọ́n sọ bẹ́ẹ̀.
1: Bọ̀ ìyẹn òun náà burú díẹ̀ o.
0: Ìwé ìròyìn gan
1: ọkọ mi. Wọ́n burú o. Ṣé ìwọ́n àwọ̀ fọ?
0: Nígbà tí wọ́n bá ṣiṣẹ́
1: ìwádìí lórí wọn tán. Wọ́n rí ọ̀dà ọ̀dà bí yẹ́lò wọ̀ ìkiri.
0: Àwọn kàràmánì ẹ̀dá ti yọ irin tí wọ́n fi gbé àwọn òpó tó gbé afárá olókè dúró. Àwọn yìí wọ́n mọ̀ pé ìjọba lónìí wọ́n sì mọ̀ pé àǹfààní aráàlú ló wà
1: fún.
0: Àwọn yìí ò tí ẹ̀ bẹ̀ṣùgbẹ̀ gbá ń
1: tí wọ́n.
0: Wọ́n kàn ń yọ irin kúrò lára àwọn
1: òpó òun ni. Tán bá ṣàyẹ̀wò ọpọlọ fún wọn wàhálà kò lè pé. Èèyàn tó nọ́mà ò lè sọ pé èyí tí èyí ó fi yọ irin lára bíríìjì wo wàhálà tí ọkọ ṣe wípé ó kọkọ mọ ti bíríkì bíríkì mu
0: ọmọ ti ti ti ti àmà ni ẹ fi ń gbà tí ẹ fi ń yìnrìn rẹ báyìí tí ẹ fi ń yìnrìn gbogbo àwọn bíríkì tí ń bẹ lára rẹ
1: kí
0: wọn tó mọ yọ àwọn irin ọhún kúrò ń bẹ ìkàlà àwọn eléyìí nǹkan lọhùnún ó ṣàánú wa ni.
1: Ẹ jẹ́ ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó lórí ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì tó padà ṣẹlẹ̀ lórí akẹ́kọ̀ọ́ kan tó ń kọ́ nípa ìmọ̀ òfin law student tí orúkọ rẹ̀ ń jẹ́ Faith Alayande ní Nigerian Law School tó ń bẹ ní Victoria Island ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ṣàdédé o ní Faith Alayande ẹni tí wọ́n ní látorí àjà kẹrin ti ilé tí ń gbé gangan tó jẹ́ kámpọ̀sì ẹ̀ tó jẹ́ ti ilé gbé ilé ẹ̀kọ́ àwọn tí wọ́n ń kọ́ nípa ìmọ̀ òfin yìí ní law school ló ti bẹ́ bọ́ọ̀lẹ̀ tó sì gbabẹ̀ já sájúlé ọ̀run. Kódà alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Èkó Abimbola Adebisi òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ látàrí bí ó ti ń ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí wọ́n padà rí wípé arákùnrin yìí Faith Alayande kò gbápá kò gbẹ́sẹ̀ mọ́ nínú ọgbà ilégbè àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ló ti bẹ́ bọ́ọ̀lẹ̀ fúnra lára rẹ̀ wọ́n rí i pé ara rẹ̀ ti tutù bẹ́ẹ̀ náà sì ni kò gbápá mọ́ kò lajú kò sọ̀rọ̀ ẹ̀mí ò mímọ́ èmi kò jáde ní imú rẹ̀ mọ́. Adébísí tó ṣàlàyé wípé ẹni tí ṣe matron fún ilé ẹ̀kọ́ ọ̀hún ẹni tí wọ́n ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì tó ṣàlàyé wípé akẹ́kọ̀ọ́ yìí àti àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ òun náà ni wọ́n rí òkú akẹ́kọ̀ọ́ kan àti àwọn alásùnmọ́ mọ̀lẹ́bí òun náà ni wọ́n rí òkú arákùnrin náà lẹ́yìn tí wọ́n ní ó ti kọ ìwé lẹ̀ fúnra lára rẹ̀ tí wọ́n pè ní suicide note wípé òun ò bẹ́ o látorí ilé òun sì fẹ́ gba ẹ̀mí ara òun ó ṣàlàyé she noted gẹ́gẹ́ bí wọ́n ti wí kó tó di wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọn ò kọ́kọ́ mọ bí bò ni ìṣẹ̀lẹ̀ ohun ti kọ́kọ́ wáyé tẹ́lẹ̀ àmọ́ ńgbà tí wọ́n padà wá rí ìwé tó kọ́lẹ̀ wípé látorí òrùlé ilé alájà mẹ́rin tí ṣe hostel building tó wà iná ló ti ní òun ọ̀.

0: fún bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
2: Ó yà wò
1: ó ń rèé ó ń rèé.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Wọ́n àlá ọjọ́ gbígbé rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before you use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
5: My brother, are you say Lafarge don't change name?
6: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. We end up build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction.

0: ここのレディオインディオイン
1: ẹ̀tù àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́ àgò láàjìn.
2: Aya bí oyin, a dùn bí oyin sẹ́.
3: Yomayoma yomu.
1: Àkọ́kọ́ àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ò fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo splash. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣerégedé.
4: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Bí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
5: Mommy in the kitchen cooking rice.
6: With mama dog.
5: Chicken in the pan looking nice.
6: With mama dog.
7: Keep your voices down.
5: Smells yummy. Everywhere is smelling so, so nice.
6: It's Mama Dog.
5: Our neighbors will soon come and start knocking.
8: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
9: Splash FM 105.5.

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìdẹ̀rù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your radio on a lockdown. Splash 105.5 FM. We play only the hits.

0: ọlọ́run bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
2: Ó yà wò ó
1: òun rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní kó kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashflow tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fóun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Ẹ̀yin olólùfẹ́ eré, a ti wọ ìṣẹ́jú àfikún. Dìdí sì dúró jẹ́ ẹrú rẹ̀ pẹ̀lú sùúrù.
5: Lóòótọ́ ni, ó ń lo tẹlifíṣàn tuntun, ẹ̀rọ ìfọṣọ, kẹ̀kẹ́ ọmọ, ohun èlò ìtọ́jú ara àti bàtà eré.
4: Kí ni mò ń wò báyìí? Ẹrù láti dúbí àti ń yára dé láti apá òsì. Gbígbẹ́ tó pé bí iye tó rọrùn, ó sì tún gbédé fún. Body ball! Iye ni ayọ̀ tí a gbédé.

0: tọwọ́ ẹ̀kan lásán àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Magistar tá a ṣe látara ẹ̀ wá sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a sè.

0: Doctor recommended anti-malaria that contains Artemether plus Lumefantrine 3. Charlatan comes in convenient doses for various body weights and is also available in cherry-flavored dispersible tablets for children. Charlatan from Shalina Healthcare is endorsed by the Nigerian Medical Association. If symptoms persist after 3 days, consult your doctor.
1: Charlatan!
0: Knock out malaria in 3 days.
2: Flash FM 105.5.
3: Oh no! Alẹ́ Monday lago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀. Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Flash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
4: Gbàgbé ìrùnú ẹ.
5: Gbàgbé ìrùnú ẹ.
3: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Director náà Gbẹ̀ngà Adébóyè.
6: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé Adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
3: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹlẹ́ mọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
6: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
3: Láolú gbẹ̀mí débẹ̀.

0: beyond buildings.
1: Ìjẹun wọ ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Bí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: ìfẹ̀ méjì omi òru bọ lọ́mọ̀nà sórí òdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí. Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsudent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Wọ́n ṣe bó ti tó.
3: Ẹ kú lé padà káàkiri àgbà ńlá ayé ẹ̀yìn ti Return of Gbenga Adébúyè. Ìyá ẹ̀ bá ní ọmọ òun tó jẹ́ ọkùnrin tó ti níyàwó, òun fẹ́ tú ìgbéyàwó wọn ká. Ọmọ òun tó jẹ́ obìnrin tó ti lọ́kọ, òun fẹ́ tú gbéyàwó wọn ká. Nítorí pé ọba ọ̀sẹ́ nílé àwọn méjèèjì. Ìyá ẹ̀ ti travel káàkiri o, ìgbà tó ń gba owó wọn mọ̀ gbà yẹn o. Ọmọ àwọn ọmọ yìí kò sì kú, ẹnìkankan ò kú wọn lòyàn wọn àfihàn sí nkankan lórí pé wọn ń wẹsẹ̀. Ẹjọ́ tó bá jẹ́ yìí ṣe ẹ̀yin náà tu ọmọ yín ká ni ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí lọ́jọ́ tuntun ni ẹ máa pè wọlé ẹ̀yin olólùfẹ́ Return of Gbenga Adébóyè 070-6949-3000 070-6949-3000 number to wọ ìkànnì splash 105.5 ni ẹ. Ẹ lódì kọlà yìí.
4: Àròyé.
3: Bàbá mi.
4: Ẹ̀mí ẹ̀rí ó bá àtúbọ̀ tán rí ọ̀dà.
3: Àmì Ọlọ́run Èdùmàrè àṣẹ wà.
4: Yóò gbé mọ́gbà wá jọ mẹ́jọ mẹ́jọ kò ní tán bẹ̀rù.
3: Àmì Ọlọ́run Èdùmàrè.
4: Wọ́n fẹ́ gbọ́ Àfọlábí látọ̀rin àjò alágbẹ̀dẹ.
3: Ẹ bá ń dá sí dádì mi.
4: Ìyá
3: Mọ̀mọ̀ sí ń gba owó, wọ́n sì ń gbowó.
4: Bẹ́ẹ̀ni.
3: Kán mọ̀ sí tí wọ́n lọ. Ẹ lédì kan láì. Ẹ kalẹ̀ o. Ẹjọ́ ẹ kúrò ní di rédíò yín. Ẹ kúrò ní rédíò yín. Ó yá, ó yẹ bá a dá sí.
5: Ìyàwó wa tán pátá ni.
3: Kíní yẹn hàn. Ẹjọ́ ẹjẹ́ ká máa kúrò ní di rédíò wa ẹjọ́ torí tọ́ lọ́hùn ẹjọ́. Ẹ lódì kan láì.
6: Hello.
3: Hello sir.
6: Ẹ mọ̀ pé tó.
3: Ọlọ́run ló ń tò, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
6: Orúkọ tèmi ni Ṣínà Ọmọyáàdó Alábí Lábìrún.
3: Ó yẹ ẹ bá ní dá sí.
6: Ọmọ gbẹ̀nà tán, ọpọlọ yóò ní dàrú.
3: Àmì Ọlọ́run.
6: Bẹ́ẹ̀ ṣe ń dún ọmọdé inú ẹ̀ ní àgbàlagbà, inú yín dún òjòjò alẹ́ ni.
3: Àmì Ọlọ́run Èdùmàrè.
6: Ọmọ mi ń bèrè pé ta ní ń sọ̀rọ̀ yìí, mo ní Gbenga Adébóyè Return Gbenga Adébóyè ni mo ní tí bá pé ìtàn, mo ní máa sọ̀ túmọ̀ ẹ̀ fún.
3: Ẹ bá ń sọ fún un, kẹ bá ń sọ fún. Àmì Ọlọ́run Èdùmàrè.
6: Tí mo fẹ́ sọ lórí ìyá rẹ̀ ni pé àwọn tó ní ìyá sọ fún òun sọ kí káwọn ọmọ méjèèjì ẹ̀kọ́ búlọ́ọ̀kì ìyá ẹ̀ kan máa fẹ́ lówó sí kọ́mọ̀dì ọmọ ibi tí wọ́n ń gbé mọ́ kọ́mọ̀dà láì wọn rú.
3: Kọ́mọ̀dà láì wọn rú.
6: Kọ́ yẹra fún. Yẹra fún ìyàgbọ́ kọ́ máa fún ẹlẹ́tọ̀ọ́ wọn.
3: Ok.
6: Ẹ máa bí tó bọ̀ sá.
3: Ẹ ṣeun mo ti yan tí mo fẹ́ yọ lápá abẹ yẹn.
0: Ẹjọ́ wọ̀ kí ló pè mí kúrẹ́jọ́.
3: Ẹ lódì kan láàyè ta ló wà ń bẹ̀ yìí.
7: Ọpẹ́ yẹn mi lorúkọ mi láti Mọ́níyà.
3: Ó yẹ bá ń dá sí ìyá Mọ́níyà.
7: Kí ni ìyá ń wá káàkiri?
3: Ìmọ̀ tí ń sọnù tán wà.
7: Kí ló ń wá kiri?
3: Ọ̀rọ̀ wọn yé mi.
7: Àtọ́wọ́ káwọn ọmọ yẹn mọ́ gbà fún wọn o.
3: Kọ́mọ fún wọn lẹ́tọ̀ wọn.
7: Bẹ́ẹ̀ni
3: ìyá yẹn ni wọ́n ti gbé ìyá travel káàkiri o, ilé mẹ́rin ni wọ́n ti kọ́ fún wọn o, ìmọ̀ tí ń wá o, ọkọ̀ ńláńlá wà ń di wọn o.
7: Ṣé bọ́bọ́ ọtí ọ̀hún ni ìyá yẹn náà sọ ká?
3: Èmi ò mọ ìwàkuwà tí ń wá káàkiri. Bẹ́ẹ̀ni wọ́n gba 1.5 lálẹ́ ọjọ́ yẹn. Ẹ ṣeun. mo ti yan ti mo fe yo e seun mo ti yan ti mo fe yo awon na ngbo bayi awon omo won gan ngbo tori mo fi scope gba number awon omo won omo won ngbo bayi hello
5: e kale sankweto
3: olohun lo nto oruko yin ati bi te tin pe wa yin
5: agba lati apata ni
3: e seun lati apata
5: e wo e ma da ya ye lo to ye awon mi e fi fe gba yo ko sile
3: Inu owo yen ni ibe ni emi o mo ti n wa o ehn eyin ni e ti ri baun
5: wa baya galagba ni yen ari eyin o sa jo fa omo yen omo won si jade nitori oro omo
3: ehn beni
5: ah
3: ko se duo ko lo sanu
5: beni mo to bo kini ton to wa ko le fun baba mo to ya ko baba wa ti sa life
3: eh
5: mo di ko ti owo tele fi nawo
3: won si na won gba ale ojo yen won tun gba 1.5 ni odo omo won okun ale ojo keji lodo omo obirin won ni 2 million la won gba ni ya buruku yen e seun mo ti yan ti mo fe yo
5: igba te nawo te na gbo en to si sawo mo ko so mo mo
3: beni nkan tun se
5: E so lo omo kini e sa lo le omo keji.
3: Won sa ka kiri.
5: Papa na le ba bi keji.
3: O se nle won kiri.
5: So 1.5 kini fi yin ko to so to ke to se kini. Se won le ko lawon na wu yen. E to wo le ngba te bi te ni ka won mo re da kini lowo yawo e da lowo oko.
3: E seun.
5: Mo se yen na.
3: Mo ti yan ti mo fe yo.
5: E wo e ma ko ko so ron be o.
3: Okay. Mo gbo.
5: Ka fun won lo si le yin boya ka lo to si be ka ma so wo si won.
3: Okay.
5: Ko ma te ta ri ti awon omo
3: ra. E seun mo ti yan ti mo fe yo. E seun.
5: Ẹ seun.
3: Ẹ seun mo fi yan ti mo fẹ yọ. Ẹ seun. Èrò pọ̀ tí wọ́n fẹ́ pè mí wọlé. Agbami èrò ló ń pè mí lójú agbagbe yìí. Ọlá Olúwa náà rèé return of Gbẹ̀ngà Adébóyè ni mò ń ṣe. Olúfún wọn tẹ́ Gbẹ̀ngà Adébóyè tẹ rò pé ti kú ńjọ́ kìíní àná. Ó tún padà wá sílé ayé. Èmi lábàmì ẹ̀dá. Ìlú tí wọ́n ti bí mi lákọ̀ọ́kọ́ náà mo tún padà gbà wá sílé ayé. Ọ̀rọ̀ mi wá ń ya gbogbo àwọn pìrìsẹ́ńtà lẹ́nu. Débi pé àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n forí korí. Nítorí ọ̀rọ̀ mi ò yé wọn mọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò nọ́mbà mi rè kí n tó máa lọ. 09060 43 97 71 Bami Dixon lọ́wọ́ bọ́tìnì mi. Kúnlé a ní fowó ṣe lolóòtú ètò yìí. Abiodun ọmọ rí Abesiti. Manager return of Gbẹ̀ngà Adébóyè. Ọkọrin ni ò ṣe jíngù ni. Ìràwọ̀ rẹ kò ní wọ̀ ọ̀kùn. Ọlọ́run ọba mi ló pé kórí bẹ́ẹ̀ á tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ o. Ẹja mọ́ ń lọ káàkiri àgbà ńlá ayé. Ó tún di Lagosi lágbà lọ́wọ́lọ́. Ọ́ ọ̀dàbọ̀.
8: Flash FM 105.5.
9: Ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa gbọ́ lásìkò yìí lórí ètò wákàtí ọgbọ́n òní ó máa jáde láti pàṣẹ ẹ̀mí sí ẹ̀mí mímọ́ láti ẹnu bàbá wa Wòlíì Mike Agboola bàbá iná ẹ̀mí mímọ́ Lonid ti ìjọ Jehovah Power Miracle Tabernacle JPMT tó kalẹ̀ sí ẹ̀yìn Old Zenith Bank Building Ìbàdàn North East Ìwòrò Ìbàdàn kí Olúwa kí ó bùkún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ náà.
10: Bọ́ọ̀nù
11: John
10: ó fi Jésù hàn wọ́n.
11: Ìtòdí Jesus to the heavenly.
10: Jùọ́nù
11: John
10: ó fi Jésù hàn rẹ yọ.
11: Ìtòdí Jesus to the world.
10: Ọ̀run Jésù sí.
11: Are the heaven of Jesus open?
10: Jùọ́nù
11: John
10: ó fi Jésù hàn rẹ yọ.
11: Ìtòdí Jesus to the world.
10: Àwọn ọ̀run jẹ́rìí pé
11: òtítọ́
10: ni ọ̀rọ̀
11: Jùọ́nù.
10: Oni Kristi náà.
11: Is that Christ?
10: Èyí yìí gẹ́gẹ́.
11: Sisi.
10: Oni Mẹ̀sáyà náà.
11: Oni Mẹ̀sáyà.
10: Ẹ máa gbọ́ tiẹ̀.
11: Ọ̀pẹ yìí in.
10: Bíbélì wípé.
11: Bẹ́ẹ̀ bí sẹ́.
10: Láti ọjọ́ náà.
11: Right from that day.
10: Ẹ̀mí mọ̀ sí ń darí
11: Jésù. All is like Jesus.
10: Bíbélì wípé.
11: Bẹ́ẹ̀ bí sẹ́.
10: Òkìkí Jésù bẹ̀rẹ̀ sí kan.
11: Àjẹ́wà wọ̀ sọ fẹ́mọ́.
10: Torí wípé.
11: Ohun
10: olùrànlọ́wọ́
11: àyàn mọ́. And the voice of the
10: destined
11: helper.
10: Gẹ́gẹ́ bí ọmọ kápẹ́ntà.
11: As the son of carpenter.
10: For 30 years.
11: For solid 30 years.
10: Olo fi mọ Jésù.
11: The new Jesus.
10: Gẹ́gẹ́ bí ọmọ gbẹ́nàgbẹ́nà.
11: As the son of carpenter.
10: For 30 years.
11: For solid 30 years.
10: Olo fi mọ Jésù.
11: The new Jesus.
10: Gẹ́gẹ́ bí Jésù ti Nazareth.
11: As Jesus of Nazareth.
10: Ọmọ pẹ́ntà bá ti ní Jésù ti Nazareth.
11: When they said Jesus of Nazareth.
10: Wọ́n fi ń kẹ́gàn rẹ̀.
11: They were insulting without
10: warning.
11: For the Bible said.
10: Nathaniel wípé.
11: Nathaniel said.
10: Olórè wo ló lè jáde láti
11: Nazareth.
10: So for 30 years.
11: For good 30 years.
10: Wọ́n lọ fi ń kẹ́gàn rẹ̀.
11: And they were mocking Jesus.
10: Ẹni ọjọ́.
11: But the day.
10: Tó gbàdé owó olùrànlọ́wọ́
11: èèyàn mọ́. The voice of his destiny ever.
10: Ní ọjọ́.
11: The day.
10: Tí olùrànlọ́wọ́ èèyàn mọ́ ẹ sọ̀rọ̀.
11: That the destiny ever spoke.
10: Ní ọjọ́.
11: The day.
10: Tí olùrànlọ́wọ́ èèyàn mọ́ ẹ kéde
11: ẹ̀sán yọ. Announcing to the world.
10: Bíbélì
11: wípé. The Bible says. The
10: Bíbélì wípé. Ọ̀run Jésù
11: ṣíṣe. Even the heaven of Jesus opened.
10: Bíbélì wípé.
11: Láti
10: ọ̀run wá.
11: Forever.
10: Ọlọ́run mú ìkéde wá. Títọ́ ni ọ̀rọ̀
11: náà.
10: Òtítọ́
11: àdúró
10: sọ yẹn.
11: Èyí
10: yìí ni Kristi
11: náà.
10: Èyí ni àyànfẹ́ ọmọ
11: mi.
10: Ẹyin tínú mi dùn sí
11: gidigidi.
10: Ẹ máa gbọ́
11: tiẹ̀.
10: Ẹ gbọ́.
11: Iye tí.
10: Ní ayé Jésù tó ń nàró.
11: Before the love of Jesus was elevated.
10: Ní ayé Jésù tó
11: fọ́. Before the love of Jesus was known.
10: Ọwọ́ olùrẹ̀ lọ́wọ́ èèyàn mọ́ jáde wá.
11: The voice of
10: destiny
11: ever was renewed. Bọ́ọ̀rẹ́
10: nìkan wà bí.
11: Yẹ́ni sọ́wọ́nì
10: sí ẹ̀ tí. Láàrin 24 hours. Máa ní olùrànlọ́wọ́ èèyàn máa
11: rẹ̀ mọ́
10: tó
11: nínú
10: agbára kábárì
11: agbára
10: ọdúnwá
11: ní
10: orúkọ Jésù
11: agbára
10: ọdúnwá agbára tó bẹ nínú
11: àjọ Jésù
10: ẹni tó ní kó kéde rẹ̀
11: ẹni
10: tó ní kó lọ fi ọ̀hà yá
11: to introduce you to the world.
10: Ẹni tó ní kó lọ
11: sá ìdádìdò rẹ̀. The one that we are not to sign your elevation.
10: Ẹni tó ní kó sí àtẹ̀kù dádìdò rẹ̀.
11: To be a stepping stone to your glory.
10: Láàrin 24 hours.
11: Within 24 hours.
10: Ẹni ìjọba kẹyọ.
11: Rọ̀ndáyà àyàmà kápá
10: ìbọn. Láàrin 24 hours.
11: Within 24 hours.
10: Máa kà pọ̀ ní bá sọ̀yọ̀.
11: Àyàmà tẹ́tẹ́ gàbàrí máa
10: kà pọ̀. Mọ̀ bá ní
11: ẹ̀sẹ̀.
10: Ibi tó ti ń wò mí.
11: Wherever they been watching
10: me somebody go.
11: Ẹni tó ní kó
10: sí àdìgbò.
11: Ẹni tó ní
10: kó lọ sọ̀rọ̀ lọ́jọ́.
11: Tó
10: ẹ lè lọ sẹ́wọ́
11: pé ọ́.
10: Lórúkọ Jésù.
11: Oyè
10: tí èmi mímọ́ kọ́ lọ pọ́nọ́gò rẹ lẹ́nu rẹ̀. Mo ní wà lómi ó Jésù ó. Pòlóńgò.

0: àwọn onílé tó ń fowó lé ni wọ́n lára.
1: Landlord and landlady that is decreasing rents every day.
0: Ìnira ó ba olúwa.
1: Owners are being on your shade lọ.
2: Bàbá olóore ìlú.
3: Just because you're a governor does not make you give you the right to make irresponsible allegation. If you're the governor of the state, o de men ko pe lowo mo, then charge him to court.
2: Olóore ìlú.
3: I don't think a governor should get involved in beer palo politics.
4: The file is with me.
3: Come to the Greek.
4: The file is here, lower me.
3: All right. Give it to Bello.
4: All right.
3: Bello.
4: Thank you.
3: I challenge you.
5: Nípa àwọn gbajúgbajà ẹni gbajúmọ̀ láwùjọ tó jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ pé wọ́n dàgbà báyìí ikú ni wọ́n máa ń rò sí wọn.
6: Ṣé ẹ rí àtẹni tí wọ́n rò kúrò? Àtẹni tó rò kúrò ni àti kún fún rẹ̀ tí wọ́n rò mọ́ ọ̀yàn ikú ló máa pààyà láyà everybody.
2: Bàbá olóore ìlú.
7: Do you want me to speak the truth?
8: Yes, sir.
7: If I am enamored Bola Tinubu's situation,
8: yes,
7: the wife is a senior pastor,
8: yes,
7: in a Pentecostal church,
8: yes,
7: I will go Muslim ticket.
2: Olóore ìlú.
9: Àwọn èèyàn sọ pé ọ̀bàdé bàbá wa Abiola ó wí fún wa, ó ní wọn ìfárí lẹ́yìn olórí. Ẹyin bàbá wa náà sì rí pé wọn ò fi yàn jọba rí, wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ̀. Ohun tí wọn ṣe ń jò ní bíbá tí nǹkan ṣe tíátà ẹlẹ́fẹ́ fún ọ mẹ́ta ẹ̀fẹ́ fún ọ ládé. Ẹni tágẹ̀tì ẹnìkan lè nínú wọn o, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá wá ìdí táwọn òfin ní sí ń bẹ̀. Ẹ wá tún sọ pé ẹ fẹ́ dá kínní nǹkan ẹ̀sùn sọ́jọ́ mi torí ìnákúnà tẹ́ ẹ fẹ́ ná ẹ wá ní ₦1.5 billion láti ṣe ìranù. Wọ́n fẹ́ wo ọ̀nà wo làwọn ó gbà lo owó yẹn bọ̀ tí ò jù àwa lójú. Àwọn tí wọ́n ń ti gómìnà ni pírọ́bìlẹ́mù rẹ̀ torí pé a níjà láàrin ara wa. Ṣùgbọ́n àwọn kan wọ́n ń tì wọ́n, àwọn ọmọ ẹgbẹ́ yín náà wà nù wọ́n. Torọ́rọ̀ dé gbangba ká sọ báyìí.

0: ni koma gbogbo e lo ti loju to hello
1: why sari talk at me
0: baba nje o pe ni o gbadọ fohun
1: ah e mo jala la la
0: mo jala la la la
1: o be sana dembio
0: dembio ro ti sa kuro nlu o la fohun loyun mo ni ko ja bere campaign ki gbogbo e to ba ti e fe ma camp omo wa je ki campaign bere bo se lo fo mo loyun ni e
1: ma ja san ko
0: ma ja sa san to ba ti prayer of the depressed gentleman of the suppressed mi o ni so so pe mo layo lati so pe ati suppress yenu e ope ni bolo
1: da fo la bi la
0: lati omi adiwa lagbede bo ni
1: ejabula lori
0: e erin na be erin na
1: ele ejabula e ko si o so ju se ni na
0: mi o gbo yin ye
1: oni se bi oju se se ni tari na lo
0: emi na ti so be mi ti wi be pe
1: se so wa ni pe o si bi tu wa ta o ku abodu ari na lo ọ̀pọ̀lájọ́ ti lọ bí wọ́n lọ títí lẹ́ fi gbàbò lọ́wọ́ wa ẹ̀yìn tẹ́yìn ra yìí ọlọ́ọ̀bà ni ẹjọ́ fi tẹ́ mọ̀ ṣùgbọ́n nǹkan bí ìgbà tó bá ń ìdákẹ́lẹ́ ẹ̀ka afá ilẹ̀ ọ̀sẹ̀dí ẹ̀jẹ̀ ètò ọrọ̀ ajé ti mú ètò ààbò tí ì wo tí kò sọ sí rí o ìfọ̀ ọ̀dà o ọmọ fẹ́dírà ọkọ̀ sí ọ̀dà mọ́ o ọmọ ọd ẹ̀rí ló sọ ọ́ nínú nǹkan bíi mẹ́wàá ẹ̀fẹ̀ ń sì kọ́ ẹ̀fẹ̀ adíyẹ ṣàlàyé fún wa tó bá péjọba olówó nìkan tó bá ń fi bá ti fi ẹ̀kọ́ bò ẹ̀kọ́rọ̀ ajé ti wá lọ́wọ́ wa bẹ̀ láì sí táàrà ní pàrọ̀ ẹ̀lẹ́ ó ti di 275 ọrọ̀ ajé wo lọ́wọ́ wa tí ò bá níbi bí bá kú ní ẹ̀ ti pọ̀ ìfẹ́ ti kù sí.
0: Ráìsì tẹ́ẹ̀rẹ́ àdéhùn lẹ pé.
1: Láì táàrà ní 100
0: ṣebí 120 náà ló fi lé ẹni sùúrù náà.
1: Wọ́n kùnrin torí ọmọ bẹ́ẹ̀.
0: Mi ò bẹ̀rù ọlọ́run àbí.
1: Mi ò bá pé pé ọmọ ní ọmọ mẹ́ta mẹ́rin márùn-ún. Mi ò ní fi kóńgò ẹbí ogójì ọjọ́ tí ẹ tó dé ká sí.
0: Ọlọ́run ọlọ́run ló ń pè sí ìfẹ́ yẹ.
1: Ẹ jẹ́ bí ọ̀fẹ́. Ẹ ń wọ mọ́tò ọ̀fẹ́. Ẹ ń wọ sọ ọ̀fẹ́.
0: Èmi ò wọ mọ́tò ọ̀fẹ́ owó láti rà á. Mo ń lọ sójú ìjà mo ń lọ fún side ọ̀sùn wọ́n ti ń ṣẹ́ mi lẹ́ẹ̀kan náà. Mo ń lọ fún wọ́n ti ṣẹ́ mi lẹ́ẹ̀kan náà mo ń bọ̀ ẹkú kalẹ̀.
2: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness open for more promo be that. By Guinness, open now, come register the code with the under the button.

0: ọ̀pọ̀padà láti side hustle. Bàbá olóore ìlú re ní ìkànnì ọmọlúwàbí ìkànnì Splash 105.5 FM, the integrity station promoting right values. Ẹ wá kí ni mo ṣe fún máa yìí ẹ ló.
1: Ẹ ṣe n tọ́kọ fún wa. Ẹ ṣe n tọ́kọ àti n tọ́yọ̀ là ń bá yín sọ.
0: Kí wá ni? Ẹ̀yin
1: bá yí bàbá ìfọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí ìkànnì yìí. Ẹ wò bí bàbá ìfọ̀ ètò. Ẹ wá lè fúgbà rẹ̀. Ẹ wá bíbi sẹ́dítọ̀ ta ni. Ẹ wá bíbi rẹ́pù ta ni. Ẹ wá bíbi gbọ́gbẹ̀ ta ni. Ẹ wá wò láti ìsàlẹ̀ tó gbókè. Ṣé pé bí bàbá wa ṣe ń gbé lókè? Lẹ́yìn náà bá ń gbé sálẹ̀. Ṣé gbogbo nǹkan ò ní rọrùn? Ó ní ẹkún ló fún ẹkùn náà. Ẹkùn láàrin ara yín. Ó ní ẹsìn tí a dàgbà sókè síbi tẹ́ ẹ ti wá. Ẹ ò ní ṣe é. Ẹ sì ti fẹ́ ìlẹ̀ wà bẹ́ẹ̀. Bámúbámú lẹ́yìn ọ̀mọ̀ tó gbé nǹkan nìkan. Káàrọ̀ di àwọn tẹ́ ẹ̀ sí ìjọba ní lórí ẹnì rọ. Yẹ̀tùmá tẹ́yìn náà bá jẹnẹrétì iná ní ṣéètì yín tí ní ìdí wàhálà. Títúra tẹ́yìn fẹ́ wọjẹ́ gọ́vnà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin mẹ́fẹ́ fàtẹ́ bá fọ ọ́sọ́pọ̀. Tẹ́yìn náà bẹ́ẹ̀ bù fọ́kólẹ̀ kí ló tún ìwúrí tó jù. Ṣùgbọ́n ẹ̀rọ̀ ọ̀la. Èmi tẹ́yìn ebi títì tẹ ṣe tọ́ da ẹ jàǹfààní ẹ ebi ọsítì tẹ ṣe nǹkan wúlò ebi ẹ jàǹfààní ẹ ebi iléèwé tẹ tó ṣe ebi ẹ jàǹfààní ẹ ebi ẹ sẹńtà tẹ tó ṣe ebi ẹ jàǹfààní rẹ ẹ mọ ní ìtàn tọ́ka sí bàbá owó lọ́wọ́ ni o sì ń gbòòsì kòkó wa sí tẹ mọ jàǹfààní ẹ lónìí tó ń bọ sẹńtì rẹ tẹ mọ jàǹfààní ẹ lónìí tó ń gbòòsì líbàtì ṣèdọ tẹ mọ jàǹfààní ẹ lónìí kí lẹyìn wa fẹ tọ́ka sí ẹ jẹ bẹrù ọlọ́run bàbá kan tá ń pe léèdì kú ti gbọmọ là kí la mọ̀ gbọ̀ pọ́ mọ̀ fi yìí. Gbogbo àwọn náà la máa sọ fádìgbò 2027 adìgbò 2027 kọ́lọ̀ ọmọọṣẹ́ wa lẹ́nu tó nìjọ láti ń bóṣù mẹ́fà tẹ́lẹ̀ bá ní ọ̀pẹ̀ tó bá lọ ya ńkọ́. Àbẹ́ ọmọ jọ́sẹ̀fù fẹ́ méjì ni èmi fi sọ kínní kan fún inú ọ̀bà tí ìsẹ́yìn yìí ẹ yìí mọ̀ pé ń tẹ̀sẹ̀ kú bí ẹ káàkiri. Níbẹ̀ bá gbéru tó tó lórí tẹ́ ẹ jí làárọ̀ ẹgbẹ́ orí yorùbá wọn ní ká ṣe apákun tán lẹnu sí tó máa ń fún wọn sì lè dá bá tààrọ ẹni lọpọ àlẹ ìrà lọwọ o ẹ súgbà bàbá yìí o bàbá ìgbìyànjú ẹjọ láti yọrí o nàìjíríà dàgbò alágbòóyà yọ o.
0: Ẹ ṣe o. Aláìmoore pọ̀ nínú àwọn èèyàn àṣe dáadáa bó máa ṣe sọ ṣákálá àṣe dáadáa. Anyways, Olúwa ló mẹjọ dá ọlọ́ndẹ ni ó mọ ló máa ń dájọ́ àfihàn pẹ̀rọ. Meanwhile, ẹ lọ sọ fún Dáúdà Adeleke. Dáúdà Adeleke ẹnìkankan ò sọ pé kẹ́nìkan má ṣe nkankan. Àwọn èèyàn ń kọ̀ǹplé pé àbúrò dádì ẹ̀ náà ò kárí tó. So òsẹ́nìkan tó ń bọ́ lọ́run du stiari o ṣùgbọ́n ṣé bọ̀dá ẹ ṣó mọ tó ń ṣe ìwọ Dáúdà Adeleke ni mò ń bá rí o kò sí wàhálà. Ìkìlọ̀ pàtàkì gbogbo ẹ̀yin àfẹ̀sí bójú tún máa pinlẹ̀ ìpínyà orílẹ̀-èdè ẹ lọ ṣọ́ ẹnu àti ara yín o torí ẹni tẹ́ fẹ́ kí wọ́n sọ lẹ́nu lẹ̀ ń wá. Tẹ́ ẹ bá gbẹ̀sìn ẹ má gba jàgídíjàgan ọmọ náà. Bá a ṣe ń gbọ́ lẹ́nu àwọn ṣéhù náà là ń gbọ́ lẹ́nu àwọn Holy Mary. Ẹ jẹ́ káyé kúkú mọ orí èèyàn tẹ́ ẹ jẹ́. Èwo ni kéèyàn máa sọ wípé àwọn ẹlẹ́sìn kan péré ló lórílẹ̀-èdè. Ẹnìkan ò lè lọ fẹ́nìkan o. Ẹnìkan ò lè kúrò fẹ́ ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo. eni ti o ba mo eyi tele ko yara tete ma mo be na lawon kan na soro njo ni ara nta nwi niyan gbogbo awon te npe ladari esin omiran gan ni lo kan ko pati ebo o ni lo pati e ta ba bo ko tu orun elomitan ta tu la wa ni ori elomi ta yo ileke kuro lorun elomi ta so agbada enu ka wa na won fele fele ka won mi si won leyin omi ata ka wa won ojulo wa tori gbona eyi to lo si waju lo seyin to je pe te ba gbo sei eni to wa leyin ti o ba sora ohun gan afatari jenu e iru awon eda kan ta n pe ni adari esin niyan awon oro asulukolu awon oro apalu ponpo osoru waju po mo ti pako suna sigi sugi sina awon isowo abari won ro ba ori da ogbo mo ba fashion ogbe to asun faba e lo ja mi lori awon isoku so yin an ko le o keni kankan ma dukuku laja meni kankan awon mo orile ede na ju ori anijo ti won te kadibo ki se isowo elesin kan lo te kadibo gbogbo wa lajo nigbagbo wipe my leader o ma se dada ni te kadibo yen se wa latodo everybody lai bi kita lai ti e wo ti esin ti won se o ti waye be ri na laye baba alakete awon ti won te kadibo gbogbo eyan pata na ni lai bikita lai fi ti esin ti baba alakete se fi se abi nigba ti e bora owo je are aha awu pele pele to wa lowo e je ka mo nta nse idile wo la fe wo laarin ara wa ta ni ba elesin kan abomi yen nbe o wa ka kiri na ki lo de te fe baye je ki le gba lowo awon alatako e ba nbe mo sun o ko ma ko on block mi o e jo n tori olorun.

0: mo ki eyin ko ile tu abo ti amotekun ko ise gbogbo igba e ko idaabo ara ilu okunrin to nsu ara fokunrin egbe akose lo nse ale o tun pe mi je n gbe call ina kin to gbe tomo ele hello
1: e ka le o
0: e ka
1: ku je meji
0: e fi kan kun
1: Hello.
0: Mo dẹ̀un.
1: Fún un pé wọ́n ní ẹni ọ̀pọ̀ tẹ́sí ní ọgbẹ́ ṣúnà. Sọ́bẹ̀ yẹn ti kú ni.
0: Àtẹ́lẹsẹ̀ náà máa ń bẹ̀rẹ̀ ọ̀wọ́ ìbìrì lọ́wọ́ àtẹ́lẹsẹ̀ náà.
1: Ẹ ó yẹ pé wọ́n lọ ọgbẹ́ yẹn ẹ̀tùbẹ̀ ṣú tẹ̀bẹ̀ tó bá ṣe pé ẹjọ́ ṣe àkọ́pẹ́. Ẹ yẹ kójú sí ìlú náà. Kí tó bọ̀jà.
0: Kí ló ń tì wá lójú? Àjọ wà nú ayé kẹ́nìkan má halẹ̀ mẹ́nìkan torí ẹnìkan ò ní lọ fẹ́nìkan bó ṣe máa jẹ́ nìyẹn.
2: To become a governor, what you need to become a governor is in my pocket. If you win, there's no but. I challenge you.
3: Bàbá olóore ìlú.
4: Wọ́n máa lọ. Àwọn ìjọyọ̀ yìí máa lọ.
5: Àjàǹtí ele.
4: Wọ́n máa lọ.
5: Àjàǹtí ele.
4: Wọ́n sọ fara ìlú.
5: Àjàǹtí ele.
4: Pétí wọn làwọn ó ṣe.
5: Àjàǹtí ele.
4: Wọ́n dàgbára tán.
5: Àjàǹtí ele.
4: Wọ́n dúró onírú.
5: Àjàǹtí
4: ele. Wọ́n dúró aláta.
5: Àjàǹtí ele.
4: Wọ́n tó gbẹ̀yìn gbàrìbá.
5: Àjàǹtí ele.
4: Ìyá ń jọra ìlú.
5: Àjàǹtí ele.
4: Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn.
5: Ọwọ́ yìí yóò máa lẹ́yìn.
4: Yóò máa lẹ́yìn, yóò

0: Mikele kan si
1: emi no nda yin lohun kin to glogun
0: ki lo sele ki lo ki la nba la ba ka ba
2: igiru minimum wage tan soro npa se o ye ka se tun ma fa lo fa bo ni o ti tojo miji meta ta tin soro wi pe
0: o bere fun yi po for now
2: ilo lowo ton bere fun yi
0: 500,000
2: half a million
0: I'm sure. 500,000
2: mo so fun yin nigba te ba wa expect any so yes I'm telling you the truth
0: igbin lo lo ra ni
2: e ya
0: Ibadan o ma je gbinje
2: je karun awon to je gbinje
0: karun
2: awon to je
0: a ma fi karun for imu ni Ibadan
2: big gun is cars won ri gbinje ta lo lowo e e bo soja ke lo bere
0: wa lowo e lo rata
2: rata mbo ibo melo le ti lo ni rata
0: to ti ja won tagbin
2: ton tagbin e melo le ni melo le ri ton le gbin sori igba tin din gbin tin
0: ko ta na ko gbe woja
2: won ko gbe woja
0: Ẹlọ bi ko gbe lo da ni
2: e bon so to fun yin ke ma fara yin balẹ eyin gbe awon onise
0: ni
2: de ko ba yin se wo
0: di e je bi malu te ma ma ri ka kiri pe igbire oro re aso igbire
2: eja oku eko gan ni isin gan o ti di commodity ti to scarce
0: asala fi anija igba to wa scarce nko
2: e wa lo soro igbin
0: Igba ta wa so
2: yen Igbin le soro e le fida lale garaga
0: Sa fe fida pagbin ni
2: Ah ibi to de si gan eni en ba ri bon lati pagbin si gan yo gbe
0: sori oro to wa le
2: En so e ba ja fi sawe wa
0: eyan
2: eyin daada ti mo so yi
0: aso ju
2: ko lele
0: yi asodun lopolopo
2: aso minimum wage so wa poju ni fa won tin sise so poju fa won tin sise si ijoba ni Eje abara asodo nibi ti economy le nibi ti lo le de yi
0: o sise me lo de wa ele lo wa o do gba o owo osu osise
2: to kere ju lo he
0: ba teni je ni
2: o se ye mi ni
0: den ba call mo e mo pe ibi are ni se gbe hello
3: seni to ka ko
0: baba nje o pe ni o gboro fo on seju kan le ni atabo
3: o pe si o ma si
0: Opresi
3: awon ko ni gbogbo wa.
0: Ami o.
3: Olu wa segun akola ti la tori abi alagbede.
0: Come Maja Sason ni.
3: Ah Maja Sason mo teyin ni. E ka wa ti bere yin.
0: Sason kiri. O ti bere mo le
3: sa
0: phone.
3: Yes. MC di egbe mu le ni. Omo yin tori yawo mefa. Yo tun ni si ko to di 2027.
0: Agba lo gba.
3: Sugbon ye ke pe raye sa kuro ni to ni yi o. Egbe ti babo lari wa bi so fun yin. Lati gba na di sin. Ẹni tọ́ kàkó ọmọ sí yìí padà ẹ sáwọn agbẹ́rẹ́ máa wọ fún mẹ́kúnnù ẹ sì ṣe bámúbámú lẹ́yìn ọ̀nà pé ní tẹ́wọ́ ẹnìkan ẹ wá ń da yín ìfàmì méjì kì í tọ́ ọ̀rọ̀ bàbá wó lọ́wọ́ náà fún bọ̀ díẹ̀ díẹ̀ tó ń bọ̀ ọba yá mẹ́kúnnù ní ọgbà rẹ̀ lọ́wọ́ ọ̀yà ṣé ká ẹ fi kúrò oṣù lọ́gá ni àbí kẹ́ ẹ jẹ́ kí nǹkan wálẹ̀
0: ibi tó wà ń ṣiṣẹ́ lọ nìyẹn tẹ́nìkan wá ń sọ pé ká owó oṣù máa gara
3: 500,000. ẹ̀yin ọ̀rẹ́ ìṣẹ́jú kan àtàbọ̀ mi o
0: ẹ̀jẹ̀
3: ìṣẹ́jú kan àtàbọ̀ mi o ó ti ẹ̀jẹ̀ mi ó ti mo fi ń pè yìí kí ni ṣe yín gan-an pẹ́ẹ́ pẹ́ra yín ṣàjọrò mi tó wúlò
0: o
3: kí la gbèrò orílẹ̀-èdè nàìjíríà yìí ilẹ̀ haúsá làwọn tí wọ́n ń lè ilẹ̀ ibo ní tiẹ̀ ilẹ̀ yorùbá ní tiẹ̀ kí ló dé tó gbogbo èyí ò péjú kẹfọ olówó òṣìṣẹ lọ ọlọwà tá a ṣiṣẹ ìjọba pọ yìí àpọjù àwọn tí ì ṣiṣẹ ìjọba lọ ẹsìnà tí péye tẹ bá ra gbóná láìsí ẹyin tẹ ìṣẹ ìjọba làwọn àmẹkùnú náà rà ìlàrè lùwọ ẹyin ọlọsí ẹ tó mọ bù kẹyìn ẹrì lọ gbé àpò agolo làwa là ń rà ẹrù tí mẹkùnú mọ ogun tẹ bá ń ṣe bẹẹsì dá oko káàkiri gbogbo àwọn ilẹ̀ táwọn ajínigbé ń fi tí wọ́n ń sá pamọ́ sí ẹ lọ fi dá nǹkan tẹ́lẹ̀
0: ẹ tó
3: pamọ́ sí ń tẹ́lẹ̀ nàìjíríà báyìí ọmọ ìfẹ́ sọ́pẹ́ náà ọmọ ìsìkòkò náà ọmọ ti rọba mọ ọmọ ti kọ bi mọ
0: awọn lori yin ti won talẹ ti won fi ogbo le kọ letan awọn ni ke ba so e to je ojulowo oro emi o lejo be nikan ro to ba da gokun aboru e pade Aminat Adetun Badmus Motala lori eto agolajin 1:30 a.m. bẹẹni si ago mẹta wakati kan abọ la maa lo bóyá tẹmi ba dìde tán Comrade Majasa sọ àtẹ̀síwájú.
2: Ẹ̀kẹ́ tó dìde tó ń bá yín sọ ibi tí mo fẹ́ forí ọ̀rọ̀ fẹ́ fi gúnlẹ̀ sí náà nìyẹn. Bẹ́ẹ̀ bá mọ̀ wípé owó yìí pọ̀ jù mo fi ń gun yín lára ni. Àwọn owó tẹ̀yìn náà ń gbà nílé ìgbìmọ̀ aṣòfin àtàwọn gómìnà ẹgbẹ́ wọn wálẹ̀. Ẹgbẹ́ wọn wálẹ̀ kò ṣe ìdìgbà tá a bá ń gba táótáótáótáótáó tí ń gbé mílíọ̀nù mílíọ̀nù pọ̀n ká tó mọ̀ wípé a fowó ṣe nǹkan gidi lù ú.
0: Ẹ
2: jẹ́ kí gbogbo ohun jíjẹ ọrọ̀ gbogbo nǹkan ọrọ̀ ajé kó lọ déédéé ohun jíjẹ kó wá a ṣe ń gbé sókè báyìí. Nígbà tá ẹ̀ ń jẹ́ kí gbogbo oúnjẹ wọ́n gbogbo èyí ṣe wá ní káwọn èèyàn má béèrè pé owó táwọn ń ná táwọn owó èṣù ò tó ra nǹkan mọ́ lọ́jà.
0: Mi ni kẹ́ni Ṣèmí Ìṣá Peter Daramọ́lá Kìyín Ọláyídé Fọlárànmí àtàràbáhùn ẹṣẹ àdúpẹ ọjàre kí ni mo ṣe sádùúgbò tèmi ẹ máa béèrè ẹyin ò mọ google lọ abdullahi john ó gba yín tiẹ ọládélé sunday mú ìwá láti gbárí mú ọlọba ìbàdàn ẹ ṣe gan ni akinyin akọni adé akọni ìgò inájọ kiri ọsẹ ni ayé kọmínà tí ó kọmínà ìyàwó ó ti sọ pé ká máa lọlé agolaji ago kan aboru sago mẹta pẹlú Aminat Adetun Badmus ìyáàdí ni mọtala ni ẹ àti ọpẹyẹmí Mariam ọpẹyẹmí ali mọsunatula mọsunodin tó bá di láago kan àbọ ni ẹ àwọn ọlọ nìyẹn ọmọ kí lórúkọ Comrade Majasa san èmi commissioner sorry ṣé mo tún fẹ́ gba òye commissioner ni commissioner bẹ́ẹ̀ ń bí oró wa àwọn ọmọ tó fún lóyún yẹn ó ti ń kó sí mi ó ti ń jẹ́ kí n máa fìbí pé mo wà responsible
2: senator
0: kassim kìíjàre bàbá fẹ́ lọ sùn náà bàbá yín fẹ́ lọ sùn náà bí orí afẹ́ lọ sùn ó dàbọ̀.
4: Flash FM 105.5. Flash FM 105.5.
5: On your mark, get set, we are going to the next level as we join the annual convention of Christ Covenant Deliverance Ministry, Wakati Tusile Worldwide, in conjunction with the African Church. Iria Josi Ipele Tututiya, Latojo Monday, Ojokewa, Titi di Saturday, Ojoke Dugu, Monday 10th to Saturday 15th August 2026, with many grace carriers in the house. Pastor Adisamu Iwa, Reverend Sam Olukosi, Pastor Bisi Adewale, Pastor Daniel Akintola, Elder Niyi Fatipe, Sope Flourish, Bukola Beckins, Nika Lashiyori, Shengu Guride, Eniola Idunoluwa, and the All Squire. Venue, Wakati Tisile Crescent, Wild Bus Stop, Ilugbo, Iwoye, by Coca-Cola, Ota, Ogun State, Nigeria. Darako Mowa, Ninu Agwa Jodui, Mele Karinwe, Kowani Riri Olorun, Bishop Tude, Ati Pastor Yomi Bami Beye, Faya Yaya, Etile darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ti Pastor Tunde Bamigboye, Pastor Bamigboye, Wakati Tusile Annual Convention, a celebration and a glorious experience. Don't miss out. Jesus is Lord as we receive grace for the next level.
6: Eke, hallelujah.
7: Shout, hallelujah.
6: Bẹ̀rẹ̀ sí yin ọba àwọn ọba.
7: Let's begin to wave our hands.
6: Ẹ̀jẹ̀ ká fúnni dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
7: Let's appreciate him in songs.
6: Fún àánú tí a tún rí gbà.
7: For the mercy we have received once
6: again. Láti wà láyé títí di àkókò yìí.

0: àgbáláyé àti kó gbogbo ẹ̀ dé lóde tuntun tuntun ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa bí splash 105.5 ìbàdàn ní facebook àbí ní tiktok àti tìjáni olókun dáná sport actor ní tiktok náà bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn o. Sẹ́gbà pípa tún máa yí koto ti káàṣẹ lálẹ́ yìí èèyàn kan tún máa láǹfààní àti gbẹnu sí ẹ̀bùn owó káàṣẹ ẹ̀ *347*1004*1004*1004* tàbí www.cashier.ng ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà láti gbẹnu sí káàṣẹ wẹ́bsáìtì yẹn ó ti dúró dédé báyìí ẹ lè gba wẹ́bsáìtì náà gbẹnu sí káàṣẹ báyìí o àti ussd code *347*1004*#. Òṣèlú ìgbàwọlé tẹ́gbàwọlé nù méjèèjì èèyàn kò tún láǹfààní àti gbẹnu sí 25k lálẹ́ yìí ó lọ fà o láwọlé sùn 25k ọ̀jì kàwónù ó lọ fà ẹ já bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ ní n tí ń tẹ̀ wá lọ́wọ́ nù kọ ti galatasaray báyìí láti bí ọjọ́ bíi mélòó kan mo ti ń já yín tán pé ikọ̀ galatasaray jẹ victor osimhen lówó láti bí oṣù bíi mẹ́ta òun ni wọ́n ti ń jẹ victor osimhen lówó tó ti mú mọ́ra bíi goli kó tó di pé fúnra lára ti ẹ̀ gángan òun gan wá fi àìdùnnú rẹ̀ hàn pé ní sanwó yìí ni gbogbo owó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti san tí mo pa á lé mo mọ̀ ti fẹ́ẹ̀ náwó tán owó oṣù mẹ́ta yẹn bá ń kó ẹ dákun bùkátà ti fẹjú mọ́ lọ kẹ́kẹ́kẹ́ ṣùgbọ́n tá a gbọ́ báyìí ni pé àwọn alákòóso kan ti galatasaray wọ́n ti fẹ́ yan àwọn ìgbìmọ̀ eléyìí tí ó ṣiṣẹ́ lórí àti yanjú tó ní ṣe pẹ̀lú victor osimhen tó ní ṣe pẹ̀lú owó ọ̀yà wọ́n ti fẹ́ yan àwọn ìgbìmọ̀ bóyá àwọn tí ó pe ẹ̀tùsáwọ̀ tí ó bá victor osimhen sọ̀rọ̀ ní pé aláyé fọkànbalẹ̀ mákàstì wà mákàstì kọ̀ yìí awo mọ́bojú awo jẹ́ gẹ́gẹ́ bí ti ń tẹ̀ lọ́wọ́ lápá abẹ yẹn nìyẹn ẹni tó jẹ́ technical director fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ìtàló tó kéde pé òun ò ṣiṣẹ́ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí agbábọ́ọ̀lù wọn gbà kan àná àgbáwo paolo madini bàbá jẹ́ ó di mímọ̀ yìí pé ìyàlẹ́nu ló jẹ́ fáwọn o wípé olùkọ́ni pep guardiola ò ní padà tẹ́wọ́ gbaṣẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti àgbà òjẹ́ torílẹ̀-èdè ìtàló torí nígbà táwọn lọ bá ṣèpàdé papọ̀ ìyẹn lórílẹ̀-èdè spain nílùú barcelona ibẹ̀ làwọn ti lọ bá ṣèpàdé wọ́n ní kódà bí pep guardiola ṣe ń bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ náà pé kò tí ẹ̀ sọ bígbà tí ò ní gbaṣẹ́ pé àlàyé tó jọ táwọn jọsìn náà ni pé kó bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá wọ́n ní kódà gan pep guardiola ó ti fẹnu ya plan pé ẹ̀ wò ó bí n báyìí lè gbaṣẹ́ first 11 tèmi lélẹ́yìí lórílẹ̀-èdè ìtàló agbábọ́ọ̀lù báyìí àwọn tí ń lónu o ó lọ́kàn àwọn tiẹ̀ sí balẹ̀ pé tọ̀ àwọn ti dúpẹ́ fọlọ́run o a jẹ́ pé ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti tàló yóò padà sí bí wọ́n ṣe mọ̀ ń jò níhìn gẹ́gẹ́ bí ìkan pàtàkì lára àwọn national team tó dúró dédé jákèjádò lè àgbáláyé wọ́n ní àfi bí àwọn ṣe fò padà ìyẹn lọ sí orílẹ̀-èdè ti ìtàló àwọn ti fi àwọn àjọ fa àwọn ìgbìmọ̀ fa lọ́kànbalẹ̀ pé wò ó a lọ ààbọ̀ ààbọ̀ ọmọjẹ́ o a ti bá pep guardiola sọ̀rọ̀ papọ̀ o ó sì ti sọ fún wa pé ká lọ fọkànbalẹ̀ kódà ó ṣàlàyé fún wa pé àwọn agbábọ́ọ̀lù tóun nífẹ̀ẹ́ sí tí ó mọ̀ gbábọ́ọ̀lù lábẹ́ òun lélẹ̀ mọ́kànlá àkọ́kọ́ òun lélẹ̀ àfi bó ṣe dijọ́ kejì láàárọ̀ kùtùkùtù pep guardiola bá pe àwọn pé ẹ wò ó ẹ ló sà ẹ màá ṣẹ̀yìn o màá ṣẹ̀yìn ẹ mọ́ bínú ẹjọ́ nítorí ọlọ́run gbogbo tá a jọ sọ lánàá yẹn àbí ìgbà tó ẹ pé òun ti ṣáyò ni owó mọ̀ pé òun lọ ìgbà tó òun ti ṣáyò sọ gbogbo tí òun sọ yẹn ni òun ò ṣiṣẹ́ mọ́ o òun ò ṣiṣẹ́ mọ́ làwọn bá wò kẹ́ àbí wọ́n á kí nọ́mbà pep guardiola ni làwọn bá tún gbé nọ́mbà yẹn yẹ̀wò síra wọn torí ẹ táwọn jọ lọ òun save number Pep Guardiola lọ́tọ̀ ni òun náà save gbà tí ń pe number àwọn jọ tẹ number ni àwọn wá wo number tí ó pe àwọn sí number tẹnìkejì tó save Pep Guardiola pé já wo ṣe ṣe number ẹlòmíì lè pe number Guardiola náà ni ó ṣiṣẹ́ mọ́ bíi ti bó ṣe bí wọ́n ló ń fi alọ́kànbalẹ̀ pé ó ṣiṣẹ́ ó tún wá sọ ní ìsí pé ìwò òṣìṣẹ́ mọ́ ó níbẹ̀ ni òun òṣìṣẹ́ mọ́ ó jẹ òun fẹ́ fara sinmi ìgbà tó ń kú ònú kọtí man city kò tí ì pẹ́ tó ń bá tún lọ gba sí orílẹ̀-èdè tàlú nísìn àwọn alákòóso kan man city wọ́n lè mọ̀ wí pé ṣe bí tẹ́ ẹ sọ fún wa ni pé ẹ̀ ń lọ sabbatical leave fún yín lẹ tún wá gba orílẹ̀-èdè tàlú lọ lè mọ̀ fojú alábòsí wò wọ́n wò ẹ mọ̀ bínú sà mr paolo madini mi ò ṣiṣẹ́ mọ́ wọn ò ṣiṣẹ́ mọ́ o wọ́n ní tó sọ fáwọn ọ̀nà wọ́n ló dún àwọn ṣùgbọ́n kò sí táwọn fẹ́ ṣe sí ìyẹn ó ti lọ́nu *347*1004*1# *347*1004*1# èèyàn kò tún gbẹnu sí 25k lálẹ́ ẹlẹ́tí play káàṣì ẹ̀ jẹ́ káàṣì ẹ̀ ṣe ẹ̀ tí gbìyànjú káàṣì ẹ̀ lálẹ́ ẹ̀ tí gbìyànjú káàṣì ẹ̀ lálẹ́ àbí ẹ̀ bá ti ká káàṣì ẹ̀ bá ti jẹ owó yẹn sápò ẹ jẹ́ aṣọwọ́ iwájú nínú kẹgí agbábọ́ọ̀lù ti ikọ̀ ti real madrid olùkọ́ ní pẹpẹ ose morio ó ti sọ fáwọn alákòóso kan ti madrid ìjọba àtàlù ala madrid bàbá ẹsẹ adúpẹ ìná ò ní tán owó yín lógun ọlọrun lókè lókè lọla kó fáyà kun olùkọ ni ose morio ti sọ fáwọn alákòóso kan madrid pé wo owó ò nífẹẹ eyín kéyín pọ bí eyín ọni o bí bá jẹ yọkan léyín tó bá ti lè fi wú àgbàdo eyín dáadáa nu kì í ṣe kéyín pọ òun ò nífẹẹ kéyín pọ o gbogbo àwọn agbábọọlù tí ń bẹ ńlẹ yìí ọpọlọpọ tó ń ti sọ fún yín pé òun ò fẹ́ wọn kán máa dúró nù kọ̀ yín mọ́ òun ò fẹ́ wọn nù kọ̀ yín mọ́ kán pò ó kéré ajá kan lọ́ọ́ darapọ̀ mọ́ ikọ̀ mi òun ò fẹ́ ká kọ́ ni o ó ti wà láàrin òun àti àwọn alákòóso kan madrid ṣùgbọ́n líìgì ti fẹ́ bẹ̀rẹ̀ nísìnyí ẹ tètè yá wá bí wọn ó ṣe lọ tóun bá ti ní 23 players ti tó agbábọ́ọ̀lù 23 gbogbo ẹ̀ lápapọ̀ n tóun ní lónìí yẹn àmọ́ ní 30 players 35 players gbogbo èèyàn kan ní òjọ chelsea ẹ dákun òun ò nílò ju 23 players lọ o ẹ gbọ́ àwọn tóun ti nàka sí pé kẹ́ ẹ bóun wá bí wọ́n ṣe lọ ẹ tètè kíákíákíákíá gẹ́gẹ́ bí ìta agbọ́nù bernardo silva wọ́n ti fún àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣẹ̀ gbénú kọ madrid wọ́n ti fún wọn jẹ sí o wọ́n ti fún bernardo silva ní nọmba 20 yanda amonde 25 ibrahima konate number 16 kukure antie 17 ló jẹ síbẹ̀ dense dumfries jẹ sí number 24 nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti barcelona ikọ̀ barcelona ní bàbá rádàn àfọ̀bẹ̀sẹ̀ bọ́ ni o tó bá jẹ́ pé kò padà bọ́ sí náà bàbá ń sọ nípa julian alvarez agbábọ́ọ̀lù ikọ̀ ti atletico pé mọ́jẹ́ agbóhùn sí mbẹ̀ ọmọ bíbí orílẹ̀-èdè argentina náà làwọn ò fi rọ́pò argentina o jẹ́tara agbábọ́ọ̀lù tá à ń sọ wọ́n ní lautaro martinez agbábọ́ọ̀lù ikọ̀ ti inter milan lásìkò yìí lautaro martinez kò ní pẹ́ pé 29 years mọ́ iṣẹ́ tí ń lò lọ́wọ́ nù kọ́ ti inter milan ó dọdún 2029 kó tí ó fi tẹnu bodò wọ́n ní àwọn ètò yìí kọ́ atletico bá wà ní àwọn òta ọmọ fáwọn ṣe àwọn ò wá ní ní striker kankan táwọn ni tí wọ́n bá ti yọ̀ǹda julian alvarez pé dandan kọ́ ó súnmọ́ kó jẹ́ pé lautaro martinez náà làwọn ò lọ fún nùkẹ́gí agbábọ́ọ̀lù ti inter milan bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹ nìyẹn àwọn tí àwọn yapa facebook wọn yapa tiktok ọmọlúàbí ọmọ mi dáadáa ń bẹ tiktok ọmọlúàbí pèdèpèdè kọ́ lélẹ̀ o lékúnlé tiẹ̀ mo pè é ọ̀gbẹ́ni ọmọlúàbí ẹ ṣe ọlá mi náà bẹ tiktok ayọ bá mi ay dot òun náà bẹ tiktok mr p ayọmídé big grammy náà bẹ tiktok àwọn tí a ní tiktok inú báwọn yẹn ṣe wà ní tiktok náà nìyẹn wò wá facebook ẹ bá ń gbé láìkì yẹn tiktok kó lọ fà ẹ já sọwọ́ iwájú wọn ò ní pẹ́ yí kó tó ti káàṣì ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ó kú bíi nígbà tí ó bá fi rí bí ìṣẹ́jú mẹ́sàn-án ní ìsìn wọn ò yí kó tó kò tí ẹ̀ lè tó bẹ́ẹ̀ gan mọ́ wọn ò yí kó tó kó tó ti káàṣì ẹ̀ wẹ́bsáìtì náà ti dúró déédéé o ah ogbeni omoluabi won ni bamiam la won tin wa nile gesi sabeleti na ti wole o ni eyan mi kan bi ore mi dada ajo wa ni kan ni na ni adekunle omoluabi omoluabi presenter ni o mo pe bamiam le yin wa e seun e ja sowo waju gege bi mo se nbabo ngba ti mu to ni se pelu ke gi agba bolu ti Barcelona wa yen e ja fi ese kan ya nu ko ti Tottenham Hotspur baba so nipa Christian Romero agba bolu lowo eyin fun iko ti Tottenham omo ibi orilede Argentina iko gi agba bolu ti Atletico Madrid die lo ku bayi gege bi nkan se nti a lowo ki won yanju gugu e owo ti lo bi 34 million pounds on lo sumo ko wo yen bade owo akoko ele ti iko egi agba bolu ti PSG ti won ko wa fun iko Barcelona lori ti Ferran Torres mo jagbo si nbe iko Barcelona ti da owo on pada o e mo gbagbe pe ise Ferran Torres si nlo lowo yi saa ti a fe mu iwo wa ti tenubodu lodun tin bo ise re tenubodu nu iko Barcelona fe fe se loju sugbon agba bolu n bere lowo awon alakoso ko Barcelona pe e dakun adi fe se won loju ko ni wahala nu ko ye o in to won nilo gangan ni pe e oluko ni ateyin alakoso e gbudo fi dahun loju pe playing time o certain omo mi abi ke playing time certain ki se pe wa awon e mo gbe on wole 70 minutes 80 minutes o pe ti o ba ti certain e je ko ohun tete mo lo o ti agree personal terms pelu iko bi agbabolu ti PSG iko PSG wa ko owo kan wa owo tin lo bi 40 million euro bayi sugbon iko bi agbabolu ti Barcelona won da owo on pada pe nibo lai so ma ja odun kan mo lade o re ku ki wa ntia eni su ko mi kodun kan ki ise tenubodo ke wa gbe awa o le gba 40 million o a le gba 40 million lowo yin o sugbon ta gbo bayi ni pe ko PSG won pada bo e ja mo wo ti o pada sele ni gbeyin gbeyin Ronaldo Araujo gbori wonu ke bi agba bolu ti Liverpool lati nu ko ti Barcelona adewon alayalo lo bade owo ti o gba ni sa yi 11 million euro ni o gba Barcelona Liverpool ni o san gbogbo etan yanyan on loan di ni o sugbon o adehun tin be nbe ko si dandan ta idan lati gbe nbe lo to won jo so pe to ba wun wa lati gbe elo lasan iko Barcelona ati Liverpool jo yanju e si 55 million euro sugbon ko si dandan ta idan be le to tun mo si pe ti Liverpool ba so pe awon ogbe mo lopin sa Liverpool ni san fine kankan pe boya pe won jamba adehun sugbon to ba wun won lati gbe owo tin lo bi 55 million euro na ni won san fun iko bi agba bolu to lo mo gangan iko ti Barcelona e ja sonwo waju star 347 star 1004 star 1 hash code ti splash fm nu o yato se code si lagelu opoloko a ma fi nigbagbo pe code kan na nikan ni mejeji ototo ni o code yen o papo o code yen opapo gege bi mo se sonu a ni pe yi ko to bayi o ngba ti o ba fi ku bi iseju bi meji si meta ni isin a yi ko to gege bi a se n ba bo ka tu ku nu ko ti Liverpool e ja wo nu ko gi agba bolu ti Arsenal a wu bola benu pe ko ti Galatasaray o tu ku die kan tu gbe kan o ninu ko gbe agbabolu ti Arsenal iyen ta ba so nipa Gabriel Martinelli won ni ko gbe agbabolu ohun won yo wa labenu ni fun ti Gabriel Martinelli won ni ta gbo ni pe Arsenal ni ko si wahala ti ko Galatasaray ba le san owo tin lo bi 43 million pounds gege bi ta gbo nu pe bi 43 million pounds ta ba le san sugbon ati mo nkan ti Galatasaray o so o e mo gbagbe lodun bi melo kan sayi na won gbe nu ko ti Ituano lorilede Brazil owo tin lo bi 6 million ni ko igi agbabolu ti Arsenal fi gbe Gabriel Martinelli lati gba na 62 goals lo ti gba wole ninu ofigabaga ti lo bi 279 games o na ni omo yi ti tan na daada fun iko egbe agbabolu ti Arsenal iko egbe agbabolu ti Manchester United oluko ni o se mori o won se iforowanilenuwo kan fun baba lenu asiko die asiko yi won ti wa so gbogbo kini ohun le won ti release gbogbo iforowanilenuwo ile ti an se fun oluko ni o se mori o awon ti a Facebook abi olaide omotoso balogun afis olatunji samuel ibi don akim olaya nuruddin akani adeyemi adelaja adeyefa adekola muhideen Isola Olazukami Oladele Sunday Muiwa Samuel Wontayo Emmanuel Adibayo Ayobami Sunday Akinola Wonti awon yapa Facebook gan o Won yapa Facebook gan Abraham Imavio J Peter na bembe Mustafa Adeyemi Kebir na bembe Olorun Femi omo ni Peter Akani Olaide Olukọ ni o se mori o lara awon iforowanilenuwo ti o se fun baba in ti baba so ka ko bere latori njeje mo pe the chosen one ta mo so yen David Moyes ele ti baba se baba Alex Ferguson ti won ni eyi ni ayanfe omo mi eni ti inu awon dun se gidi gan lodun na lai mo pe ayanfe o ni loju bi osu bi mewa lo won saki ayanfe japa njeje mo pe olukọ ni o se mori o ni o ba je olukọ ni ko ma yu ni 2013 koda ta gbọ ni pe won nigba ti baba ti n ba ti yan lo baba ti yanju gbogbo e pelu olukọ ni o se mori o ngba yen igba to ku onu ko ti Madrid pe ko wa gbase iko egbe agbabolu ti Manchester United koda won ni olukọ ni o se mori o ti gba lati wa tewo gbase won ni lojiji ni olukọ ni o se mori o lo pada kan si baba Alex Ferguson pe baba e lo sa e ma binu o ti yin o ni baje won o ni le wa ma yu mo o aye ko tu bi iseju kan si meji nisin oluko ni o se mo ri won lo so fun ale sagu si pe sa e ma binu ni itan yin je o iko ti Chelsea si wa pada e si si mo pe kini kan ta ti mo ti pe o so ju kini kan ta fe mo nisin lo e dakun sa Chelsea ni mo fe pada si mo fe pada si Chelsea e ma binu e je awon ti Chelsea si gbori wole bayi e je won pada si Chelsea abi elo oto le ti mo ba so ni o ni won mo ri o na ni e ma binu ohun o tan yin o pe awon o je tagbalagba laye sugbon ohun mo Chelsea daada bi ile je Stamford Bridge to ba dudu ohun le rin lai mo toss light dani o yato so Old Trafford e dakun e ma binu ni gbeyin gbeyin olukọ ni o se mori o lo Chelsea in to fa ni yen to fi je pe ngba mori o le wa mo yen baba wa kan si David Moyes ni a fi pe ni the chosen one ngba na bi osu bi mewa na lo lo ti a fi ba ti e lo o wa bi baba olukọ ni o se mori awon ti an bi lere pe ki lo de lati jo te tin sisi olukọ ni eyin o lo sabbatical leave re nti yin olukọ ni o se mori o ni ole en to ba ti week oluko ni to ba ti week to ti week ti o ni ja lowo mo oni mo lo sabbatical leave e lo wo history ohun wo lati nu ko ti Benfica ni 2000 owo lo sabbatical leave re won le gbase lowo ohun ko pe ko to ri se mi o bo owo kede fun gbogbo aye bayi pe e ma gbese wa baye o mo lo sabbatical leave o pe ole oluko ni to ba ti week ti o ni ja lowo mo ni mo lo sabbatical leave owo ilo sabbatical leave fun tohun o pe ewo ni je pe oluko ni simi ko ye ko oluko ni ma simi o se simi la ba gbo oto ti pe won gbase lowo e wa lo nlo simi si kilo fe lo simi fun o wa bi aba pe kile n try lati so se se pe n tabuku awon ti lo sabbatical leave aba lawon o tabuku anybody o sugba won o le lo sabbatical leave laye yi ta won o fi lo sabbatical leave to ba to asiko tawon o fi lo sabbatical leave boya won fe kede ifeyinti o niyan so be awon wa so ba won iko peto e ma gbe se wa mo wa sabbatical leave odun kan o kini kan ole olukoni to ti weak weakness sign of weakness o ni sabbatical leave o se bo mo ri o lo so be o o wa bi aba pe gba wo le ri taya lenu se oluko ni baba ni boya bi ka wo boya bi odun bi mewa sisin igba ti o ba fi do odun bi owo le so pe bayi gan o le do odun mewa sisin ko tun mo coach lo tori pe football te wo yen aye ehun ni mo ri o lo so be o laye ehun ni football yo le fohun lati kede ifeyinti yo to won pada kede ifeyinti ni sugbon won o le so pe odun bayi boya bi odun bi mewa sugbon won o le lo sabbatical leave sabbatical leave all sign of weakness ni to lukọ ni ba ti weak ti o ni ja lowo mo oni mo lo sabbatical leave e lo wo history ohun ohun ile sabbatical leave kini je be sabbatical ko sabbatical ni ta ni number yi o 07 lo bere number yen 2897 lo pari number yi o 702897 ogo ogo ale inu to gbenu se ka se e
1: Hello, sir.
0: Hello, Eka Aleo.
1: Eka Ale, sir.
0: Eka Ale, sir. Kilo ko yin bo le wa yi, sir?
1: Mari Taufik ni lati Apata.
0: Lati Apata. Eyin ara Apata e wo ese kaasi e.
1: Ah, wo ese
0: o. E wo ese. E ti je gan o.
1: Ara sir, mi ti je gan o.
0: E bi ai mi lo.
1: Ele ki je le,
0: sir. Elu le je lala oko.
1: 25,000.
0: Congratulations. E tu je 25,000 lale yin. Congratulations. Customer care wa ma pe yin bo se pe yin gba yen bo wo yin se teyin lowo. Bi nkan se re nu. Itunu dik sin sin ara mo lo. Lo la latun lanfani ati pade lori eto yin eto wa idan idan gangan. Oga wa tun de olawo lo lo eto Alex Ferguson ti jani oloku dana lo ko mi. E se te npo ikoni ti Splash FM e se o dabo.
2: Flash FM 105.5. Splash FM 105.5.
3: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
4: Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíì rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo splash. Àmínà Adétun Badmus Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Káìkàìkà ó máa ṣeré gidi.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. IT impact complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: Do you know Now you have the right to quality broadcasting. The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng.

fún kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi lónìí ọjọ́ Monday ọjọ́ ajé. Gbogbo ẹ̀yin tẹ́ra jíjẹ ń dà níbo lẹ wà? Pásítọ̀ Dẹ́kúnlé Epafra tún ti dé o. Lónìí ọjọ́ ajé gbogbo ẹ̀yin tẹ́ra jíjẹ ń. Mo kí yín tológun tológun. Mo ń kí yín tẹ́lẹ́sọ̀ tẹ́lẹ́sọ̀. Mo ń kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà ní ọlídé ẹ̀yin student ẹ máa gbáradì fún convention yín o. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run pẹ́pẹ́ yọ pọ̀n mọ́. Ẹ̀yin àyànfẹ́ bí àwàdà bí eré adájọ́ ọjọ́ tó ń pé bọ̀ Covenant Day of Making Promise. Ọjọ́ májẹ̀mú tí ènìyàn máa jẹ́jẹ́ tó ń make ẹ̀jẹ́ ìwé tá a ṣe ní last year testimony rẹ̀ ò tí ì tán lẹ̀. Ẹnìkan bí báwo ọjọ́ tí àwọn ọmọ Ọlọ́run generally tí wọ́n wá lo wákàtí kan àbọ̀ nínú service tí olúkúlùkù ó sì máa lọlé ìmí tó ń dé bí àwàdà bí eré. Ẹnìkan lọ́jọ́ wo lọ́bọ́ sí mò ń padà bọ̀ ẹ dìde ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ ọmọrímọrí tí máa mọrí ọmọ tuntun ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbókìjìkìjì Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Bíbélì sọ wípé ẹ̀mí ìsọtẹ́lẹ̀ the spirit of prophecy is the testimony of Jesus. Gbogbo tí wọ́n ń pè ní ẹ̀mí ìsọtẹ́lẹ̀ òní ẹ̀rí Jésù ẹ máa bọ̀ níbi pẹpẹ kẹ jájọ yìí mú owó kan dání lọ́wọ́ rẹ wọn ràn mí iṣẹ́ sí ọ. Níbo lẹ wà sá? Níbo lẹ wà mà? Ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ ẹ jájọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ onípẹ̀kun ẹwà onípẹ̀kun ògo mọ́mìsẹ́ ti débi pẹpẹ yín ẹ já dúpẹ́ lọ́wọ́ ohun tó ṣe láti ọjọ́ Friday títí dàná Sunday ń tá a rí ọkàn jẹ́ òye ènìyàn. A dúpẹ́ tiwa ẹnjiníà ẹni tá a ṣe lóore nìkan ní dúpẹ́.

0: kí mo ní kí n sọ bàbá mi mo rí àánú bá o sí ògo ti ọlọ́run ọmọ mi ti ní admission kò ní admission tó ẹni tó sọ pé òun promise àti sanwó first semester ẹni yẹn ti send ẹ bàbá mi mo rí àánú gbà o lórúkọ jésù pé yóò ní bàjẹ́ lórúkọ jésù ẹ máa dàgbà darúgbó lórúkọ jésù ẹ dàgbà darúgbó nínú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé yín o mo rí tèmi ṣe o àdúrà tèmi náà gbà o mo sọ rẹ mo ní kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ san acceptance akọ́kọ́ san acceptance fún ara wa kó tó di pé a wá sọ fún ẹni yẹn ó tún wú ẹni yẹn lórí ó tún láti sanwó acceptance yẹn padà fún wa mọ owó first semester bó a ṣe asan tight owó tán send asan tight yìí méjèèjì papọ̀ bàbá mi ọlọ́run bá mi ṣe tèmi náà o ẹ̀rí mi nìyẹn o bàbá mi sí ogo tí ọlọ́run náà mi ò lè tan yín bàbá mi iṣẹ́ mi tún gbéra orí àmì lẹ́nu mo fi ọmọ mi kan ní àárọ̀ mo ní kò wo nǹkan tí mo tà ọ̀rẹ́ tẹ máa ní ká san níjọ monday ọ̀rẹ́ tẹ ní kẹta máa ń gbàdúrà sí owó tá a máa ń mú jáde níjọ monday orí ọjọ́ owó màá rajé jẹun àti bí last 2 weeks mo ti bẹ̀rẹ̀ sí ti owó yẹn sínú pulse máa fi sí pulse ibi tí mo ń powó ọjà mi sí bàbá mi owó kí ni ọjà mi ń lé sí ni o èmi tí màá máa sùn ọjà mi ń lé sí ni o bàbá mi mo ń tà dáadáa so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá mi ọlọ́run a máa ràn yín lọ́wọ́ ẹ ní fi ọmọ ṣe ẹ ní fàyà ṣe lórúkọ jésù kò ní dìdàkudà mọ yín lọ́wọ́ god will continue to help you ẹ̀rí mi rèé o èmi náà tún tèmi sọ obìnrin opó kan sọ tiwọn láàárọ èmi náà sọ tèmi náà o ọlọ́run ọkọ kó dìde fún mi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo èmi náà fọwọ́ sí àyè pé gbogbo àwọn ọmọ mi pátápátá wọ́n á rí ìwé kà wọ́n dá ilé dúró láti 2019 mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣe bàbá mi o god bless you ẹ bá mi gbẹ̀rí mi mo mọ̀ọ́mọ̀ tún sọ ni mo ti sọ ni ẹlẹ́bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣe god bless you sir.
1: Nice. Mọ̀mọ́ yẹn ń fi affirmation àti confidence sọ̀rọ̀ mo like yín mọ̀mọ́ látẹ̀lẹ́bú inú mi dùn sí mo ti bá yín gbé now mọ̀mọ́ gbogbo ẹ̀yin bàbá ẹ ra àwọn abiyamọ báyìí gbogbo ọmọ tó bí ayé ò ní dá wọn dúró gbogbo àwọn èso tó jáde látara rẹ wọn ò ní rí ìdènà ìpinnu ọlọ́run fún wọn yóò wá sí ìmúṣẹ àìsàn tí wọn ò ronú kò ní ba tí wọn ń rò jẹ kò wá sọmọ rẹ tí ayé ọ̀dà gúnlẹ̀ bó o ṣe ń ba lọ ìta báwa rẹ ní ti dá dúró tàbí tọmọ rẹ ń ṣàìsàn tàbí ti ń fàfàkùfà àṣẹ ìpè ọlọ́run lórí mi kò tù wọ́n lẹ̀ in the name of Jesus Christ. Ẹ wo nǹkan o mọ̀mọ́ yẹn ni mo mú owó tí mo ní ẹ máa mú wọ̀ yìí ìwọ náà máa fi síbi tó ti lè máa fọwọ́ kàn ibi tó ti lè máa fọwọ́ kàn láàárọ̀ owó ẹyẹ ni bó o ṣe ń wo owó yẹn ó lé títọ́ bá ti fọwọ́ kàn mo gbọ́dọ̀ bàjẹ́ bí mo ṣe ń lọ ẹ wo tí ayẹ ń sọ pẹ̀lú inú dídùn tó o bá ti lè máa gbọ́ràn ọ yàtọ̀ ẹ jẹ́ n tó fi eléyìí kun a tún ti bẹ̀rẹ̀ omi mẹ́wàá báyìí ẹ̀yin àyànfẹ́ ẹnìkan ní omi èmi mọ sọ pé tó bá ti di ọjọ́ kẹwàá ẹ máa mú omi ẹyọ kọ̀ọ̀kan pàdé mi ìgbà tá a bá fi mú omi mẹ́wàá yẹn nìkan láàfiwẹ̀ oh my god àṣé ẹ̀rí ò tí ì tán lẹ̀ atúntún mú nìyẹn bóyá lóṣù mẹ́ta ìwọ tó o bá mọ̀ pọ̀ lọ́ọ̀ nìkan lágbára rẹ tó o mọ̀ pé ò léèyàn a mú omi bọ́tù ẹyọ kan pàdé mi ìbáṣọ omi 77 yẹn náà ló fi lè bẹ̀rẹ̀ ẹyọ kan màá sọ tẹ́lẹ̀ sí màá ka nǹkan kan sí màá ní òfin pamọ́ a fẹ́ dájọ omi and omi bọ́tù ni ẹnìkan láà dájọ omi ọlọ́run ọba ń gbọ́ omi bọ́tù mẹ́wàá yẹn nìkan ló tù pọ̀ tó fi wẹ̀ ọkàn máa mú omi yẹn lójoojúmọ́ ọ máa mú even tó ọba sá lọ sáké ẹnìkan ní kí n lọ sáké kápò ní agbára àti ra omi ìwọ sáti rọ ẹyọ kan tí n bá ti gbàdúrà sí tán màá ní ọlọ gbé ó dà pamọ́ bì kan ó fomi yẹn síbi tó ti máa rí ẹnìkan níbo lẹ́ẹ̀tì wá máa gbàdúrà sí orí facebook ni ọ̀dẹ́kúnlé epaphras bàbá mi o lọ bẹ̀ orí youtube o lè jórí youtube ngbà mí tọ́ ọ̀bà rí mi wò lórí facebook kó tiẹ̀ rí mi ẹ rí mi lórí tiktok èmi náà ó gbé tèmi lọ́wọ́ mò ń dájọ́ lẹ́yìn ìgbà tó bá pé ọjọ́ mẹ́wàá tómi yẹn ti pé mẹ́wàá ẹ wá ìwà lásán a wà tu omi yẹn sórí a fi wẹ̀ ọ̀wọ́ ẹ̀yọ nìkan kọ wá wo bí ẹ̀yọ ni ó ṣe ṣùrùbù ayé rẹ̀ ebi ò lè pọ̀ èèwọ̀ ni ó sun oúnjẹ la wà yìí láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago 6:00 wàá fojú kàn mí live neat and direct ọ̀dẹ́kúnlé epaphras wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí ọ̀dẹ́kúnlé epaphras wà lórí facebook wà lórí youtube ẹ fọ́lò mi aago 6:00 ago mefa bo 6:30 e je ki menu ku nbi beyen ko to di pe ma sare kan kankan Psalm 77 verse 11 la si tun wa enikan ni e ma ntu kini yi mo fe fi nkan kan si number 5 mo ti so 1 2 3 4 mo wa fe mu number 5 but e ba sare pe sister to nbe UK gbogbo eyan ara UK on the 18th ni mo nbo ni UK kini sister iso e ba nfun ni mic enikan ni mo fe gba flyer mo nbo ma fun yin laipe
2: hello daddy emi omo yin lo ya fe fe lo soro lati UK e se ko gbogbo be se n teach wa o o shall pe mo expect the work on be 1.8
1: sister yen lo nreti 1.8 million niyan pe 1.8
2: at the end of the day ngba pa ma so win yen fun mi mo ba lo so times 3
1: eh times kini engineer e ba repeat your sister yi e tun so times kini eni so
2: mo ba lo so times 3
1: nice eh ba times 3 en lo bi 5.4 eyan omo lohun iwo wo lo fe awuf oni loju aje bi mo se ran so yin o se mo tele bi n ba gbo to fi agbara foke to si ami ori oni sepo meta triple miracle mi na mi ko pahala dasha oni loju aje owo to n reti ilopo meta ni o wa gbogbo eyin te n reti 10 million 30 million ni nbo mo fi majemu ipe so tele loni ojo aje bayi loluwa wi ki ilopo meta owo de ba o in the name of Jesus Christ iyanu oni beta sister yi loni ni lo loyun beta in the name of Jesus Christ yes sister mo boro yin bo
2: ah ewu se lo da ko ikokan fe gbe ni gba se mo rowo ni
1: nice oju eyan sanu yyy oyin le be ko eyan looto nte yin o expect 1.8 le nreti 5.4 lo wa eyan ko ko se bi se mu si ngan ni wa to fe bayi ah iyanu bi fa oda kuku je npe bibeli so ninu we Psalm 65 o ni awon eyan fe mi yo jifa lo jifa ki le o to su loni owo to mu lo yen ma fowo kan ma fi si a bere ajo mi dida to ba ti le gboran ajo mi dida a mo gbogbo eyin te mo gbadua yen to ba ti di olose ti jo ni ori se o se ti osu ele kejo so lagbare ni to ni aye ato omi mewa yen lajo fi we leyin eleyi eyo kan pe lokun nu odun a se mi mo
2: atade e wo gbogbo be se gbadura fun wa la riri o e se gan ni o bo ti standa mewa mi o dupe lowo olohun e se gan ni god bless you sir gbogbo bi se ba lo ni man tele ni back to back ni bumper to bumper ni mo ise tab tab de do e ba lo so ye ba lo se de gbogbo ma ti pe ni program by mami shop mo follow yin e se gan ni o gbogbo na de riri e o mo rowo olohun ninu aye ni e se daddy

nice. Bẹ́ẹ̀ ni tàwọn ará UK rí lájà balẹ̀. Gbogbo ẹ̀yin ará UK lọ́ndì 18 ní Tuesday tí ń bọ̀ kí mọ́ bá mi sí Wednesday. Ẹ gba wòlíì ọ̀dẹ́kúnlé Epaphras lálejò. It's just a night. Ago márùn-ún sí ago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́. Ó ti tó. Mo fẹ́ anoint yín. Màmá yìí, mo gbà tiyín jù. Ẹ bá mi sọ fún nílé, ẹ bá ń sọ fálejò kí wọ́n pàdé mi ní Woolish ní agbára ẹni tó láyé àtọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gba flyer, ẹ lo nọ́mbà yìí. Ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ń bẹ̀, jẹ́ ká anointing ọwọ́ mi, jẹ́ ń fọwọ́ mi kọmọ rẹ̀. 081-637-34-43. Ẹ gbọ́ nọ́mbà yẹn. Ìní ó fi pè mí o, kàn fi béèrè pé ẹ fún mi ní ìwé ìléwọ́ flyer bó ṣe kọ́ náà nu. Bó ọkọ Yorùbá ń rí flyer. 081-637-34-43. Ẹ fi bá mi sọ̀rọ̀ pé kí n fún yín ní flyer. Mọ́ pè mí o. Mọ́ pe nọ́mbà yẹn ní dá olú. Tọ́ọ̀ bá ìpè lẹ́ẹ̀kan sẹ́, tọ́ọ̀ bá ìpè ń block yẹn. Èèyàn mọ́ fi WhatsApp mi ní. So Ọlọ́run yóò jẹ́ ọ̀dára fún yín. Náì kò sí bó ṣe tẹ̀lé Jésù tó fàyè rẹ fún tó nira ànúgbà. Inú Jésù nìkan nìyanu pin sí. Mo lè fi gbogbo ọwọ́ mi sọ̀yà. Mo sì lè la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún pé tọ́ọ̀ bá gba Jésù wà á ṣe rere. Inú ẹ̀ ló pin sí. Ó ti di tálíkà kí wo lè bá di ọlọ́rọ̀. Ìyanu ẹlẹ́ẹ̀karùn-ún tí wọn ò tí ì sọ fún yín sà. Only the miracle of God's promises. Ẹnìkan ní ìyanu ìlérí. Kọ̀ wá sí promise, kò sí ìlérí tí Ọlọ́run ṣe fún yàn tí ò ní ṣe. Ọba adánimọ̀ gbàgbé ni. Ó ní ṣé ìyá lè gbàgbé ọmọ mú ẹ̀? Ẹ̀yin náà dáhùn, ọmọ tó fún lọ́yàn tó lè gbàgbé ẹ̀. Ìwé Àìsàyà dáhùn, ó ló ṣe é ṣe kọ́ gbàgbé ẹ̀. Ó ní ṣùgbọ́n mi Ọlọ́run mi ò ní gbàgbé rẹ̀. Gbogbo lé ẹjẹ́ ń fi gbogbo ẹnu sọ báyìí wípé kò sí ìlérí tí Ọlọ́run ṣe fún ọmọ ènìyàn tí kì í múṣẹ. Pípẹ́ ni ọ̀pẹ, akíló ló pe bàbà. Ìlérí Ọlọ́run fún ọ láti bímọ, ọ padà bímọ ọba àgbò bíi ilẹ̀ Galilee. Ìlérí Ọlọ́run fún ọ láti dọlọ́rọ̀, ọba àti wọ 98-97 bí òbèdí ódómù, yóò padà wá sí ìmúṣẹ. Ẹjẹ́ ń bí ọdẹ ẹja bí báyìí, ẹjẹ́ ń bèrè báyìí. Ṣé gbogbo ìlérí tọ́lọ́run ṣe fáwọn èèyàn nù bíbélì, èwo ni ọ̀padà múṣẹ? Ẹnìkan bíi báwo, ìwọ tó bá jẹ́ olùka bíbélì rẹ, nínú ìwé Genesis 21 verse 1-2, ṣé Sarah padà bímọ ẹ dáhùn? Sarah nù bíbélì, ìyá tó ti wọ 90, sọ padà bímọ àbí ò bímọ? Ẹ̀yin tẹ̀ wà lórí Facebook, ẹ mọ̀ dáhùn, kẹ sọ pé yes of course, ọ padà bímọ. And nígbà tá a fi wo verse 2 bíbélì ni, is there anything too hard for God? O ní ṣe nǹkan àsòro ṣe fún Ọlọ́run ni. Ṣó nǹkan àwà tọ́lọ́run kò lè ṣe. Ṣó nǹkan àwà tọ́lọ́run kò lè ṣe. Ṣó nǹkan àwà tọ́lọ́run kò lè ṣe. Ohun gbogbo ti ṣe ni fọ́lùwà. Gbogbo nǹkan pátápátá ló ṣe é ṣe fún. That is your God. Ẹjẹ́ tó béèrè. Ìlérí tí Ọlọ́run ṣe fún Anna ní ọmọ ọjọ́ orí rẹ̀ sọ padà wàá múṣe àbí ọ̀sẹ̀. Anna padà díyá àbíyè. Ó bí ọmọ tí wọ́n ń pè ní Samuel. Ìkan nínú àwọn major prophet tó train Elijah. Ọdẹ ẹja ṣèyẹn. Ìlérí tó ṣe fún Elizabeth inú bíbélì. Sọ padà wá sí ìmúṣẹ. Ní ògbólógbò she was 80. Ó padà bí ọmọ tí wọ́n ń pè ní John the Baptist. Mo kàn sí yín níyè ni o. Gbogbo ń tọ́ sọ ọba mi adánimọ̀ gbàgbé. Ìlérí Jábèsì padà wá sí ìmúṣẹ. Ọmọ tá a bí pẹ̀lú òsì ọ padà wá di ògo àjítanáwò. Èmi kàn sí ọ níyè ni kí n lè jẹ́ ó di mímọ̀ fún ọ pé gbogbo ìlérí tí Ọlọ́run ṣe fún ayé rẹ ni ó padà wá sí ìmúṣẹ. Ìyẹn nìkan kọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùka bíbélì. Ṣé bí bàbá mi ológun àjọbọ padà sàánú Obedi Odomu ní at the age of 97? Obedi Odomu padà do nílé, ọ padà do lọ́lá, ọ padà do lọ́lá. Àpẹẹrẹ nìyẹn pé Jésù táwa ń sọ yìí kì í ṣèlérí kọ́mọ múṣẹ. Ìgbà tí Jésù nọ́tìsẹ̀ pé wọn ọ̀dá ọmọ ọwọ́ wá ní àwòrán ènìyàn nínú májẹ̀mú tuntun. Ẹnìkan ní kí ni ẹ wá fẹ́ fìyẹn mú jáde? Ṣé bóun ló sọ pé wọ́n wọlé Zacchaeus lọ? Orí igi ni Zacchaeus gùn. Jésù wá dúró lábẹ́ igi yẹn. Ó ní sọ̀kalẹ̀ òní ni màá bọ́ wọlé. Òní tí mo sì bọ́ wọlé ni ìgbàlá wọnú ilé rẹ̀. Jésù mọ̀ wọlé Zacchaeus, ọmọ jẹun. Zacchaeus mọ̀ padà dẹni ìgbàlá. Ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní balógun ọrún. The captain of the centurions. Ọmọ rẹ̀ lọ́mọ̀ ṣàìsàn lójú ikú. Jésù olùgbàlà mọ̀ tẹ́lẹ̀, ọmọ padà jí ọmọ yẹn dìde. Ìtí mọ̀ ń sọ ni pé ìyanu ìlérí
wa si imuse o nbe lowo Christi. Oh my God, when I remember his promises, I shout hallelujah. When I remember his promises, I shout hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Nigba tin ba ranti ileri re, inu mi a si dun. E gbon to so sa, gbogbo eyin oluka bibeli, ninu we Luke chapter 1 verse 37. Luke 1 37. Oni nitori ko si ohun ti Olorun o le se. For with God, nothing, e so pe nothing shall be impossible. So ri won ti se leri fun opo pada ta atajere loni. Iwo ni o gbera ko lo si oja. Ileri Olorun ni pe o pada ni opo oko tori ti e. Oko ti o fi oni oju ti o fi oni mu. Ileri Olorun niyan. Ileri Olorun ni pe yawo ri ti e lo fe. So wa ri nu yi yo pada gba omo duro ni o so fe mi o ni ko si enikan ti yo yagan ni ile mi olobi je pe won ma bi mo sere church ni majemu ati ase re ni iyen nikan ko ileri olohun fun oni lati travel and thou shall go abroad and thou shall go abroad wa si ni ajo ileri olohun ni se ri ni emu omi bottle kan wa emu pade mi lori Facebook YouTube ati TikTok ba se niyan ojo mewa la fi ma da omi yen pamo to ba di weze into ni emomi yen wa to si ah e mo nkan kan o wa fi omi yen lasan we lai labula omi ogidi ma mo gba testimony sinu awon omi yen gbogbo eyin te ni testimony e mo share sojo omi e gbo nti bibeli so ninu we Isaiah chapter 41 verse 10 gbogbo le oni emi ma ran lowo olorun ni soro nbe gbogbo eni to fe to ko oni owo ododo mi ni ma fi gbe o soke ki se ran lowo nikan won a gbe oga won a gbe odide laye Isaiah 41 verse 10 gbe owo mejeji ni ori asotele meji bo bani tin gbo mi bo ba jade loni lo pade ran lowo angeli ran lowo ti mo tin su e fun yin latojo Sunday mo ni ko bo sise bo ba wole ko ba ran lowo pade ran lowo Olorun ni mo nso yi Bibeli ni fun wa ni ran lowo ni igba iponju Psalm 108 verse 12 oni ni tori asan ni ran lowo eniyan ran lowo Olorun latorun wa oja bolu o oya gba oya gba oya gba gba ran lowo Olorun in the name of Jesus Christ e kigbe baba mo n duro de ran lowo re loni opo yin le ta e ta tajire loni ki wa se yen nikan oni ma gbe odide owo otun ododo mi ma fi gbe odide mi o mo ye eni to ti dide nle yi idide ti e yo wa yo to da yato eke o dekun le epafura wa dide ninu omo baba re wa dide oni igbega ki wa lati iwo o ki wa lati ila o olorun ni agbeniga ki olorun ti mo fi gbogbo ojo aye mi pe momo pelu gbogbo awon omo to bi ki won o dide laye awon omo re yo dide Revelation chapter 12 verse 11 mo nso ni oni asegun dragon ni na ni pe ejodu agutan wa di asegun ileri niyan asegun dragon they overcome the devil they overcome the dragon by the blood of the lamb and by the word of their testimony enikan ni kini ileri be wa di asegun gbogbo bi o ba lo iwo lomo bori e wa fun kini igba meta ase mo dari kan mo fo kan mo ri fi omo mi ni oya gba oya gba oya gba in the name of Jesus gbogbo eyan omo Olorun eje mo lo bayi mu ore maraje jeun gbogbo eyan loni Monday koko seto Olorun mu ore maraje jeun wa wa so wa mu wo yen lo sibi enu e wa se bo si se phone lo fe fi se transfer tayi loluwa wi odekunle epafras wa raje jeun loni wa raje wa baje wa wa ruwo fi se nto fe se owo ni jami ni tan mo gbogbo eni to nse bi owo ni ja oni tan mo e lo account number yi gbogbo eyin te fe fi rubo yin oni ida mewa to fe san e lo account number 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yan ba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International lo no gbe jade gbogbo eyan omo Olorun ti won bi loni mo so pa bere nkan kan e kunle eyan omo Olorun ti won bi loni atayin te mark wedding anniversary e je n fi gbagbo gbadura fun yin
so raye ton ba lo orire ni wa se wa gbadun aye wa tun gbadun aye tin bo olorun bo idile yin oni baje marriage re oni daru so wa bo se le lodun kan sa be se le lodun kan ma e ma tinu ogo wonu ogo ati ninu ola o wa ri pe aye o bere si san ju ti tele lo happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan mo lohun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 080-88-71-65-66 send the message ire atanu ko bayin you are blessed it is well with you.